0: ẹ̀rí bàbá ìjẹ̀bí tó kọ́ bó ṣe dìbò lẹ́ẹ̀kan tó lọ́ọ̀ ní dájọ́ ni ó ti lọ tẹnubọ̀ ni wọ́n lọ tẹnubọ̀ a sì ní gbà ó tẹnubọ̀ wo ni ẹyí pé kárí fọ́sílá sí mọ̀ fún lákàárọ̀ ó ti lọ tẹnubọ̀ wo
1: ó lágbára o
0: èmi náà gbòdìbò fún káyọ̀dé fáṣọlá
1: 16 vote for káyọ̀dé fáṣọlá ẹ ṣe gan yín hello ìpè yẹn láti ìlú èyí bó ń jára wọn ẹ túbọ̀ pípadà àwọn aráàlú ìbọn ọmọ bínú láì ní orúkọ díẹ̀ káàtó hello. ẹ káàárọ̀ ma.
2: ọ̀pẹ̀tọ̀.
1: yes ma.
2: life.
1: enjoy your life.
2: o vote fún babanga ní àgbà ọdún ànikẹ́.
1: Babanga ni Agbodwanike. All right, Eshegani, Shoshu secretary there. All right, another caller here. Hello, the caller. Hello.
3: Yes, sir.
1: Hello.
3: Hello.
1: Hello.
3: Good morning, sir.
1: Good morning.
3: Good
1: morning, sir. Yeah, oh, you're okay, Paul.
3: Good morning, budget.
1: Ani.
3: Equator.
1: Yeah. Yeah. All right, 17 votes.

jẹ́ ríṣẹ́ ajẹ́ṣe. Kí olórí burúkú kó mọ́ mọ̀ kó bọ́ mi. Orin bàbá wa Káyọ̀dé Fáṣọlá òun lè ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Ajé ògúngún ní ìsọ̀.

0: 24/7. What?
1: On lockdown. Well, here's a DJ that's got the
2: Illuminati DJ.

ọlọ́run ọmọ lókọ ọlọ́run ẹ̀mí mọ́ ọkìnyin ló kọ ìgbìmọ̀ aláṣẹ ìgbìmọ̀ olùdásílẹ̀ ìgbìmọ̀ olùṣàkóso akìnyin kò lóòótọ́ ètò yìí

mẹrin ti kọjá ìṣẹ́jú mọ́kànlá. Bẹ́ẹ̀ ara dá dúró. Ẹ̀yin náà ti mọ̀ pé ìpele àkọ́kọ́ ni máa kàn. Ẹ̀kọ́ inú bíbélì. Nípele ọ̀rọ̀ orí àgbélébú. Ìsọ di mímọ́ pátápátá. Ẹ̀kọ́ kẹwàá náà la kọlù. Mo lé bí ìfara ń jẹjọ. Ẹja tẹ wájú. Òkè yẹn kò jùmọ́. Àbámi gan ló lu àwọn ní àkókò tẹ́ ń lò nípele ìkéré díẹ̀ o. Mo ní tó. Ẹja máa ṣe ìmálé. Ìmálé jí rẹ̀ o.

ohun tó bá lè mú tó jí sí ìmọ́lẹ̀ àlàyé tó sì gbóhùn mi dandan ni kí ìrèkò bá ọ jí orúkọ mi wòlíì àti ajínrere tèmi tọpẹ ẹjẹ jésù láti inú ìjọ new image international ẹ gbọ́ ohun olúwa láàárọ̀ yìí gbogbo ọkàn tó ti jí sí ìmọ́lẹ̀ àlàyé mo sọ tàṣẹ tàṣẹ agbára tó dá dúró fún ọjọ́ pípẹ́ bí wọ́n bá fàyè lẹ̀ tó dẹ̀ rí àmì ṣe lórúkọ jésù agbára náà wọlẹ̀

0: ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 27th of September ọjọ́ Sunday. Gbogbo ẹ̀dá tó gbọ́ mi láàárọ̀ yìí, òní ni ọjọ́ ológo tó kẹ́yìn nínú oṣù kẹsàn-án. Mo bẹ̀ ọ́ lé o, jẹ́ àjọ yí ọba àwọn ọba láàárọ̀ yìí. Àìkà ìmọye àwọn tó wù wọ́n kán dò ní sà, kò sí orí ọ̀fẹ́. Àìkà ìmọye àwọn tó fẹ́ dò ní wọn ò rí orí ọ̀fẹ́. Jẹ́ àjọ yí ọba àwọn ọba, jẹ́ àjọ yí atọ́ba tẹ́lẹ̀, jẹ́ àjọ yí ológun àjọbọ, jẹ́ àjọ yí ipá tó borí ipá o, jẹ́ àjọ yí ẹ̀mí inú àwọn wòlíì. Èmi á sọ fún ọ pé ohun tó nílò nìyẹn. Lọ́kà ìmọye ọ̀nà, ohun tí Olúwa tó fẹ́ fún ayé rẹ nìyẹn. Hallelujah, méje la fẹ́ ké sí ọba àwọn ọba. Ó pa wá mọ́ ni, ó dá wa sí ni, ó yẹ ká fi ẹ̀mí ìmoore hàn sí. Bàbá jẹ́ àjọ yìí. Hallelujah, méje. One, two, go!
1: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!

0: Owó àkọ́kọ́ tí màá sọ leléyìí. Olúwa lè bá tẹnumọ́ láàárọ̀ ilé. Ọlọ́run ìrànlọ́wọ́. God of help. Bẹ́ẹ̀ni, owó àkọ́kọ́ tí màá sọ nìyẹn. Jẹ́ ń wo ilé iná. Torí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ayé wa fi nílò ìrànlọ́wọ́. Ṣùgbọ́n gbogbo ìgbà tá a bá ti fẹ́ tá ò rí ẹ̀sà, ó máa dàbí pé ibi ìnira ni ayé yìí. Ẹ̀yin kan wà bí tẹ nílò láti gbọ́ ilé láàárọ̀. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní ó mú mi dùbúlẹ̀ níbi pápá oko tútù. Ó mú mi lọ síbi ìdákẹ́rọ́rọ́. Ó tu ọkàn mi ní ara. Now, ẹnikẹ́ni tó ń gbọ́ mi láàárọ̀ yìí, ìrànlọ́wọ́ lè wá láti ibikíbi. Ṣùgbọ́n gbà mí gbọ́, orísun ìrànlọ́wọ́ ibìkan ló wà. Ẹbí àwọn wòlíì, bóògbò ṣe lè ṣàlàyé ẹ̀ fún ọ. Obi, sàngó lè fún ọ ní ìrànlọ́wọ́. Ọ̀yà, ó lè fún ọ ní ìrànlọ́wọ́. Olókun, ó lè fún ọ ní ìrànlọ́wọ́. Ogun, wọ́n lè fún ọ ní ìrànlọ́wọ́. Gbàbí gbọ́, ibìkan ní ìrànlọ́wọ́ ti wá. Wọ́n gbà á láti ibẹ̀ náà ni. Ẹ kíyèsí tí mo sọ yìí, mo fẹ́ kó yí ọ dáadáa o. Sórí ibi tí ìrànlọ́wọ́ ti wá yìí, tó o bá mọ̀bẹ̀, tó o bá gba ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni, wà á máa bèèrè lọ́wọ́ wọn ní gbogbo ìgbà. Ìrànlọ́wọ́ tí wọ́n fún ọ, wọ́n lè fi nǹkan míì sí. Wọ́n lè ní táwọn bá ṣe nǹkan báyìí ló nílò láti ṣe. Bí o bá mọ ojú ọ̀nà ibi tí ìrànlọ́wọ́ ti wá gangan, ìrànlọ́wọ́ tó o bá gbà ẹ̀sà, ó lè mú ìyọnu dání. Jésù ń bẹ ní etí odò Samaria. Ó wá sọ fún ọmọbìnrin ará Samaria pé omi ayérayé ń bẹ lọ́wọ́ tèmi. Omi tó jẹ́ pé téèyàn bá mu ògbẹ́ ò lè gbẹ mọ́. Tí mo ń tíráì láti sọ nìyẹn. Ibi tí ìrànlọ́wọ́ ti wá nìyẹn. Orísun ìrànlọ́wọ́ ló ń sọ yẹn. Téèyàn bá ti mọ ọ̀nà bẹ̀, ìrànlọ́wọ́ kì í dá lọ́wọ́ èèyàn. Eléyìí kì í mú ìyọnu wá. Eléyìí kì í wá pẹ̀lú ìdíyelé. Eléyìí kì í wá pẹ̀lú wàhálà. Àwọn kan lówó báyìí tó jẹ́ pé wọn ò lè sùn lé. Ó ní iye ọjọ́ tí wọ́n fi lè sùn nínú ilé wọn. Àwọn kan ti kọ́lé báyìí, wọn ò lè gbélú ẹ̀. Torí ẹsẹ̀ ń dún bẹ́ẹ̀ lóru. Nígbà tán dẹ̀ lọ bèrè, wọ́n ní tó fẹ́ gbà nìyẹn. Bébẹ́ sí o ṣe máa dún bẹ́ẹ̀ nìyẹn. Ẹ̀sà, àwọn kan bímọ, wọn ò lè gbé àwọn ọmọ wọn jáde. Ẹ wo bí, torí ibi tí wọ́n ti gba ìrànlọ́wọ́ kì í ṣe orísun ìrànlọ́wọ́. Èmi ó gbé ojú mi sórí òkè wọlé. Níbo ni ìrànlọ́wọ́ mi ó àti wá? Ìrànlọ́wọ́ lè wá látọ̀ anywhere, but ibìkan ni orísun ìrànlọ́wọ́. Bí a ò bá mọ ojúbọ rẹ̀, bí a ò bá mọ bẹ̀, èyí ó dààmú. Wàhálà ni gbogbo ìrànlọ́wọ́ tá a bá gbà. Ẹkún àti òṣè àti ìpayé kékeré. Ẹ gbà mí gbọ́ sà, kì í ṣe tí mo tọrọ fún ọ. Wo bí, Olúwa ló rán mi. Mo fẹ́ kó kíyèsí eléyìí. Gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi. Ẹ̀yin kan wà bí tó jẹ́ pé ẹ nílò láti kíyèsí tí mo sọ yìí. eyi ka wa bi to je pe e nilo lati gbo ti mo so yi baba be rabidi odi baje bu lo li so fun o esa ibi ti ran lowo wa gangan o le dari re sibe laaro yi iwo kan wa bi to je pe bo ti gbo bi o ba be won ti juwe be fun o ba o baba ti le sile ko wo be won ti bu o lo be ba o baba ti le ri oju rere gba ni be akoko e je so laaro ipe kilo de to kuku faye re fun jesu tori pe oda kan soso to le gba wo bi orisun iran lowo liye kilo de to kuku ku oni ipo aladua ko bo si ipo obo olohun esa tori aladua po laye o obo olorun wo to kan e kiesi laaro e bayi to ba tun gbo pe oluwa fe lobi lati pin obi fun awon eniyan o le ti tori obi ko sare wa si church sugba to ba gba obi na tan to pada lo le ti aye re ofogo folo obi se bi ogun ye ba sase yi fun ojo bi belo se iware otu ni gbe opada lo si di ogun na oluwa lo ni so fun o laaro yi o se kuku ji obo ko ku oli ipo eru o se kuku di alagbara ninu oluwa ki o wa aye ko ba gba oka akiri mo ka to gbadua meji pere ti oluwa ran mi oluwa ni ki koko ba o so bayi ito fi aye re fun satani ti to da aye re pada sodo re o fe tun aye re se ibi bo be okan bi si so fun mi eyi kan wa bi e gbo mi laaro o wu o lati fi ire ajo adan sile o fe ma ba jesu lo o fe fi aye re fun patapata number ti mo fe pe jo te aje atejise si pe mo fe fi aye mi fun jesu o ti li awon pastor ti mo ti fi si ipele yi ti wo gba atejise yi wo si pe o loju ese wo si so fun o o to nilo lati se abi lati mo ki ire ajo yi ko le ja si irorun fun o baba na lele gbogbo yi na le mo tele sugbon mo fe pe laari program yi ki se tori ko le pe number na bo tori ko le fi atejise si number yi le ki to wonu adua gege bi oluwa ti ran mi eyi to wu te fe joko lati mo mi ni bi orisun iran lowo e fi aye yi fun laaro yi ko wa wo ti o chele number na ni le 090 2520 2724 nigba ta ba pari ma tun pe number yi wa tun gbo lenu mi sugba ki to ku obe oluwa ni ki sure o fun gbogbo eni to fi aye won le fun laaro yi oni nikan bere si yi pada fun o e je so tele tori pe iwo na gbe igbesi ako mo duro ninu ase oluwa mo si so tele si aye re pe latoni lo aye re ko gba yi pada a fe gbadua meji laaro yi akoko ni pe ebu to bu iranlowo mi mole esa awon kan ti wa ni ikorita ti won ti duo titi ti ojo de fi lo lori won wo ori gba o esa bo je to ba padi lekun lati ojo Tuesday ni ba ti be se ba pari we lori radio ipade to luwa ni ki bere fun odidi ose meje Thursday meje Friday meje ati Sunday meje aye to ku fun ibere ti o de si down question without answer oluwa lo ran bi nigba ti eyan ba duo fi iranlowo esa ti iranlowo de wa nigba ti ojo ba lo lori eliyan titi ti o de lojo ayeye iru eli be abo bere ko ni re li da lo oluwa li agbadua ebu to mu iserere bi bole ebu to mu ojo ayeye bi bole ebu to mu iranlowo mi bole ebu to mu aye mi bole wa ni egbo oro oluwa iwo ebu aye wa ni ja laaro iwo ebu aye ja laaro ebu to mu iserere mi bole ebu aye ja o ya adua
1: oruko jesu
2: bada mi mo
1: ebu to mu iserere
2: Oya
1: ja
0: Eja ori ni ba ko fun o ba de so awon kankan de pa iran lowo tata julo eyi te fe iran lowo eli di ori

0: Táwọn ta mi lọ rẹ̀.
1: Nice níbi ijó yín.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó tán.
2: Nice abó ti sùn. Èèyàn kì í jókòó lékòsè yẹn. Bíbélì ní làálà àwọn aṣiwèrè. Ó da olúkúlùkù wọn lágara. Ó dà wọn láàmú. Nínú ìwé oníwàásù 10:15, ó ní wọn mọ bí ènìyàn ṣe máa jáde lọ sínú ìlú. Ẹ fi ti késàrì fún késàrì ní ìwé mímọ́ sọ. Ẹ fi ti Olúwa fún Olúwa. Ìkan nínú ti Olúwa ni ọjọ́ ìsinmi. Ó ní rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Ọ̀nà méje lèèyàn máa fi ya ọjọ́ ìsinmi sí mímọ́. Ìkan nínú ẹ̀ ni kọ lọ sínú church. Nínú ìwé Hebrew 10:25, ó ní mọ́ kọ ìpéjọpọ̀ aráàlẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíì. Àwọn kan ti kásà láàárọ̀ ọjọ́ Sunday ni wọ́n kó aṣọ jáde. It's not the will of God. There are so many things to be learned. Oríṣiríṣi nǹkan lọ gbọ́dọ̀ kọ. Tí wọ́n kọ tó mọ̀ ọ̀tún yàtọ̀ sí òsì nínú Bíbélì. And o lè mọ̀ nlé. Ọmọ ò lè jókòó lé ní ìsìnkú nílé lòun ti gba certificate. Ń gba certificate ni kò sí ẹ̀ lè fi dé student. Àwọn ọmọ tí ń lọ school ojoojúmọ́ ẹ̀ lè fi wẹ́n tí ń ṣe sandwich. Kò ṣeé ṣe kò ṣe kò kọ̀kọ̀ jọra. Màmá lọ múra láàárọ̀ yìí. Ẹ wo ọ̀tán obìnrin yìí. Inú ẹ̀ náà ni fi ń sọ. Ẹ wo bí ṣe ń dùn mọ́ mi. Engineer ń lè gbọ́ nǹkan kan kí ni obìnrin yìí ṣe.
0: Bá a ṣáà ṣe ṣe tán. Èmi ò kí n tètè bọ̀ síta torí a máa fún pọ̀ mọ́ra wa. Mo wá dúró nǹkan mo gbàdúrà bí bàbá yẹn ṣe wá bá mi nìyẹn náà bá ní.
2: Nice. Nígbà tá a jáde, màmá yẹn ni mi ò sáré jáde, mi ò sáré lọ, mi ò mọ́ ṣe gírígírí. Oh my God. Àwọn tó bá dúró di Olúwa. Bíbélì ní àwùtún agbára wọn ṣe. Wọ́n fi ìyẹn gòkè bí ìdì. Wọ́n sáré kì yóò rẹ̀ wọ́n. Wọ́n rìn àárẹ̀ ò ní mú wọn. Ẹ̀yin kan ń bẹ tó jẹ́ pé òní bá wọn bẹ̀rẹ̀ sáfíìsì, o tún ní bá wọn parí. Ọmọ sá lọ ní gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́. Ó lo wọ̀ndà tí olóore fi jìnà. Ọ parí, ó lò wọ̀n bá wọn sáré, òun rọra ní òun máa jókòó tóun yìí sáré bóde. Ọgbọ́ owó ẹ̀sùn kí ó bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ẹ̀kọ́ kúnú ọ̀rọ̀ obìnrin yìí. Òní tó ni Sunday mi. Ta tó láńgẹ́lì fẹ́ fọwọ́ kàn.
0: Bí bàbá yẹn ṣe wá bá mi nìyẹn náà bá ní. Kí n gba ìwé àti báírò kí n kọ àkáǹt nọ́mbà mi sí. So bí mo ṣe kọ àkáǹt nọ́mbà, mo délé báyìí, mo ń jẹun lọ́wọ́ bí 100,000 ṣe wọlé mi.
1: 100.
0: So.
1: Ẹ̀mí sùúrù bọ́bá wù ọ́n bá wọn bá ní ọmọ ìjọ máa ṣe bí olúńdù. Èmi ti máa ń kìlọ̀ fún yín pé gbogbo àwọn tó rí tí wọ́n sọ tí wọ́n ṣe bí ìbù báyìí ọ̀pọ̀ ló ń disguise wá sí church. O lè mọ̀ pé lóore ló jókòó tì. Ọkàn máa wò ó. Ọpẹ́ káwa náà tó mọ̀ pé àṣé áńgẹ́lì àmọ́ wánú mítìn yìí tí ó wọṣọ tí ò tiẹ̀ ní fine bíi tàwọn yòókù inú church mo ti rí. Àṣírí tó ti tú sí mi inú church ó jẹ́ lè fojú di church mọ́ láyé. Èmi mò ń kọ́ yín tó bá ń tẹ̀lé owó kan ìbátẹ́gùn fẹ́ ṣe ọ́. Àwọn ọmọ mo sì sọ́njọ́ yẹn bẹ́ẹ̀ ṣe ń jó bó ṣe ń fọrẹ́ lẹ̀ ẹ́ fi jó sọ̀pọ́ọ̀tì ẹ̀. Ṣé ẹ mọ jójó ni màmá yìí?
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ̀yin mọ jójó?
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ mọ wọ̀rí ọjọ́ competition tó ń bọ̀ ẹ ń so nlẹ̀.
0: So bó ṣàṣe ṣẹlẹ̀ bí wọ́n ṣe ní kí ni mò ń tà, mo ní oúnjẹ ni mò ń kiri. Wọ́n wá dà sọ pé irú oúnjẹ ò mo ní egbò àtẹ̀wà ni mò ń tà.
1: Elégbò ni yín.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ mú mi rántí.
0: Wọ́n wá dà sọ pé kí ló mú mi láti tà. Mo wá ní mò ń bẹ lọ́hùn tẹ́lẹ̀ wípé fúùstọ̀ ló wú mi pé mi fẹ́ kiri mọ́.
1: Ẹ fẹ́ kiri ọjà mọ́. Ẹ fẹ́ máa tà kẹ́yìn náà ní tébù lẹ́gbẹ̀ẹ́ títì.
0: Bẹ́ẹ̀. So wọ́n wá dà sọ pé kí n lọ wá ṣọ́ọ̀bù kí n gba ṣọ́ọ̀bù. Mo wá ṣọ́ọ̀bù. Wọ́n sẹ́ndì owó ṣọ́ọ̀bù.
1: Ó tún sẹ́ndì owó ìtúrọ́ọ̀bù.
0: Bẹ́ẹ̀ nígbà tó wá di Friday ọ̀sẹ̀ tó lọ
1: lọ́hùn. Tó lọ lọ́hùn.
0: Bẹ́ẹ̀ni mi ráyè ṣe testimony ìjọ Wednesday. Wọ́n wá ní kí n pe àkáǹt nọ́mbà mi yàtọ̀ sí táwọn sẹ́ndì owó sí. Bí mo ṣe sẹ́ndì ẹ̀ fún wọn ni wọ́n bá ṣe 500,000.
1: Ṣídá ọkọ̀ọ̀kan ni wọ́n fi 100,000 kí wọ́n kọ́kọ́ ṣe omi ara náà. Lẹ́yìn ìgbà náà gba ṣọ́ọ̀bù. Lẹ́yìn ìgbà náà ó ṣe 500. Bẹ́ẹ̀ lómi ò ṣe máa wò ní. Ta ló lówó ọ̀hún? Ta ló lówó ọ̀hún? You cannot see them. Àwọn áńgẹ́lì tí wọ́n ń dà pọ̀ mọ́ ìpàdé yìí. Àbẹ̀ ṣe pé ìpàdé yìí lásán ìpàdé èèyàn ni. Ìpàdé yìí ni wọ́n ń pè ní ìpàdé èèyàn àti ìpàdé áńgẹ́lì. Má ṣe bí gbogbo ẹni tó wá bì ní padà lọ lé o. Ẹlòmí ń padà lọ sí èbúté rẹ̀. Wọ́n ń padà lọ sí junction station bí tí wọ́n ní wọ́n máa dúró sí. ninu church wa yi.

0: mama yi so ti wa lo re so re
1: mi ti lo ra sa
0: igba wo le be be
1: shop se lowo ni
0: e tun se lowo ni
1: be ni sa
0: e tun nawo si
1: so won dan so pe ko ti to pe ati Canada lawon ti wa si bi bayi pe ko ko ti tan pe ti ma ti tun shop se oja tin bara ti
0: nbo won lawon ti wa
1: Canada wọn ní so tí má ti rajà pé ọjà tí má ti fi hàn àwọn pé owó tó ṣẹ́pọ̀
0: àwọn máa sẹ́ǹgẹ̀ sí mi owó tó kù
1: àwọn máa sẹ́ǹgẹ̀ sí
0: mi lọ́tán mama mama yìí
1: sá
0: wọ́n mọ̀ ní akọ yín ni
1: rárá sá o mi mọ bàbá yẹn rí o wọn kàn sọ pé mi ọlọ́run ní káwọn ta mi lọ rẹ ni.
2: Nice now. Oh my God. Ijọ tangeli re wa si church iwo wa njo na ijo ti won ba ti fe jeun nikan lo mo wa o si le sese kangeli o mo wa lojo oni ni isin to re isin agbara mi re oni a fe gbara oluwa ojo agbara ni ojo idupe ni ojo majemu ni oni ko minion meji meji ni emi oluwa ni kin fun yin ah inu mi a si dun ko si tun pade alaanu ti ena bi se nsele niyan o lọ́tún àti lọ́sì àti àwọn míì tí wọ́n ní mọ́ sọ fún ẹ̀dá ọlọ́run kan o ń tà ṣe fún ọ yìí torí pọ́kàn gbọ́ràn lásán ó chẹ́ǹjì ọrẹ rẹ̀ ó jó ìjú ọpẹ́ òní àtún jíjú ọpẹ́ ọba tó jẹ́ orí sunday tọ́kàn nínú oṣù ẹlẹ́ẹ̀kẹsàn yìí lẹ́yìn ìgbà náà kò sáré gìrìgìrì ó fara balẹ̀ kò sáré lọlé oh my god ó sì dá jésù olùgbàlà mọ̀ ó lọ ran ẹnìkan sí láti ìlú canada níbo ló ti fẹ́ lọ dúpẹ́ nísìnyí ẹnìkan ni angeli àwọn angeli bí èyàn bí angeli mo ní kí wọn ó dìde fún ọ in Jesus name mo fẹ́ wẹ̀ yín tẹ́ ẹ lè gbọ́ràn ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ ó jẹ ìrẹ́lẹ̀ náà ẹ̀yìn tẹ́ mọ́ dá 1000 láàárọ̀ yìí so ò lè dá 2000 ẹ̀yìn tẹ́ mọ́ dá 500 so ò lè dá 1000 ẹ̀yìn tẹ́ mọ́ dá 5000 so ò lè dá 10000 kan tí ẹ dán ọlọ́run wò ó ní fi eléyìí dán mi wò ẹ mú ìdá mẹ́wàá àti ọ̀rẹ́ yín jáde gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run gbogbo ọmọ ọlọ́run account number church ni 1966 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde church ni account number church bí ìyẹn ọba wọlé ẹlò 20 17 42 90 47 2017 42 90 47 first bank nìyẹn comfort life mission international ló ná gbé jáde gbogbo ẹni tí ń gbọ mi bó o ṣe fọrẹ lélẹ kó o fa láàánú mọra in Jesus name now ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí dà 10 mark wedding anniversary yín ẹ̀yin 10 mark birthday yín lónìí on the 27 ẹ̀kúnlẹ̀ àti gbogbo ẹ̀yin tájọ dúpẹ́ pẹ̀ jámọ̀ bọ̀ church mo gbé ọwọ́ mi sókè ìrìn àjò rẹ láyé kọmọ pàdé aláàánú léraléra ó ò ní dá ayé ìgbé ìdílé ẹ ní dá ayé yín gbé may God bless you in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary it is well with you in Jesus name. Ẹ wo ọ̀fẹ́ ṣe àtẹ̀símọ́nì tiẹ̀ náà jẹ́ ọ́ loud jẹ́ ọ́ neat lórí nọ́mbà yìí 080-81-65-66 ẹ send the message ire àtànú kọ báyìí ẹ jẹ́ mọ́ lórí Facebook you are blessed it is well with you. Ìyẹn nìkan kọ́ o gbogbo ẹni tó ní àǹfààní àti gbọ́ mi mo gbàdúà fún Nàìjíríà mo gbàdúà fún àwọn lídà wa governor àti president wa pé àṣeyè lálákànmọ́ sepo tiẹ̀ ẹ ṣiṣẹ́ ìláṣeyè ẹ ṣe láàánú gbà in Jesus name your excellency.
3: Lágelo FM, Jagaba Gbogbo Rétíò.

0: Filẹ bẹẹ ko wa bẹẹ lagilu fm 96.7 agbalagbi to jagba lagba lo
1: ha ogo ni fọlọrun loke orun eni ni sunday to pari osu ekesan osu kesan ope loya da ogo pada fe ni to logo mo si soro lori ijiyan o loruko jesu ijiyan gbọdọ dake roro nipa gba to be ninu eje odu agutan eje lo ma gbadura oruko mi ni woli ajilori atamatasi
2: ohun ti mo so ani ija ifojuri ti nja wa ija ifojuri ti nja ile wa ija ifojuri ti nja ise wa ìjì tá a fojúrí tí ń jà wá tí wá jà wá tí gbogbo ayé wá ń rí láyé wa ẹlòmíì ò mọbi tíjì yẹn ń gbà wá ó kàn mọ pé òun jẹ onígbèsè wọn wá níjì gbèsè jà ẹlòmíì ò mọbi tíjì yẹn ti ń fẹ wá wọn kàn ló ní àìsàn ó lárùn ha ò mọbi tó ti fẹ wá ìjì àrùn wá ń jà ìjì àìfojúrí kò mọbi tó gbà wá ìjì téèyàn ò mọbi tó gbà wá tí ń da iṣẹ èèyàn rú wọn máa wò pé bó ló ṣe jẹ iṣẹ ṣàkàn dàrú ni èèyàn ò mọbi tó ti ń fẹ́ bọ̀ ṣùgbọ́n iṣẹ́ burúkú tó ń ṣe làwọn èèyàn ń rí sójú níbi tí àmì rẹ bá ti dún gbólóhùn àṣẹ kan ni ìdè yẹn dáwọ́ dúró mo ní ìdè yẹn dáwọ́ dúró ìdè yẹn dáwọ́ dúró ìgbà ìjì náà ní tú àṣírí ènìyàn níjì bá dé a máa tú àṣírí ènìyàn ìjì máa ń tú àṣírí èèyàn ní mo bá di pé ẹgbà mi ọ̀rọ̀ ọmọ ìyẹn dápẹ́ yá mi lówó a wá sọ gbogbo ìta ayé ẹ̀ níbi tó ti fẹ́ yáwó tó bá ní lọ́kì wọn àti ẹ̀yá ṣùgbọ́n bọ̀ wọn ni ojú rí ẹ̀dẹ̀ tó kánìjẹta ló wá ó ti ṣẹ̀ sí àwọ̀rò ó ti ṣẹ̀ sí gbangba ẹni ẹ̀kọ́ tún ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ iṣẹ́ ìjì nìyẹn ìjì mímú ní ṣẹ̀ sí gbangba ìjì mímú ní tẹ́ǹbi tó yẹ kó ti gba yìí ìjì ló máa ń dé sí èèyàn tẹ́ni tó yẹ kó yẹ̀yẹ́ èèyàn máa ń yẹ̀yẹ́ èèyàn ìjì ló máa ń dé sí èèyàn tí ògo èèyàn fi máa ń sọnù níbi àmì ti dúdú báyìí ni mo sọ ní orúkọ ọlọ́run àwọn ogun lẹ́nìí ìjì yẹn panumọ́ mo sọ pẹ̀lú àṣẹ ni ìjì yẹn panumọ́ in the mighty name of Jesus kẹ́rí ó máa ń yà mí lẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n á dẹ̀ máa gbé ní ìjì jìyà wọ́n á máa gbé ní ìjì ṣẹlẹ́yà wọ́n á máa gbé ní ìjì wọ́n á sì gbà pé àwọn ti wẹ́ kò sún káwọn lè ṣe sí listen to me ọmọ onínàkúnà náà ìjì ayé ló gbé lọ òun ló gbógun ìní ẹ̀ nígbà tó délé àjòjì tó ń na tán ìjì ayé ti gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀rọ ni tí fọwọ́ náà bá gbá tán bá gbowó lọ́wọ́ ẹ̀ mo mọ máa ń sọ sometimes ago gbogbo owó tó ní pátá lákàntì wọn ní ó tó bíi 2 million 3 million láyé ìgbà tó owó níyì tó ń ṣakọ mọ́ ṣe tí nìyẹn ilé kíní ilé kejì ó fi yáwó ilé tí ìyàwó ẹ̀ tún kó tún gbàwé yìí kó fọkànbalẹ̀ ó tún fi yáwó ó lọ báǹkì ó yáwó ilẹ̀ tó ní ó fi yáwó ilé iṣẹ́ ó fi yáwó wọ́n náà fẹ́ ta ṣíìpù fún àṣà àwọn 419 ló bọ́ sí lọ́tọ́ máa ń pè ní 19 wọ́n gbowó dà lọ́wọ́ ẹ̀ kójú ẹ̀ tó dá ìjì ayé dá padà sẹ́sẹ̀ àárọ̀ ó padà sóko oko bàbá bàbá ló bẹ̀rẹ̀ sí lọ ro padà oko tó ti gbélẹ̀ tí ò rántí mọ́ oko kòkó ló padà dàgbẹ́ patu ìjì ayé ló dá padà sóko nígbà tán gba ọmọ nínàkúnà tán gbogbo owó ọwọ́ ẹ̀ tán ìjì dá padà síbi tó ti lọ bẹ̀rẹ̀ sí jẹ nílé ẹlẹ́dẹ̀ ìwọ lè wo kéèsì ẹ ṣébi tó yẹ kó wà ló wà yìí ìwé àwọn ọba kẹta onínàbí ni aṣẹ́wó kejì tán gbọ́mọ ẹ̀ ó nígbà tí mo wò fín ó ní mo wá rí wípé ìjì ti jà òun lóru mọ́jú eléyìí kì í ṣètò ìjì tí ń gbọmọ lọ́wọ́ nígbà ìyá bí ọmọ tí ń gbòkú ọmọ sí láyà ìjì mọ́ náà ni ìjì ò ní jà wá mọ́ tí mo bá ń sọ nípa ìjì ẹ̀mí mo tu fún mi púpọ̀ jù sá nígbà tí mo wá ń bá mi sọ̀rọ̀ ibẹ̀ ló ti sọ fún mi pé kẹ́gbọ̀dì lọ múra wednesday wednesday on the 30 so on the 4th ẹ̀rọ ọlọ́run bá mi nígbà tí èèyàn kan sọ fún mi láti amẹ́ríkà ó ní dádì mo ní hẹ́n ó ló yẹ kó ń dé nínú oṣù kọkànlá ó ní nígbà tó ń gbọ́ nípa program yẹn marathon yẹn ó lóun lọ àwọn máa ń ra tíkẹ́ẹ̀tì sílẹ̀ ni oh my god ó ní wọn fẹ́ lọ ra tíkẹ́ẹ̀tì àlà sílẹ̀ fún ìparí oṣù kọkànlá síbẹ̀rẹ̀ december kó fi lè wà lé ọdún ó lóun dín kán lọ tí ó lóun sọ pé òun wà november àbí december mọ òun fẹ́ wà ní marathon ẹlẹ́ẹ̀kan lọ́dún yẹn mo tún wá wọ pé december ó fẹ́ wálé december ó wá fẹ́ wá sí marathon ó ní èdè kan wà níbẹ̀ tí wọ́n pè mo ní kí ni yẹsà ó ní wọ́n ní ìdíjà ó ní wọ́n ní sọ́ọ̀dì caption tán pọ̀sì mo ní kí ni caption yẹn ó ní stop the evil storm dá ìjì búburú nìdúró ó ní sà ó ní dáàdì sẹ́yìn ò mọ̀ pé jì ń jà òun gbóhùn ṣe dúró yìí ṣé bẹ́ẹ̀ sọ́ọ̀dì other time pé ọwọ́ àìrí ti wọnú ayé òun àti ìgbéyàwó ó sì ti kan ọmọ lára ó ní sẹ́ kó má tàn yín ó láwọn ọmọ ti yàwó o ọkọ ti ya ẹsẹ̀ ó ní wàhálà tó òun bá kiri nìyẹn ó lémi àti dáàdì là ń bọ̀ nlé mo ní bẹ́ẹ̀ ní dáàdì yàwó ó láìsàn ni ìjì àìsàn ń ja dáàdì ìjì ìmúkùmù ń jà àwọn ọmọ ṣé ni ilé ò ti túká sà bẹ́ẹ̀ náà ni dáàdì gba akíní fóònù only I decide. Yeah, I'm my one. So being about the America one. And we want to be a hooker. It's not your football. You got to go to first solo. And that could be not do. I never put it in for you. No, go pay. No, go on. You know, radio. I want no man going in Lara. I want a man going in the Boba. And that could be not do. I'm not going to put it in for you. In America. No, what I was. I put it in. Certificate. I'm a million certificate today. Or quite a woman. I don't know. Hey. For more, no, come on, let's go. You don't be buying. You be too much money. For more than expenses, say 20 million in New York. In fact, what's your rule? Or do I want to see on the 30? Moduma on the 1st of October. She or say, we are going to probably call him after the program. But we call him in the Friday to tell him. But now, in town, I can't pay. I want to pay good to join you. I want to pay what the drum be. To the end, me, no, I want to pay a drum. But we're so good. More so, I said that. Or but in the share, more low, look on relative the drum. Ni gbogbo bi tan party le shame ami ogun ami ije buburu ni o ya ko faye wa sile wa ke adu akoko ti mo fi ogba leleyi iji tin ja mi ja ogo mi iji tin ja mi ja irawo mi iji tin ja mi ja ile mi iji ton ja mi ja awon omo mi o ya da ke adu oruko jesus amun mi olorun ti le ri budu agbara o olorun atamata se Iji to nja mi ja ile ja ona ja ogo mi. Iji to nja mi ja irawo mi. Oya dake. Oluwa wa. Lo bi ayan fe. Ah. E ti eni ti jiba nja to ba le pe Olorun. Because to ba ti de ikorita ti jiba ti fi yan mo kan nikan. Ma gente ko si ki to le dandu emi o so pe ko sewe ko segbo mi o so pe ko sogo listen to me gbo mi dada mi o so pe ko sewe ko segbo mi o so pe ko sogo sugbo kini kan ni pe eni owo e ba gaju ni e gbo mi lekan si emi o so pe ko sewe pe ko si egbo ma si mi gbo o emi o so pe ko si asasi ko si aran si o bi iji ba je tan ba ran asasi iji tabi ego o ton lo agbara okoko kan si e wo bi mo mi ti agbara yen ba ti du e lo ti o ba ni ko power enu o seruku ni but in a situation ti alagbara ba nfi ka agbara to ni fi je oniya lo ba alagbara to ju alagbara yen lo e wa eyin to sise ta di e to wole lori o ni kan lo ni ajagan re ro run fun ye baba kan ti so ede kan fun mi wo bi egbe ede yen to so ti mo gbo o lo lo ogun eni ba lowo o ni ologun to ba lowo o le so ogun se o to ba lowo ta lo ma pada lo ba jesus nibe ni o ti lo so are ni o ni eni to ba to ni igba lo ye ka foro lo gbani jesus jare gba mi o niba ti ijide lori omi ti ijide bere si ja won ti ijide de ikori ta kan e gbo mi the mercy ti o sele Jesus la omo yin kepo wa te Jesus omo Olorun o nigba to ba pe nigba meje o wa nigba mi ije aye nja mi Jesus omo Olorun o Oluwa Jesus, kilofa iwe Johanu ori ekefa ese ka dobi onigba Jesu oye pe won fe fi agbara mu ohun lo fi joba o tun pada si oroke ohun nikan o fun ni akara mo kan jakara teko won wo pe he awon la won je nkan joyi ele oba ta fe re oba ta ma fun alo nje elomi alajenu ni bo lo se lu kan dodo won ti o ba ti fun won loje alawo ni dibo ti abati ta ba e dibo ese be a dibo ese be no ba la won fi Jesu joba ba tu yen se edibo eje ese be keju yasi oruko mi ni wole ajilori atamata si mi o so lo se mi mama me and follow me ajinore atamata se prayer life oro tin o le so lori radio eri lori TikTok eri lori Facebook eri lori YouTube and the kedade araro e le ma se prayer fun wa lori Facebook bodu o ba ti be mi soro mi ohun dede se kan won le ni mi o se pastor oro to ba de tin gbo lenu mi ase ni ko la kole mo mo ko sin bi bo npo mi leni we ori radio ori social media mi o ka kole because mi o mo tolo a ma ran mi ni alore le mi mi o se pastor mi o se ni waasu emi ma njise ni ojise ni mi o to ba ti gbe wa tetan mi lo a ma gbo gbogbo to nbo lori radio mi o kole ki se pe notebook daddy o wa nko jade nbe no that's why everything to ba ngbo lenu mi ase ni authority ni o to ba ti ngbo lenu mi iye ni because mi o ni so tara mi o to ba gbe jade ninu mi ni iye awon to ba si gba to awon la fi agbara fun o mo gbadura oro yeyu ma tu wa temi sile amen won ni pe Jesus fun olonjo ofe nigba to duro tun won ri Jesus mo ti di ss 16 nigba ti won duro tun won ri Jesus mo ba bo sinu oko nti won nigba to bere si lo nigba to de verse 18 se ri gbogbo aye to ba ti fi Jesus sile seyin ijimaja gbalagbala ti aye eyan ba ti gbagbe Jesus seyin ijimaja verse 18 o ni oku siru nitori efufu rile tin fe o nigba ti won wa oko to bi won fi longi be dogbon tabi ogbon o won ri Jesus ni lori okun o si sumo oko eru si ba won asiri kan niyan Jesus ton fi le ton lo awon ti wo oko won lo se fe gbo tuntun Jesus tun ti ba won bi ton do si mo mi won bi Jesus fe o ti lo kaakiri Jesus fe be pade lo mura Wednesday to nbo ibudu agbara yin a ma si adura ya ipele meji lati bere kan lago meta agbadile tawa lale papata o ya je won mu leyin ye ka bere patu lo ni 212 amu wa go marun si mefa o ya tu lo we wa gbe mi bi agbara oni kaluku a lo we a we ide kuro gbogbo won patapata la ma fun lose arebi o se tan fi re ibidanu o fe da ma fun gbogbo eyin bo ba ti wa la ma fi le lowo lo gbe mi ko we aye mi aye re oni jiya mo after everybody lose poko lo we lo we lo we to ba ti gba woli egbo o le fe wonu soro e wo bi sa gbogbo omo eyin to n tele Jesus ari ninu won Judas na lo fi Jesus won ta mo ko fi Jesus won Peteru lo be ikan leti a mo ko lagidi Jesus na ni ba ti pada pa yin a ti pada pa ka sa gba ti mo ba n so lori ajiro ya tamata se prayer life lori TikTok mi awon ton lo pa yin nigba oselu ton se koja losun mo ba soro si won na ni a baba won le ka yin mo ka pa mu ni won to meku meta di logbon won to be e wo bi olorun o ba pa enikan olorun ori ko se ni le pa awon mo so to ni agbabe tele lowo enikeni mo so fun won ipo won lo fe lele aye ki lo fe lele aye ki lo wa le aye to wo wirin eni eni e babu to ba lo 120 years listen to me ko le fara re lo mo tori yo ti ma gbagbe nkan yo ti ma wo awon ekan gba awon nkan to wa ti ma lo pomo de ni hello we awon ya 96 to je won mo rile ji won awon ya 100 years awon ya 150 ise omode na pada nse gbeyin atawon baba yen egbo mi sa ibi odun ni 90 something to ba ti wo 1 something orisiri ti are mama wode wo bi ka te wa lo 120 years odo wo lo fi pe odo wo no bi mi leni over 60 years ni mi mo wo ra mi gba mo wo primary nbi mo ran ti odo ti won lo sodo baba jibolugba la soro en yo mo emi ke mi mi ba ja o ki ba kan ba gbe mi kuruku ko la re ki ba se tule fun baba yen ba o duro bayi mo wo baba yen ki lo luwa ni ko so fun o to luwa ti shi mi loju emi mo ni kan bayi ni mo ri loru mo ju sa ko ah o sa to o fun mi ni nara eh ni 10 kobo ni aye gba ose meji ni mo fi na emi mi lo nu bi o le mi emi okuku ara wa ti connect ara o lo se lo se pe mi ni wo le pe kan toju mi dada kan mu ra soro mi o a kuro lori yen olorun tun ma gba awon sele ati lo bi idanwo kan lolugongo de church won bo tun se ran ojise lomode yi nigba to lohun gbenu mi so ojise leleyi 18 ni baba oso pato wo le mi lo 77 ni mi wo ki agba na mu wa lo kan tun lo se tule ni baba yo mo wo so ko to tan tin la ni ni han ko ga ni mo ko baba baba baba baba mi mo kan ri na ase mi emi na tin wo mi ta i se eh so se sat si gbere ko mo lomo iru woli ni ere today mi mi bi e ki lo ba wa ka mo tun ma to asire je fun mi and that is how it has been over 40 something years pelu anu olorun 52 years tan tin pe mi ni woli re o ni ki sagbara sa ma even ni celestia ni eni eji over 40 years se ki lo 40 years ati gbe o mo ti le 40 years la ati gbe o so yi na e o bi woli se awa wa da church kale awa ni e di woli ni asa ti mo kon da church kale tan ti mo wa wo ni emi si ri bi won ni bi alore mo nbo soro wo bi ase mo fi soro ogo ni ja iwa temi mo to ba ti gba wo ni re you have problem olorun ma yan bi wo ni ni atori wa de ni his ability abimo ni wo ni bi na so ye tan je confirmation ma ri ibo na ti je ye wo ni confirmation lo wa we confirm you as a prophet to ba tun test wa to ba je ru ba to ma sele won to confirm as holy leader from holy leader won to confirm as holy leader to ba to confirm as a senior holy leader to ba won confirm as superior holy leader lo ye holy batan ki ko ja be won to ba fe je ni oye wa ya bo mi ni tori pe ko si wo kankan mo leyin ti oluwa leyin ko wojo oluwa eni kan de ngbo mi oku to la ye wa temi amen ha baba won ba be jesus seyin chari gbogbo eni ba ti jo mo lefe ta bo ba ti atele ni je so olohun holy ti o ba ti gbe ese lese you are not a prophet o so mo wuli o na ni the same thing won fi jesus seyin iba jesus to de bi oko won won ni lu ojo logan ni ba ti ka be yo de ma npa mi lerin hallelujah dada o wa so fun pe kan ma beru oh my god in verse 21 John chapter 6 only to ina won fi aye gba sinu oko loju kan na oko na si de ile bi ti won gbe lo eh ibinele ti jesus to wonu oko won ipi tire ton target bi ton lo wa ke Jesus wonu aye mi ibi re ti mo n target ye ibi re ti mo le ye to je nde ibe wonu aye mi lo aye ti o ba ti ni Jesus e wo sa lo mi ati daddy mo fi oko oko ye oko oju omi ye mo fi wi okan re okan mi ki lo wa lokan re ki lo wa lokan mi abajo ta gbedu agbedu ati ogba abajo ta awon afa awon woli awon baba lawo fi wa njeun ojo si fi wa njeun ki la ni mu bo nbe ofo lori ofo asan lori asan aye ti o ba ti faye gba Jesu yo toro je lowo lowo isu na gbe yin ni bi owo re soke Jesu wonu aye mi se alakoso aye mi gba koso aye mi o ya to ba ti ara ha mimi mo olorun ati lori bu agbara olorun atamata se wonu aye mi lo wonu aye mi lo wonu aye mi lo wonu aye mi lo wonu aye mi lo wonu aye mi lo wo inu aye mi lo Jesu omo Olorun o wo inu aye mi lo gba akoso aye mi gba akoso aye mi se oludari aye mi ni mi ko ninu ogun gba mi ninu iji to nja mi gba aye mi ninu iji to nja gba ogun mi ninu iji to nja gba amo mi ninu iji to nja won gba ise wa ninu iji to nja ise wa bi aye wa siwaju gba ise na se mi ninu iji to nja Jesu omo Olorun se alakoso aye mi atokan mi se alakoso igbeyawo mi se alakoso irin ajo mi come lati se ife re Jesus Oluwa wa tawo ni wa sun ba nso nipa pe agba Jesus saye emi ni mo tun fun mi oba mi sa ki ma npe ni pe yan agba Jesus saye ni mo fe da bi Jesus ni enu iwa pele ko fe da bi Jesus igbe aye Jesus na npe mo so lori social media lo follow mi lori ajilore atamata si prayer life ajilore atamata si prayer life lori TikTok lori YouTube lori Instagram lori Facebook ajilore atamata se prayer life won interview mi mo ni ko si to je Christian religion Christianity ki se esin igbe aye ni Christianity ki se kini ki se esin igbe aye eyan na pe ni Christianity be o lo se igbe aye re o ni igbe si aye re bawo lo se lo igbe si aye re so ba se lo igbe si aye wa na pe ni Christianity to ba ti lo ni lo ti Christi you are a Christian igbe aye na fe ri àmọye tó wà ní church tí ò ní déjọba wọn ní òde bẹ̀rí o bẹ́ẹ̀ mo sọ fún ọ àmọye wòlíì àwa wòlíì yẹn lo àwa tí ò níbi kan rè àmọye pastor torí mọ́tò dẹ̀ndẹ̀ndẹ̀ àwa pastor tí ìjọ lọ bí ọlọ́ọ̀lọ́wọ́ wa máa ka 20,000 20,000,000 100,000,000 o rò pé ọlọ́run dá ẹlòmíì mọ̀ ni ẹni tó sọ pé a sọ pé èmi ò mẹ́rí oníṣẹ́ṣẹ́ iṣẹ́ tó ń fa bọ̀tá wẹ̀ lóòótọ́ là dọ́run rí ṣùgbọ́n tá a ṣe káàánú bíbélì náà là máa sọ èmi ó ń ṣonú wàásù mi ò wàásù èmi sọ ọkọ̀ ọlọ́run jáde ni àìmọye ṣọ́ọ̀ṣì lánlánlánlá ṣọ́ọ̀ṣì wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ evangelist oríṣiríṣi pastor oríṣiríṣi dk oríṣiríṣi tí kankan ò ní déjọba ọ̀run ohun tó nílò yí ayé rẹ ká yí ayé wa padà sí ti kristi má sọ báwo èèyàn onílé mi èmi ṣèṣe àwọn wòlíì ẹlòmíín sọ pé tó àdúrà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi ò ní gbàgbọ́ fún ẹ mi sì ní sígbálẹ́ fún ọ mi ní gbé ẹ sódò lọ wẹ̀ ń wò ó mi sì ní kò sí sẹ́ni wá sọ pé ìyàwó oníyàwó mo ní ó bọ́ra fún mi kí n wẹ̀ ẹ òmi ni ó wẹ̀ ó lè gbọ́ bàbá bomi bùdó agbára oníkálukú ó mú bọ́kẹ́ẹ̀tì tiẹ̀ ẹ̀ṣẹ̀ tá a ti parí àdúrà sí i á fi lọ́wẹ́ lọ́fẹ̀ẹ́ lófò á lọ wẹ̀ yo charge mi bill ye kani kan wa bi ko ni woli ye so pe ye se owo so ngo ye ba lo mu wa oruko mi ni woli aju lori atamata se egbe sori night kele lo ni woli yen charge ni o oya charge o ye ba yi te wa nbi oye ti mo charge yin eyi te tin wa tebi ni ki jise ti olorun si yo mi se ojise ni ni woli ni emi a ma so kan olorun ni ja lo yi pada ka wa si olorun olorun lo gbadura awa lagba eje agba ninu ife ka de se fi olorun wa kibe jesu wo inu aye mi lo wo inu ise mi lo wo inu irin ajo mi lo wo gba akoso re kiji ye ja mi mo kiji ye ja won mo mi mo kiji ye ja ise mi mo oya so da jo oruko jesu mi mi mo olorun ati lori budagbo olorun atamata si oya oya oya gbo inu aye mi lo wo inu ile mi lo wo inu irin ajo mi lo wo inu oro mi lo je ki n ba o pade jesu oluwa wa oruko yin ibi te ti wa tun tolo atamata se se fun yin
3: aso
2: lo soke mo
3: mnm is comfort afolarin
2: comfort afolarin lati adugbo bo yin
3: lati adugbo adeyemo
2: adeyemo ni lo bo yin
3: ibadan
2: ibadan bi ti lo tolo atamata se se fun yin
3: tolo atamata se se fun yin ko da ti mo wa ni jejo
2: o ke ti wa birin
3: jejo ni jejo abayin le
2: han asin le ban ni
3: ago lo n fe ni esin le pe ko le wa ti aye kuta so ngba ta wa de bi gbora ni mo ba de bi ara ira mu ota mi ko gba ran ronu gba ran dun ni ese ni ko se gbe ese yin adagba tan gbe rin bo ni ese ni gbo ogun la won ma nu sira lori sirisirisirisi ti mo le mi na ra ogun ya ma lori abo kan ma ko re siri kan
2: ba
3: ti o ba sise ma ni awon eran lo pon wa ra won o sise e ti won ra fi ta ma ni 15000 oni 15000 oni gbo lori sirisi ogun sa so lori sin be ni gan ki ti yin to bo bo se lo yen ara to ni ota mi ni ya no olodun olodun gba gbo gbo tori pe ngba ti ma fi de ile ororo ibi ra mo lo won lo fun ni bi gba ti ma de le mo ni mo di bi jọ ketan jọ kerin mo la gbe mo se kan but mo ri pe ara wa ntun mi lati inu wa
2: lati inu jade
3: lati inu jade so mo ri pe nkan jade lati ile iyagbe mi be si o yagbe nkan yen jade o yo o yo ko se yan yen ara ntun mi lara nde mi ile ra kuro ninu agbo ara mi ah mo nso pe ma de bi o
2: pe a tun pada wa
3: a tun pada wa o
2: odun
3: ba tin ko bi mo ya owo ti mo fi moto ni sugba iyanu sele
2: iyanu pada sele
3: iyanu pada sele laye mi mo ara pada tun mi ara pada de mi so loni mo le dandan pe ma tun wa si bi tori pe mo tun mo pe bi tolorun se di a tun ba mi se
2: ko
3: ma
2: jesu
3: oruko jesu
2: gbagbo yin o debun ira
3: mi
2: to yin ati bi te ti wa oruko wo ede kan wa nbe yen oni nigba to do yin jo ko wa lo we o wa gbadua dide ibi adua lo ku si wa pariwo nba o dodo fi ibi adua lo ku si oluwa je kadura mi na gba mo n fi aye pada rere o ya so dadua oluwa je kadura mi na gba ki ri aye pada rere in the mighty name of Jesus jesu oluwa wa ah iwo gana le ri kan bayi o mo fe gbe ri ti e bayi mo fe gbe ri ti e bayi amo ki to ma fo eni number to fi ma so eri eni yo gbogbo eniyan oni majamu so pe o fa silekun ayaluore fun awon eniyan meje kan leni ayaluore ti won ba pade ri ni ayaluore ti o sele ri ni ayalu iyalu to joje oye eniyan lo mura leni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to tin sori atawon to tun fa sori eni ni oluwa ni eni meje akoko to ba koko fi ore eru bo ran se leni o iwe jo an ore karun oni wa ti angeli ba di gba siro mi oni eni to ba koko bo sinu re arun karun to ko ma je yo de kuro nbe oni to ba ka meje wa tu meje ka egbo sa eni meje akoko to ba koko fi ore eru bo ran se oluwa ni o fe se ga ajalu iyanu ojiji kan ajalu ore nla kan iyanu ti o se fenu royin fe kan to ni agbara fun awon meje akoko yen ni gbogbo eyan lo ma rubo leni sugbon awon meje akoko yen ma je mu kan ti duro lori oro oh my God egbo ilekun ore shiro in the name of Jesus o gbe eyan o ti fi ore majemu edidi re ranse bo o le se laaro yi o fe sada mewa o fe san re re oh my God o de fe se je egbo ati awon toluwa ni ka ba le lo 8800 bi edidi ko gbogbo awon won yi laaro yi ojo pe egbe eyan meje akoko yen je fun ni account number ka wo eni meje akoko na account number to fi ore rubo ore si atore didi ati majemu yen to fe fi sile ko sile UBA UBA ni o oya 10 24 25 77 50 80
4: 80
2: UBA UBA gbole kan si
4: 10 24
2: 77
1: 50 BT 80 a moto ba ba wori re gbo wa de sere e wa wo yoruba gan so pe mo sere ko gbe mi olowo kan ita ninu ni eyin meje akoko yen eyin lo fi mo pe olorun ni kalalagbara ati pe leyin olorun olorun ni kan lokun mo so bi woli ni kia yanu ko ba ni eyan meje akoko yen ati gbogbo en to ma so re rubo leni mo ni le ko
4: ame
1: gbogbo en to ma san ba de mu to ma so re je to ma so re ma je mo so so ati edidi re yen iyanu ma de in the name of Jesus.
4: Amen.
1: Go account number now. Let us see UBA 10 2 4 34 77 50 80 Oruko to ma ri nibe Christ atilele atamata se 10 2 4 34 77 50 80 Akan number na ni yen bo se nda si ba ona si ogun re se
4: amen
1: lo mura lo la o
4: mura
1: gbogbo eniyan oluwo la nbo lona to je tebe ni atamata si fun service lo la se amun yen kekere ni charity budu agbara ni ojo won ize yen ni ko lo mura o gbogbo e lo mura o to ri pe number 1 to ba ti si budu agbara yen wa lafani ati gube o mi be taje bi nda yen o ma lafani ati lo wa to le ga lo number 3 yo ran se be temi be ma ku mi efun jije mi mu na to di re agba ba to la yato e wa gbe eleyi o in to je po bamba ri be ni pe ta ba ti be ya dua bayin ni bi owo ago meji abo o di aleta to da o
4: do
1: ta ba wa ku ni yen ha wa siso moju ta ba to wa se so ni moju ha wa simi die ha se wa be ago mesan
4: ha
1: se wa ago meta be ni awon ise iyanu afojuri ojukoroju o ma fara hun
4: amen
1: in the name of Jesus
4: amen
1: ogun to wa da wa do ma panu mo in the name of Jesus
4: amen
1: ogun si ni ja wa
4: amen
1: ade ri anu
4: amen
1: in the name of Jesus
4: amen
1: e wa gbe eleyi gbogbo ni ẹgbọ ọgbọ tẹ bá máa dá
4: ẹgbọ
1: mi sọgbọ àwọn tí wà nílé àsọgbọ ọjọ monday yìí ni mo ń
4: bẹ
1: ago mẹsàn-án ni program
4: bẹẹ
1: ago méjìlá ló máa pẹ sọgbọ ọta nìyẹn o
4: sọgbọ
1: tí ọ̀nà ifọ̀ ojú mi ròdù ẹni gbọ́lẹ̀ tìrìtìrì bọ̀tọ̀ is glory
4: all
1: wà á ti ra tomato sílẹ̀ àmọ́ tó bá ti di ọjọ́ tó
4: dùn
1: lágbo ọba tó la yàtọ̀ ago mẹsàn sí méjìlá náà ìyẹn nílé ìṣàbí ọ tó ọ lẹgbẹ ilé ẹja yẹ gbogbo ọtọ ń bọ nìbàdàn pípẹ́ owó ọkọ̀ ẹ̀dá aga ìdí ẹ bẹ́ẹ̀ ni tó bá di ọjọ́ wednesday òun bọ̀ ní oníjókòó community ọ oníjókòó community
4: ọ
1: wà á tètè dé àmọ́ ago mẹsàn sí méjìlá lọ́dún ẹ wà á gbélé ní under sabo bridge ni ṣùgbọ́ ẹ̀yin tẹ̀ wà ní mòwe ìbàkù ẹ̀yin tẹ̀ wà ní bẹ́gà gbogbo ẹ̀yin tẹ̀ wà lọ́nà ìkẹjà gbogbo ìwọ tó wà ní korodu odogi yẹn ló wà ní ògìjọ ló wà ní gbogbo apá pátá tó wà ní rẹmọ
4: òbí
1: gbogbo apá ibi tó bá ti wà gbogbo wa là ń bọ̀ ní sagam sagam láti máa
4: pàdé
1: ìyẹn ní ọjọ́ wednesday yìí ẹ̀rù ló jẹ́ pé máa tètè dé tá a bá ti ń ṣe tán báyìí à ń lọ sí ibùdó agbára ní ibùdó agbára how every on the
4: 30
1: kìdí on the 1st ago mẹ́ta ọ̀sán ní on the 30 di ago mẹ́ta ọ̀sán ní on the 1st ní october amari anugba
4: ogun
1: ma ṣe
4: ayé
1: ma ja ìdàmà ẹtì ni
4: mo sọ
1: lọfíìsì plan yẹ o
4: lọfíìsì
1: wednesday ọ̀sẹ̀ yìí mo tún tún sọ o ma lẹ́rìí tó bá wà àǹfààní kí ló jẹ́ fihàn kí nàìjíríà yẹ kó sọ mẹ́nu hey kí la fẹ́ fi kún lórúkọ jésù àní sọ mi wà
4: ní.
1: Àwọn àkáǹtì nọmba yẹn àwọn kan náà tún fẹ́ béèrè jẹunfẹ́ lákà nọmba yẹn lẹ́ẹ̀kan sí UBA 10 2 4 24 77 50 80 orúkọ tó máa ń bẹ Christ àtìlẹ́rẹ́ àtàmátà sí ogun ò ní já yé
4: wa
1: kò ní já iṣẹ́ wa
4: mọ́
1: ọmọ àríyá ànúgbà àfààní kí ló jẹ́ fihàn kí nàìjíríà yóò kó sọ ní ọ̀nà orúkọ jésù àní sọ jọba
4: ọlọ́run
1: ó ní máa ṣeré láyé máa ṣeré mọ́ gbẹ̀dọ̀ ẹ̀mí láti ṣeré yóò balẹ̀ wa ìjì ìjà fẹ́fẹ́ kò ní kàn wá. Àwọn kan fẹ́ gbà ká nọmba mi. Wọ́n fẹ́ ká fi júwe fún un. Àwọn míì fẹ́ fi béèrè
4: kẹ́sọ̀.
1: Àwọn míì bẹ́ẹ̀ fẹ́ fi sọ ẹ̀rí wọn. Torí WhatsApp nọmba mi náà. O lè ní kí n fi send àdírẹ́sì sí. Mo sọ fún kẹ́lọ́ follow page mi. Ajílórí Atamátàsí Prayer Life. Ajílórí Atamátàsí Prayer Life. Lórí TikTok, YouTube, Instagram, Facebook. 0700 35 23 14 17
4: 0700 35 23
1: 14 17
4: Amen.
1: Jesu Oluwa.
4: Amen.

ṣùgbọ́n wọ́n ní ìṣe wọn nínú ọjọ́ aládùúrà apostolic church nínú ẹ̀mí láwọn àgbékalẹ̀ àwọn ẹ̀sẹ̀ ẹ̀sìn wọn gbogbo àti dálépè ní christian discipline ìyẹn ló attract bàbá adébàjọ christopher james adébáyọ ní pàtàkì sínú ìjọ aládùúrà apostolic church àkókò tí bàbá wa fẹ́ máa fara kínra pẹ̀lú ìjọun mo sọ fún yín pé ìjọ yẹn wà nù àwẹ̀ àtàdúrà ológójì ọjọ́ ilé ìta àpaláṣẹ fún wọn látọ̀dọ̀ ọlọ́run wọ́n ní bàbá wa emmanuel ọlátúndé lọ́lọ́run lò láti kéde pẹ̀tọ́ gbogbo wa pátá náà jọ yóò àgbàrá ogójì ọjọ́ àtògójì òru 40 days prayers and fasting lọ́lọ́ tẹnu bàbá emmanuel ọlátúndé gbé kalẹ̀ ẹni tí wọ́n ní jọ ń gbàdúrà fún gangan lásìkò ìgbà náà jù ó ní ìfarahàn ọlọ́run nínú ìsọjí alágbára God raise great revivalist with ministry of signs and wonder ìfarahàn ọlọ́run nínú ìsọjí alágbára àti ìgbédìde àwọn alágbára ikọ̀ àti ìrìjú ọlọ́run fún ní ẹ̀bùn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ìjọ yẹn ń gbàdúrà fún wọ́n ń gbà kíkan kíkan ní àjọ ẹ̀mí lètò lágbélú ni wọ́n ń pè bí o 96.7 FM òkè gájòkè ilé funfun bá láwọn fẹ́lẹ̀ lẹ́lẹ́ ìbàdàn

0: àwọn ọmọ ọlọ́run pátá ni wọ́n wá ń pè ni wọ́n ń pè lágbára ọlọ́run gbogbo náà láti láǹfààní àti péjú tá a pèsè tá a wà láyé tá a wà láàyè láti celebrate ìpè tá a pè bàbá ẹ jẹ́ kí ni wọ́n máa láǹfààní àti máa lọ fún tààrọ ẹ̀ká láǹfààní àti pàdé tó bá dijọ́ mẹ́jọ ẹjẹ́ máa kíjọ wa Christ Apostolic Church òkè agbára olúwàtẹ̀dọ̀ àṣìbàdàn àkú ìmúra àjọ̀dún ìjọ ìjọ wáyé lọ́jọ́ kẹ́ni oṣù kọkànlá ọdún tá a wà
1: yìí
0: àdúpẹ́ lọ́wọ́ Kristi forí ọ̀fẹ́ rẹ̀ bàbá ló sùn májẹ̀mú àti pèsè tẹ̀ iwájú ẹ pé a lórí nọ́mbà tẹ́ pa lórí sí ni 08032954191 08032954191 bàdé mi àti yín òdìjọ́ mẹ́jọ onílọ́jọ́ ìsinmi o sunday tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn ẹ já lọ wájú ẹ ká lọ sìn ká sì lọ dúpẹ́ lọ́wọ́ ẹni tó dá wa jọ́mẹ́jọ lápàdé pẹ̀lú àṣẹ kristi

0: labe ase egbe oselu APC ni pinle oyo ni ifeso kan gomina oluseyi makinde to nje oludije fun epo are labe egbe oselu APM bi pe o ti pa ogbo awon ijoba abile metale logbon iye tun be ni ipinle oyo sugbon o ileti ijoba n pe oro ileti igbimo ti n polongo bo fun ali ti won so ipo fe fi ma si awon eyan lokan ni ileti won pe ki egun ali ki won fi eri ma je mi nsu o ti oro won leyin won pe seri igun e ti n polongo fun ali nu gbolohun ti won fi ita lati pase adari eto royin ati ikansara lu won bi si oladele in lo fi esun kan makinde ileti to je oludije fun ipo are labe egbe oselu APM egbe elege wi pe o ti wa kana mo ijoba abile lorun o se pa won ku finfin gbogbo ride odun meje to ti lu iyen ni ipo gumre ipinle oyo o fi se ijoba ibile lo se ni to je pe ijoba abile ni ipinle oyo won o ti ele mi mo pinpin eleyi ti o wi pe be ba lo wo awon ijoba abile mi gan wi pe gbogbo e in lo ti ribi to je pe awon ekute oni won se ni won rin ki nbe ti gbogbo be ti oro so mu mo pinpin be oni won wa fi di oro mo won sapejuwe bi pe se ri oro ti nbe nle yi pe epe igbimo ti n polongo bo fun APM on ke si are Bola Tinubu pe a ninu eto ribo tun bo lohun 2027 yi ibi ko yowo kila nko re ku nbe won ni erin keke bi iru maran ho on lo jade hun lati enu awon igbimo ti n polongo bo fun APM ohun bi pe are Bola Tinubu eleyi to ye pe on lo mona o si ti bere si ma fi ipinle re lele ni Nigeria eleyi ti a para mo mole to ye pe gbogbo yo fi ma ro somu si be onu wa ro gomina Makinde na ni egbe oselu elege wi pe erongba re wi pe lati ri wi pe yo tun se sa keta ni ona ero pe ko ni jo oku na ko lo re tu danu ati pe ko fi aye le fa won ijoba abile gege bi eka keta to je ti ijoba ni Nigeria lati je kan o se ti won kan ko pa ti won ninu idagbasoke ipinle oyo papa julo ese kuku ko awon ile ti won pe o han gbangba ninu ilana ijoba se yi Makinde lati bi odun meje seyin wi pe o fun kan na mo awon ijoba abile ko fe ki won ri mu mi ile si wa mu ki ebu eyin ko ba idagbasoke lese kuku ni ti butoro ipinle oyo
1: okay ibi ni eje kin ti mo gaga bi iwe iroyin Nigerian Tribune bo ti se ko won ni Femi Gbajabi Amila eni ti se olori awon osise are Bola Ahmed Tinubu nlomo ti fi oro lede wi pe awuyewuye eleyi to diro mo oro to ni se pelu idasile ajo ofege to je ti ijoba apapo ta mo si Presidential Foreign Investment Promotion Council PFIPC won ni o te o opolopo ayewo n lo se fun ohun o koda o fe o ye ohun wo gidigan to si mi ohun gidigan lati mo bo n se je olooto ati bo n se je igbo bo n se niboya ninu are Tinubu Gbajabi Amila ngba to soro lojo abameta nibi eto kan ta mo si Gbajabi Amila Gbaja Trend Mega Empowerment Program 2026 ni ipinle Eko iyen 2026 Gbaja Mega Empowerment Program won ni nibe n lo ti gboriyin fun are Tinubu eleyi to fi aye gba iwadi orin kiniwe fun ajo ohun lati iwadi oro na won ni Gbajabi Amila leni to farahan ni iwaju ajo ICPC ni osu keje odun 2026 gege bi igbese iwadi lati mo fin di koko ati ilowo si re ninu ajo ofege ti won dale won ni nibe ni ajo ICPC ni won ti fidi re mule wi pe o mo yonda ara re wa lai se o bu ola fun ipe ti awon fi pe be kedere okun ojokan awon ibere ta won takoto re si nwaju o na london re won ni igbimo te koto ile lori iwadi iyun ile asoju sofin ile yo won ni won fi oro un sita o lati ipase iwadi orin ikininwe eleyi ta won na se wipe awon se iwadi awon si ri pe Gbajabi Amila pe ko ni nkan kan se pelu oro na koda ko si eri mo je mi nso eleyi totoka re pe gbaja on lo ko re nlo je jade ninu odu idasile ajo ofege na ngbati o mo soro nipa iriri ti e won le n to ti fi igba kan ri je abenu gan ile asoju sofin ile yi nlo fi oro lede pe ah kini o won derun o lawon osu to n ti lo gaga bi ipo to n wa bayi pe lona kona nlo ti jin ohun lese to si gbaun si waju gbaun seyin pe gbogbo e lati fi dan igboya ti are to ni ninu ohun lati fi dan wo ni pe koda opolopo oro opolopo esun eleyi to je esun ofege ti won ni won ti fi kan ohun opolopo iro ni won ti we mo n lori gbogbo esire lati fi ba omo lu abi ohun je sugbon ohun dupe o pe ni gbeyin gbeyin leyin ti won se wadi tan won ni ile ise olopa ajo DSS ajo ICPC koda funra lara won ni won fo aso ohun ti won si yo sita igbagede wali ati anna sita pe e wo aso funfun gbaja bi amila koni aba won kankan ninu o olohun si dupe wipe are Bola Ahmed Tinubu funra lara re o na lo fi aye gba iwadi pe e wadi oro yi be ti o si je pe saaju kan to wadi oro o ni are n lo ti gbe oro kale pe ah iwo gbaja asi o se bayi won ni rara o are fi aye sile pe ki an wadi re daada be ninu iwe iroyin Nigerian Tribune be na mo to ti nawo gan eleyi ti are Bola Ahmed Tinubu to ti ru awon mo orilede Nigeria pe e fun isakoso tohun ni asiko die si ko n o fi pari gbogbo awon atuntu ati awon okun ojokan eto eleyi ti ohun ti da sile pe bi ohun ba si file pari e ohun fowo odani loju soya wipe osan o so didun fun orilede Nigeria lati mu oni orilede Nigeria ni oko re lo wa lebu ti oju ona toto to si je pe poru ona to mo toto nirin sugbon asiko die ni e kan fun ohun ko ohun pari awon okun ojokan atunto ati awon eto to n ti gbe kale ke le ri pe ibi rere lo n wa ko Nigeria lo n wa lo won ni Tinubu lo fi oro isita ni ojo abameta Saturday lati pase eni ti se abenugan le asoju sofin ile Tajuddin Abbas leni to soju are ni bi adura kan se eleyi to waye ni mosque agbale yiun National Mosque nilu Abuja gege bi okan ojokan awon eto ti won ti la kale ni isami ayajo odun 1470 ti orilede Nigeria to ti gba ominira won ni Abbas nlo fise re je eleyi ti o yoju oro sita o wipe gege bi are bo ti se fi oro lede pe isakoso yi o na ni o ti gun li okan ojokan awon eto to si je pe eto ohun gbon ba pari re e ri wipe e mo se sadankata si are te si mo dupe lowo re ohun mo wipe orilede Nigeria lo n doju ko okan ojokan awon ipinija eleyi to jogun ba latowo awon isakoso ati awon ijoba ti won ti je ti si ti kogbale lorilede Nigeria sugbon nti o wa buru jai o na ni lati wa fi aye gba awon asise won yi ta ti fa aye gba latopo odun seyin ko to di pe are Tinubu ogbo odori apere isakoso pe awon atunto ati awon eto ti are to ti ra wole to si ti nse lowo lowo bayi be ba ji o pari re te si fun lasiko si ah ibuti ogo loko le yi ni ogun le si
0: o da be eje kemi omile ko yin papapa iroyin le lo nfidi oro mule bayi wi pe igba keji are le wa Nigeria tele oloye Atiku Abubakar in lo ti ro are Nigeria Bola Tinubu wi pe ko se isiro awon gbese yanturu etile wa Nigeria ti ya papa julo ko si wa ojutu gbe tan sawon lasigbo ton ti ipenija e to mu ki ara omo ta karo omo ni ama Nigeria leyin ti won ti yo woran wo epo petiro Atiku Abubakar ninu gbolohun to fita lati pase adari eto iroyin re ati ikansara ilu tinu egbe oselu ADC egbe olowo bowo oni o fide oro mule wi pe leyin awon orisisi ato ati eto ti ijoba tin be lode to ti fi lede leyin bi odun meta seyin nje je mo wi pe nta omo Nigeria nkoju oni awon gogo nje omo gogo igboki gbudu oko be ni owo ina ona to gbo lorisi be lo wa safomo wi pe ile wa Nigeria mo ti wo gbese oni apapo gbese kan ti se 166.79 trillion naira
2: kai
0: oni Nigeria ti je bayi oni lati bi ogbonjo ka so pe gbedeke re ogbonjo osu kefa ọ̀run ta wa nu re yi gẹ́gẹ́ bi ọ́fíìsì àjọ ti ń ṣàkóso gbèsè debt management office dmo bi wọ́n ṣe fi ọ̀rọ̀ náà síta o wọ́n wá pé yàtọ̀ sí gbèsè èyí tí nàìjíríà jẹ tó jẹ́ pé kò ju bi tírílíọ̀nù mọ́kàndínláàádọ́ta ó lé díẹ̀ eléyìí tí nàìjíríà lákọọ́lẹ̀ rẹ̀ ní oṣù kẹta 2023 lọ ó wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ìjọba ti mẹ lóde yìí ṣàfọ̀mọ́ wípé owó ń wọlé kẹ̀tí kẹ̀tí sápò ìjọba wípé àpò ìjọba ti hú gọ́gọ́ ó ti rú gọ́gọ́ dáadáa ni o ó ní kí ló wá dé gan tó yẹ pé àwọn mẹ̀kúnnù ohun gangan náà ni wọ́n tún wá ń jìyà ẹ̀ṣẹ̀ wípé ìjọba igan làbá mọ̀ pé ní agbà lọ́wọ́ mẹ́ẹ̀rí baálẹ̀ jòǹtolo wípé wọ́n lérí lé kàwọn ṣèlérí wípé gbogbo ìlérí tí wọ́n ṣe kọmọ jọ wípé ní táwọn ń rí ni wípé àwọn ìlànà tí wọ́n fi ta àti àwọn ètò wọn ń múrí ta mẹ̀kúnnù láwùjọ Atiku Abubakar Ìlúwa ké sí Ààrẹ Bọ́lá Tinubu pé kọjá déta kò wá ṣàlàyé ìrèdí eléyìí owó tí ilẹ̀ wa Nàìjíríà ń yá tó fi ń pọ̀ sí o.
1: Ókè omi ìtúrè eléyìí tí ó jáde látinú ìwé ìròyìn punch lórí tó ní ṣe pẹ̀lú ìgbẹ̀mí ìdojújà kọ ẹ̀yà àbí ìran àwọn èèyàn kan tá a mọ̀ sí xenophobic attack. Wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ń bó ti ṣe fi léde ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti kó ìṣí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tàn sí orílẹ̀-èdè South Africa látàrí aáwọ̀ ìdojú-ìjà kó ayẹyẹ àwọn èèyàn kan àbí èèyàn àwọn orílẹ̀-èdè kan tá a mọ̀ sí xenophobic attack eléyìí tó wáyé níbi àti àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ àti àwọn èèyàn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ míì wọ́n ní àpapọ̀ àwọn tí wọ́n kó wá lọ́tẹ̀ yìí lọ́jẹ́ márùn-ún ó lé ní ọgọ́rùn-ún gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó rí sọ̀rọ̀ ilẹ̀ òkèrè tá a mọ̀ sí ministry of foreign affairs bí wọ́n ti ṣe yọjú ẹ̀ síta nínú àtẹ̀jáde èyí tó ní ìbuwọ́lu agbẹnusọ fún iléeṣẹ́ ọ̀hún olúwafẹ́mi adéníyì nínú lọ́jọ́ àbámẹ́ta saturday wọ́n ní àwọn àbọ̀dé ọ̀hún nínú wọn la ti rí àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ 82 wọ́n ní àwọn mẹ́ta ó lé ní 23 ni wọ́n jẹ́ ògo wẹrẹ wọ́n ní wọ́n gúnlẹ̀ sí ìpínlẹ̀ èkó látinú pápákọ̀ ti orílẹ̀-èdè south africa yun south african airways flight tó lóhùn ka sao-60 ní déédé aago mẹ́jọ àbọ̀ ọwọ́ àṣálẹ̀ ọjọ́bọ thursday wọ́n ní bí wọ́n ti ṣe gúnlẹ̀ òun náà ni àwọn òṣìṣẹ́ láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ iléeṣẹ́ tó rí sọ̀rọ̀ ilẹ̀ òkèrè àjọ nipcom tá a mọ̀ sí nigerian in diaspora commission wọ́n ní bẹ́ẹ̀ àjọ naptip yun national agency for the prohibition of trafficking in person wọ́n ní àwọn náà wà ń bẹ́ẹ̀ àwọn aṣojú láti àjọ ìjọba àpapọ̀ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yun national emergency management agency nema àti àwọn àjọ míì tọ́rọ̀ náà gbèrú ní àwọn òṣìṣẹ́ wọn wà ń bẹ́ẹ̀ láti fojú gan ni tó ń ṣẹlẹ̀ kí àwọn náà ó sì le kí àwọn èèyàn ń káàbọ̀ wọ́n ní iléeṣẹ́ ọ̀hún òun náà ni ó jẹ́ eléyìí tó jẹ́ pé ìṣí kẹta láre àwọn tó jẹ́ àrí tí wọ́n ń kó láti ọ̀hún ìgbìmọ̀ tó jẹ́ ti ìgbìmọ̀ kẹtàlá new 13th consular evacuation láti orílẹ̀-èdè south africa látìgbà tí wọ́n ti gòlé mímọ kó wọn wálé láti ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 2026 wọ́n ní àwọn tí wọ́n kó wá ni ó jẹ́ kí òun ka àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí wọ́n kó láti orílẹ̀-èdè south africa kí ó jẹ́ ẹgbẹ̀rún kan okòwò lé ní ẹgbẹ̀rin ó lé ẹyọ kan yun 1821 won ni ninu apapo awon won yi ti won ti ko lati orilede South Africa wa si Nigeria won ni awon to je pe won robo kule owo ijoba to je pe joba apapo n lo kowo le pe owo oko re e ma ko won lo Nigeria ka ma ri won wo bayi sanju ka padanu won ni orilede awon elomi won ni o je egberun kan orinle ni odurun o le egberun kan orinle ni odurun o le mejo 1388 won ni gege bi ile si on bo ti se fi oro lede pe awon 100 won yi ninu awon 5 le ni 100 ti won ko wa on lo je pe owo ti ile ijosin ta mo si Redeemed Christian Church of God ti won da ti an na gbe kale pe ijoba apapo ke mo le rowo wa owo ta wa na gbe kale re o pe te ba tin lo ku awon won yi te tin ko won bo oni ticket oloju kan one way ticket te fi mo ko won a ko owo kale fun awon 500 omo orilede Nigeria ti fe pada si orilede Nigeria to je pe wa South Africa won ni gbe won a beere lowo ile ise on pe elolowo na won ni oje otale lugba egberun lona otale lugba o le marun ati otale ni egberin odin mefa owo dollar yun $265,854 ewe won ni ajo to je ti orilede Nigeria no ti wa fi oro sita pe eyin omo Nigeria te si wa ni orilede South Africa ejo yoju lala kan fi sori o awon agbegbe te mo wi pe iwode alagbara nlo lowo abe ri pe won kora awon ejo ni mewa 12-20 won ni fun ti igbaradi ti eto yan ti 2025-2026 ti lawon fe se march and march movement yi ele ti won fe se ni ogbonjo osu kesan won ni eta kete si agbegbe beyen o awa tun gba yin lamoran eyin omo Nigeria tejo mo ti wa te wa nbe e yago fun oro ariyan jiyan pe e mo bara yin jiyan pe omo orilede on kan mo sore mo ni a ngba ti ngbenu mi falagba fo won ni e yago fun be kedere nti oje keyin ati won kejo a mo kanra yin lese ti o daja le te mo kanra yin lese ti won fi wa mo we iromo yin lorun e yago fun o awon we irina yin iwe to faaye gba yin iwe igbelu ati okan ojo kan to ni se pelu ile ise iwole wode yin eri daju pe o pe pere are egbe nusa omo we smart nwobi n lo fi oro amara n sita
0: e ja re polowo oja n pada

ló ń kọ́ lóríire kú oríire. Ìdí nìyí táwọn náà fi kọ́ bá wa. His Imperial Majesty Ọba Sẹ́nitọ́ Rasidi Adéwọ̀lú Àkànmú Ládọjà Arùsàbọ̀n Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kú oríire ọjọ́ ìbí ọdún 82 etí second birthday àti ọdún kan lórí ìtẹ́ àwọn babalá ayé gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Kábíyèsí ìgbà yín ti tù wá lára nílùú Ìbàdàn. Bẹ́ẹ̀ ti sọjọ́ bí kẹ́ ẹ sọ̀pọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀mí gígùn àtàlàáfíà. Kádé pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ kírù kẹ̀rẹ́ dokini kẹ́sì ọba jẹko pẹ́. Kábíyèsí ọba Sẹ́nitọ́ Rasidi Adéwọ̀lú Àkànmú Ládọjà ẹ̀yin lọmọ olúpọ̀ àlélú ọmọ alẹ́tẹ́tẹ́ jọba lóde èpo fàlàlà ni mo jóye mọ̀dẹ̀. Kábíyèsí o ẹ kú oríire o gbogbo ẹgbẹ́ olóúnjẹ nípínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ alága wa Alhaji Abba Kẹ́sánú sí òjò lówó ló ń kí kábíyèsí kú oríire.

0: Babasola re wo ye oke ki lo re ti wo ni gbagbo se won eyan ti su e ni eyan ti su e woni je so fa mo yan pe a fe lo si eka ipolowo ja wa o ni ka mo ti lo eh ti lo bo so o di eru le eru ti ese temi o di mo mi ni ori ni e wo e ja lo si eka ipolowo ja wa kia kia a n pada bo
1: Ladini FM 96.7
2: Baba Ibaruba Onisegun Ibile ko pe meji jake dado ile Ibadan
3: Ara o di pe pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati egbo ati ba ti lo le won lowo agbaraga da oku ta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe ifunpa giga eyo aseju abi ko mo korin o ma muna lo ari lori ise enu le airorun sun dede bi eti ba ngoye abo fe ma se gbon yin owo kan ese kan ogbodo ma gbon ririri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo baba Ibaruba oba isara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi saye fun yin alaafia ara wa ko ni gbon danu bu bi elubo
1: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé
4: ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ẹ wà
5: orúkọ tèmi ni rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba splash fm media academy kọjá báwo lo kọ wa ṣe ṣe fún wa láwọn náà ṣe fún ra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ yọ́n mi má jẹ́ kí ẹ̀bùn tí elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí splash fm media academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní splash fm media academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ́kọ̀ọ́ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08071124000 Flash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Sisi gbagada ilẹ̀kùn ilé iṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada nilẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ polówó ọjà kò sẹ̀kéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ ń bàdàn.
9: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa ta ní wètè wètè.
10: Fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run ó kọ́lé ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀nà three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Masose Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.footygroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 09170605 93 tàbí 09165039506 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
8: Lágélú apata mọ̀jà pàtó ọjà mákùtà Lágélú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ agun bado pọ̀ makamuso Lágélú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ ògúngún nìsọ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mìdùn gbẹ owó.
11: lóye tó dàmú
12: síbẹ̀ yìí náà ń gbọ́
11: ṣé bẹ́ẹ̀ rí sẹ̀rẹ̀ nígboro
12: àfà ìbáwọn dòwò pọ̀
11: láìró burúkáwó
13: owó nìkan ló lè ṣe o
11: mádàútẹ̀ lágúrò fm 67 gbagbó gbajù gbajà gbagi oko wọn ti gba ayẹra bàtà ńlẹ yìí láwùjọ iléeṣẹ́ tó ń pò sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa gbogbo ara lágẹlú fm 67 kìkì wà láhìhì àlùbáríkà olúwọjà ńbẹ kẹrin ọpẹ kẹrin
14: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Oluwafemisola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbé ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: orí karùn-ún aka ìwé ìfihàn orí karùn-ún àti sí bíbélì mú o. Ẹsẹ̀ ìkarùn-ún ó ní ọ̀kan nínú àwọn àgbà náà sì wí fún mi pé pàṣẹ pé má ṣe sọkún kíyèsí kìnìún ẹ̀yà Júdà gbòǹgbò Dáfídì ti borí láti ṣe ìwé náà àti láti tú èdìdí rẹ̀ méjèèje ìwé ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkarùn-ún bàbá wa nínú olúwa ìránṣẹ́ ọlọ́run alààyè ẹni ọ̀wọ̀ Samuel Adedeji láti inú ìjọ Wings of Grace International House of Prayer eléyìí tó wà nífẹ̀lẹ̀lẹ̀ níbi tí a wà yìí wọ́n ti wà nínú òkúlù ìgbóhùnsáfẹ́fẹ́ láàárọ̀ tó ẹ kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa láàárọ̀ ìgbàdúrà fún wa.
1: Mo kí gbogbo ènìyàn níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi ní orúkọ Olúwa wípé a kú ọjọ́ ìsinmi o ẹ̀yà gbàdúrà ní orúkọ Jésù
0: àmì Jésù
1: Ọlọ́run kó gbàdúrà fún wa
0: àmì Jésù
1: Ọlọ́run kó dáwọ́lé wa
0: àmì Jésù
1: ní ìtókù kọ́dún yóò parí ayọ̀ láò fi parí ẹ̀
0: àmì Jésù
1: ògo ní forúkọ Olúwa
0: hallelujah
1: ní orúkọ ńlá ti Jésù Kristì Olúwa wa
0: àmì àmì àmì lórúkọ Jésù bàbá tani kìnìún ẹ̀yà Júdà
1: ẹ ṣe Jésù Olúwa ni wọ́n ń júwe ń bì bí kìnìún ẹ̀yà Júdà
0: báwo ló ṣe jẹ́
1: ẹ ṣe mà ṣe rí nínú ìwé Genesis orí ìkọkàndínláàádọ́ta Genesis 49 níbẹ̀ ni wọ́n ti ń júwe àwọn ẹ̀yà Israẹli méjìlá ẹ̀yà Israẹli méjìlá ni àwọn ọmọ Jacob méjèèjìlá ni wọ́n padà di orílẹ̀-èdè Israẹli ìbí kẹrin ni Júdà níbẹ̀ ni wọ́n ti wá sọ àsọtẹ́lẹ̀ pé ọba máa ti Júdà jáde ẹni tó máa jẹ́ ọba lé wọn lórí Júdà ni ó bí ẹni tó dẹ̀ wá ń tọ́ka sí yẹn ni Jésù Olúwa àwọn ọba jáde láti ìdílé Júdà ń tọ̀tọ̀ ibẹ̀ náà láti rí Dáfídì ibẹ̀ láti rí Solomoni àtàwọn ọba tó jẹ tẹ̀lé wọn ṣùgbọ́n ẹni tí wọ́n ṣàlàyé ńbẹ̀ tí wọ́n fi wé kìnìún Jésù ni wọ́n ń júwe so now nígbà tá a wá dé inú ìwé ìfihàn orí ìkarùn-ún yẹn lọ́ tí wọ́n sọ pé kìnìún tá à ń sọ ní Genesis kìnìún ẹ̀yà Júdà
0: kìnìún ẹ̀yà Júdà kìnìún ẹ̀yà Júdà ta ni ó kọ́kọ́ pè é ní kìnìún ẹ̀yà Júdà
1: ibi ni wọn ti pè ní kìnìún ẹ̀yà Júdà tó ṣe ọlọ́run fún ara rẹ̀ ẹ rí pé
0: torí nínú tá a ti ń bọ̀ láti inú ìwé Matthew Mark Luke John Matthew gbogbo àwọn ìwé tó jẹ́ tinú májẹ̀mú titun àfẹ́ rí n tó jọmọ́ kìnìún ẹ̀yà Júdà
1: mi. Wọ́n pè ní ọmọ ọlọ́run wọ́n pè ní ọmọ ènìyàn ṣùgbọ́n wọn ò pè ní kìnìún ẹ̀yà Júdà torí pé ìdí bẹ́ẹ̀ ni pé ohun tó tí wọ́n mọ̀ nípa rẹ̀
0: ni kálukú sọ
1: wọ́n
0: ṣe àfiwé rẹ̀
1: ẹ̀ntí kristi ṣe ṣùgbọ́n ohun tí wọ́n fẹ́ ká mọ̀ níbí yìí òun ni pé kí kàn ṣe pé ọmọ ènìyàn ni kì í kàn ṣe pé
0: kì í ṣe ọmọ èèyàn tá a bí lásán gẹ́gẹ́ bí àti ṣe ń bí ènìyàn
1: kì í kàn ṣe èèyàn lásán kì í kàn ṣe oníṣẹ́ ìyanu lásán ṣùgbọ́n kìnìún ẹ̀yà Júdà ni ohun kan tí ọlọ́run máa ń ṣe rèé ọlọ́run máa ń fi ohun tó yé wa ohun tá a mọ̀ tá a lè rí léètìwé a fi júwe ohun tó fẹ́ bá wa sọ gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ládẹ̀ mọ ntánpẹ̀ ní kìnìún kìnìún ọ̀kan lára àwọn ẹranko ńlá nínú igbó ni
0: tó sì burú tó rorò
1: tó le tó rorò lára àwọn àwòmọ́ni tó wá ní náà fẹ́ ká mọ̀ pé ẹni tá à ń pè ní Jésù Olúwa yìí àwọn àwòmọ́ni kan wà lára kìnìún tí mo fẹ́ kẹ́ mọ̀ pé ó ń bẹ lára Jésù Olúwa àwòmọ́ni àkọ́kọ́ òun ni bí ọba
0: ó ṣe bí ọba nínú igbó kìnìún máa ń ṣe bí ọba nínú igbó tó fi jẹ́ pé gbogbo àwọn ẹranko tó kù wọ́n máa ń forí balẹ̀ fún ni tó bá ti rí báyìí
1: bẹ́ẹ̀ ni ọba ni ìwé ìfihàn orí ìkọkàndínlógún láti ẹsẹ̀ ìkẹsàn-án tí n bá gbà ó ní ibẹ̀ náà ti pè ní ọba àwọn ọba àti olúwa àwọn olúwa kì í kàn ṣe ọba nìkan tó kàn jẹ lórí ibìkan ọba lórí àwọn ọba ni àti olúwa
0: lórí àwọn ọba tó ń jọba lórí ọba
1: bẹ́ẹ̀ni so gẹ́gẹ́ bí ọba tó ní ilẹ̀ tiẹ̀ tó ní àwọn èèyàn tó ń ṣàkóso lé lórí tó ní tẹ́rìtìrì tiẹ̀ ìyẹn ni àkọ́kọ́ àwòmọ́ni tarí lára kìnìún àwòmọ́ni kejì lára kìnìún ni pé kìnìún nígboyà kì í sá padà fẹ́ràn kó kankan
0: ìgboyà wà fún
1: bẹ́ẹ̀ni
0: ó nígboyà ó dára rẹ̀ lójú
1: ó dára rẹ̀ lójú kìnìún kì í bẹ̀rù
0: kò sí bẹ̀rù fún
1: kò sí ohunkóhun tó lè ṣẹlẹ̀ sí ìyàn láyé tó bá wà nínú Jésù kí Jésù àwa sọ pé eléyìí mọ̀ jáde sí o kò sí alágbára kan kò sí nínú ẹ̀mí tàbí nínú ara tó lè borí Jésù Olúwa
0: kò sí orúkọ ọ̀hún tó lè ború orúkọ rẹ̀
1: kò sí ogun kankan tó lè dìde tó lè borí Jésù Olúwa kò dẹ̀ sí ogun tí Jésù Olúwa sá fún
0: tori pe ko si ogun ti o gba pe ko le se
1: ko si ogun ti ko le se tori ohun fun ara re ti se gbogbo
0: ogun
1: gbogbo ogun patapata lo ti se
0: bo la si wa se fe le ba kini won eya juda yi bo la si fe le ba rin
1: ona to ro ni
0: ona wo la le gba lati fi ba rin
1: seri eni to hun je niyan Eke hallelujah.
0: Hallelujah.
1: Eni gbogbo eyan to npo mi ni eni ti Jesu Oluwa je niyan. Ibere mi fe bi o pe ta lo wa fe tele.
0: To ba tele, ta lo fe tele.
1: Se ni ti o ba yanju ogun ni abi ti o di kerun re.
0: Munu mu konu mejeji. Eni ti o ba yanju ogun re abi ti o tun di ku eru re.
1: Ta lo fe tele se Jesu.
0: Eni ti o ba yanju ogun na ni eyan o tele.
1: Awon agbara merin kan wa to nsakoso iran eniyan laye. Jesu Oluwa segun gbogbo re.
0: Akoko
1: agbara ese
0: ekeji
1: agbara esu ati orun apadi
0: eketa
1: agbara iku
0: o si sakoso eyan titi di asiko yi
1: gbogbo popo na won ton gbo nbe lo nbe ru iku
0: ekerin
1: agbara aye
0: kini
1: e joanu ni e joanu ori ikeni di logun verse 33 o ni ninu aye eyin ori iponju gidi sugbon e tuju ka emi mo ti segun aye Jesu Oluwa segun
0: o
1: segun iku gbogbo eyan patapata ta bi ninu obirin lo wa labe iberu ati de iku sugbon Jesu Oluwa segun e gbogbo eni to ba ti wa faye fun Jesu Oluwa a o ni iberu iku mo tori pa mo pe iku je ona si yi Paul so fun ijo Thessalonica kini ori kerin o pe de kan fa pe ni ti awon ara ti o sun tori ijo yen banu je nitori awon eyan won to to ku o ni ti awon ara ti o sun e ma banu je ti olori angeli ba fun ipe awon na ma koji sugbon ni ti o ba mo Jesu to ba ku o lo niyan
0: o tumo si pe enke to ba wa ninu Christi ko ye lati beru iku
1: a o tun beru ko si beru iku mo tori pe Jesu o ti segun iku fun wa
0: tori nu we fi yan na pe a mu oko a fi ekeji sile na ni
1: o ti segun a o ninu lati beru iku ko tumo si pe o ni faye sile
0: ko tumo si pe enikeni o ni ku gbogbo everybody to wa ninu aye ati ni ojo ta bi ni ati ni ojo ti a pada si odo eni
1: elomi e naturally loku elomi to jo mo olorun o ma ni ohun ti a npe ni persecution inu ni bi ni ti won de ma mo ti won de ma pa Jesu Oluwa na ti so wi pe ma mu ninu yin o ma pa ninu yin sugbon a o gbodo beru nkan won yen litori pe ti o ba sele ani ere ni waju olorun
0: kila ni hun se kini to ni hun se pelu wa lati sa fun ese kini to nu wa
1: lati sa fun ese
0: kini to nu wa
1: mo ronu lori e na laaro yin seri ese ipa oro ese pelu eniyan ipa meta loku si akoko awon eyan ti o ti faye won fun Jesu Christi bibili pe won ni ese ipa ikeji ni Christiani don struggle pelu ese egbe keji niyan
0: Christiani ti a ti mo pe Christian to ti jewo Christi loluwa ti gbala ki sa lafenu je o to won atese tun wa jo nja
1: to struggle pelu ese o yato si eni ti o ti
0: mo Jesu rara ti oye o ti ye
1: tori po ti e ni lasigbo ninu okan re pe kini yi wa lowo mi mi o fe mo emi mi mo lo nba o soro emi mi mo lo mi si o emi mo lo so fun pe fowo suwo po pelu mi ka jo yanju eleyi ipa ikerin ni ipa iketa o ni eni to pera ni Christian ni to si mo mo de se
0: to mo mo ninu ara re pe

0: tó wẹ̀ nínú wa náà kò sẹ́ni tó wẹ̀ lọ́wọ́ bọ̀ torí pé rígbà yẹn mi ṣe nǹkan oṣù lọ́wọ́ gbogbo ara mi dẹ̀ ti wet nǹkan tó fà á nìyẹn tó fi ní pé mo ń rùn ọkọ̀ bẹ́yẹn so wà tó lọ bá wọn sọ́ṣà sunkún gbà tó yá tún continue journey wa bẹ́ẹ̀ náà ń sunkún so eléyìí ta lò nínú desert yẹn oṣù kan àtọ̀sẹ̀ méjì ta lò nínú desert títí a fi dé Libya nígbà tá a dẹ̀ dé adébì kan ni a ti dé Libya ibẹ̀ la ti jàjà rí omi mu nígbà tá a dẹ̀ máa mu omi ó jẹ́ omi petrol omi inú keg tó fún wa mo jẹ́ omi petrol bọ̀ a ní choice torí pé ọ̀nà fún ti gbóníkálùkù a dẹ̀ mú bẹ̀ so ìgbà tá a dẹ̀ dé ibi tó sọ pé a ti dé Libya yẹn ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní pè ní pé bọ́gà ẹ lè máa wá gbé bọ́gà ẹ lè máa wá gbé ò yé mi torí mi ò sí mọ nǹkan tó ń pè ní bọ́gà so ìgbà tó dẹ̀ yà tẹ́sí kan wá gbé mi ni tí mo mi bọ́ ṣe ṣe ìrìn àjò yẹn ìgbà tí mo dẹ̀ débẹ̀ ni mo dẹ̀ rí arákùnrin kan tó wá receive mi tó ní pé òun ni bọ́gà tèmi o.
1: Arákùnrin kan wá gbé ẹ.
0: Bẹ́ẹ̀ni ó ní ìgbà tí mo ti dé sí Libya ni o tí mo dé sí ọ̀dọ̀ ẹ̀ ó wá ń ṣàlàyé fún mi pé òun ni bọ́gà tèmi pé òun lòún gbé mi wọlé wọ́n á ní à bọ́gà mi ibi ti bá o pé ìyàwó ẹ̀gbọ́n mi ló ṣe bí mo ṣe wọlé pé kò yé mi nǹkan tó ń sọ ó wá dáhùn pé ìyẹn kò jẹ́ pé jẹ́ǹtì ni ìyàwó ẹ̀gbọ́n mi yẹn pé jẹ́ǹtì lòun jẹ́ òun máa ń báyàn wa ọmọ ni pé kò ń ṣe òun gangan ni ẹni tó gbé mi wọlé pé òun gangan tí mò ń wo òun lòun ni mí pé wọ́n ti sanwó fún yẹn pé jẹ́ǹtì lòun kò báyàn wa ọmọ ni mo ṣáà torí kò tí yé mi náà máyẹn wá sọ fún mi ní pé tó bá ti di ọjọ́ kejì tàbí kẹ́ ọjọ́ kẹta pé máa lọ bẹ̀rẹ̀ iṣẹ́ o pé kí n sinmi ọjọ́ kan àbọ̀jọ́ kejì
1: ìyẹn bọ́gà tó
0: ìyẹn bọ́gà mi yẹn èmi wá ń rò pé torí bí èmi ṣe dé yẹn torí mo ti dẹ̀tí asin èmi ti rò pé bí á nǹkan tó máa lọ treat mi àbí nǹkan kan kí tó bẹ̀rẹ̀ iṣẹ́ wọn kàn sọ pé tí bá ti sinmi ọjọ́ kan àbọ̀jọ́ méjì ó máa gbé mi lọ síbi wọn treat mi wọn fún mi ní anything so ìgbà tó dẹ̀ dé ọjọ́ kejì tazi tó máa gbé mi lọ síbi iṣẹ́ ó dé ìgbà tí tazi máa gbé mi lọ síbi iṣẹ́ ọ̀dọ̀ madam joy ló gbé mi lọ ìgbà tí mo tún débẹ̀ madam joy yẹn tún sọ fún mi pé mo káàbọ̀ pé òun ni bọ́gà tèmi ọ̀rọ̀ yẹn ò tún wá yé mi wọ́n mú wá ní àyè ibi kan ní tẹ́sí tí ń gbé mi bọ̀ ń sìn pé wọ́n sọ ẹni yẹn sọ pé òun ni bọ́gà mi lẹ́yìn náà tún sọ pé kò tí ì yé mi nǹkan tó ń ṣẹlẹ̀ máyẹ̀ wá ní pé òun ṣàlàyé fún mi gangan ni pé ṣé mo rí ẹni tó ṣe atọ́nà mi láti nàìjíríà yẹn ẹjẹ́ǹtì lòun pé kò sí nǹkan tó
1: kọ̀ òun
0: yẹn ìyàwó brọ́dà mi yẹn pé kò sí nǹkan tó kọ̀ òun pẹ̀lú ọmọ pé kò mọ anything pé òun ti gba owó ẹ̀ lóòótọ́ ó ní ṣé mo rí ẹlẹ́ẹ̀kejì yẹn gangan lóòótọ́ òun ló ní mí ṣùgbọ́n ó ti tà mí fún òun yẹn madam john yẹn ló ń sọ bẹ́ẹ̀ pé ó ti tà mí fún òun pé so lọ́wọ́lọ́wọ́ báyìí òun lòun ni mí òun gẹ̀ ni máa san gbowó fún so madam john wá ní pé nǹkan tó wà ńbẹ̀ leléyìí ó ní pé ṣé mo rí Libya tí mo wà pé iṣẹ́ àràbù wà o kò ṣe pé kò sí iṣẹ́ àràbù ní pé ṣùgbọ́n òun tóun òun kì í fọmọ ṣiṣẹ́ àràbù o pé iṣẹ́ aṣẹ́wó lòun máa ń fọmọ ṣe ní pé torí pé kí ni tóun bá mọ́mọ́ lọ sí ilé àràbù pé ṣe lọ́ máa ń sá lọ pé so òun kẹ́ ní káàmpù ibi tó ti ń ṣe tóun ti ń fọmọ ṣe nọ̀bì owó pé òun ní káàmpù owó nọ̀bì pé òun ní káàmpù ẹ̀ ní pé so mi ní choice o pé tí bá máa sunkún mo kò máa sun ẹ̀jẹ̀ ni pé torí pé nàyẹ́ ẹ̀dẹ̀dẹ̀ kọ́ libya pé wọn kì í pété èèyàn bí báyìí èèyàn kan tí wọ́n máa yẹn sọ ṣàbẹ̀wò sí ní sunkún pé wọn ṣàlàyé gbogbo eléyìí fún mi lóòótọ́ wọn sọ fún mi pé libya ni mò ń bọ̀ ṣùgbọ́n mi ò mọ̀ pé orúkọ báyìí ni màá wá bá nǹkan kan bẹ́ẹ̀ wọ́n máa yẹn ṣàní pé wá ti dọjọ́ kejì mi máa bẹ̀rẹ̀ iṣẹ́ pé gbogbo ilé tí mo dẹ̀ ń san yẹn kò dẹ̀ kàn wọ́n gbà tó di ọjọ́ kejì tí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́.
1: Ọ̀rọ̀ sọ̀rọ̀ díẹ̀ díẹ̀.
0: Ok.
1: O rò pé tó o bá ti fast jù àwọn èèyàn ò ní gẹ̀ẹ́sì nǹkan tó ń sọ.
0: Ok.
1: So farabalẹ̀ sọ̀rọ̀ kán kó lè clear.
0: Ìgbà tó dẹ̀ di ọjọ́ kejì tí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́. Ọmọ yẹn ni ó dárúkọ owó Libya tí máa sọ fún òun. Ó ní 10,000 Libya dinars. Ó wá sọ fún mi pé owó yẹn jẹ́ 5,000,000 ní owó ní Nàìjíríà money. But ìgbà tó wá ń sọ owó yẹn gbà yẹn kò yé mi torí mi ò tí mọ dinars mi tí mọ nípa owó yẹn. Ó ṣàní pé kí n má wọrí pé tèmi bá ṣàti bẹ̀rẹ̀ iṣẹ́ pé òun kò já mi ni òun kótó pé times two ni máa fowó yẹn san ìgbà tó ti jẹ́ pé wọ́n tà mí fún òun ni. Ó so bí mo ṣe máa sanwó nìyẹn. Wọ́n ṣàgbé mi lọ síbi iṣẹ́ mo bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó ti ń tó bí á bí oṣù kẹrin sóṣù karùn-ún.

0: Irú iṣẹ́ wo ló bẹ̀rẹ̀?
1: Iṣẹ́ aṣẹ́wó ní káàpù ọ̀dọ̀ ẹ̀. Ó ti gbé mi lọ síbẹ̀, mo ti bẹ̀rẹ̀ iṣẹ́.
0: Ok.
1: Ó ti ń tó bí oṣù kẹrin sí karùn-ún, mo wá lóyún.
0: Ah.
1: Ìgbà tí mo lóyún yẹn, ó wá yọ oyún yẹn fún mi. So ìgbà tó yọ oyún yẹn fún mi, ó wá sọ fún mi ni pé oyún tó ń yọ fún mi yìí o, pé ṣé mo mọ̀ pé nurse nurse ni wọ́n máa fi ṣe, pé times two ni máa tún fi owó oyún yẹn san.
2: Kò yé mi lọ fún ọmọ ṣùgbọ́n aṣẹ́wó
1: tóun bá
2: ṣẹ́yún fún ọmọ. Wọ́n ti ní wọ́n ṣẹ́yún fún
1: wọ́n ti lọ máa san owó oyún tó ṣẹ́ fún. Ìlọ́po méjì nurse nurse ló ń pè lọ́dọ̀ ọlọ́run. Ìlọ́po méjì máa fi owó oyún yẹn san. Ní pé so lẹ́yìn eléyìí kí n wà careful kí n má lóyún mi o.
0: Ṣé ẹ lo protection ni?
1: Àwọn kọ̀ọ̀kan ọlọ́kọ̀ máa ń lo protection, flesh to flesh la máa ń ṣe.
0: Olúwa o.
1: Even pẹ̀lú period náà, flesh to flesh la máa ń ṣe. So ìgbà tó wá sọ ìbẹ̀rù yẹn wá wà lára mi pé tí bá pé mi tiẹ̀ tí mọ ibi tí mo fẹ́ sọ mi tí mọ iye tí mo fẹ́ sọ gan pé madam mi tún sọ fún mi pé màá tún san owó times two. So mo ṣàbẹ̀wò sí ní ṣiṣẹ́ yẹn lọ títí mo fi pé eight months níbẹ̀. Ìgbà tó wá di eight months yẹn lọ, ó wá gbé lady kan wá sí kámpù wa. Wọ́n ní ìyẹn bọ́gà ni pé kò sanwó fẹ́ ní bọ̀dì bóun dá wà láyé ara ẹ̀. So ìgbà tí lady yẹn wá dé wá bá mi lọ́jọ́ yẹn tí mò ń sunkún.
0: Mo ń bọ̀.
1: So àti tọ́gbó wà yẹn tọ́ ní ìyẹn bọ́gà pé kò sanwó fẹ́ ní bọ̀dì àti yẹn wá rí mi lọ́jọ́ yẹn tí mò ń sunkún. Ó wá bèrè pé kí ló ṣe mí. Àwọn tó wà níbẹ̀ wá dáhùn pé irọ́ pé wọn ò fààyè gba bọ́gà láti máa bá jẹ̀dìdì sọ̀rọ̀.
0: Nítorí
1: èèyàn tó ṣẹ̀ṣẹ̀ dé pé jẹ̀dìdì lèmi.
0: Lẹ́yìn oṣù mẹ́rin. Ó wá dáhùn
1: pé eléyìí tí mò ń sọ ó ti kọjá oṣù mẹ́rin o, oṣù kẹjọ ni mò ń lò lọ tí lady yẹn fi dé o. Wọ́n yà pé oṣù mẹ́rin jẹ̀dìdì bíi ti báwọ̀ pé oṣù kẹlo mo ti ń lò lọ ń bì báyìí. Pé ó pélé tó ṣe máa pè mí ní jẹ̀dìdì, wọ́n ṣàní pé rárá pé wọn ò fẹ́.
0: Jẹ̀dìdì ni jẹ́ ṣẹ̀ṣẹ̀ dé.
1: Èèyàn tó ṣẹ̀ṣẹ̀ dé ló ń jẹ́ jẹ̀dìdì pé wọn ò fẹ́ pé ká jọ sọ̀rọ̀ kọkọ bẹ́ẹ̀. So àǹtí yẹn wá ṣẹ́jú sí mi pé kí n má wọrí pé inú ọgbà náà làwọn wà pé a máa múra létà. So ìgbà tó di ọjọ́ kejì ọ̀gá mi jáde kò sí nílé. Àǹtí yẹn wá pè mí, ó wá ní pé ká lọ sẹ́yìn fẹ́ǹsì ibi tá à ń ṣaṣọ sí pé ká lọ sọ̀rọ̀. So ìgbà tá wá débẹ̀ àǹtí yẹn wá ń bá mi sọ̀rọ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan, báwo ni mo ṣe débí, èlo ni mo ti san nǹkan kọ̀ bẹ́yẹn. Wọ́n ṣàlàyé fún wọn pé bọ́gà mi ní pé máa san 5 million pé kò yé mi. Pé bọ̀ mo ti ń lo bí abi 8 months lọ́nsìn. Àǹtí yẹn wá bèrè pé tiẹ̀ kọ́kọ́ ní sùúrù nù. Èlo ni bọ́gà ẹni o máa san mo ní 5 million. Wọ́n ní pé ṣé mi mọ̀ pé kò sọ ọmọ tó ń san 5 million ṣá ní Libya. Báwọn ò tiẹ̀ gbọ́ rí pé highest ni 1 million. Pé báwo ni bọ́gà mi ṣe máa ní pé kí n san 5 million pé èlo gangan ni mo ti san. Mo ní pé mi ò mọ̀ àfi ti bá gbé ìwé ti bá ṣẹ̀ṣẹ̀ calculate. Ó wá ní mo mọ̀ kan tó ṣẹlẹ̀ pé kí n má wọrí pé a máa múra létà ní pé àwọn ní àwọn tán lè help mi o. Tó bá yẹ pé mo rẹ́dì lóòótọ́ pé àwọn òdùdùwà àwọn tán máa ń gbà yàn lẹ̀ lọ́wọ́ bọ́gà yàn tó bá fẹ́ ráìdì yàn àbí
0: nǹkan. Ní àwọn òdùdùwà ńlẹ̀
1: àwọn òdùdùwà Yorùbá ní Libya.
0: Ok group wọn wà nbẹ yẹn.
1: Group wọn wà nbẹ bẹ́ẹ̀
0: ni.
1: So pé àwọn máa contact wọn ní pé ṣèbí fóònù wà lọ máa ní wọ́n fún mi small phone pé kí n máa fi pe customer ní pé customer nìkan lọ́ fún mi pé kí n máa fi pe o. Ọkọ bẹ́ẹ̀ àǹtí yẹn wá ní pé kí n má wọrí pé àwọn máa ṣiṣẹ́ yẹn pé kí n fi yá wọn. Àwa padà sínú ọgbà. Ìgbà tó wá di bí ọjọ́ kẹta àǹtí yẹn wá pè mí pé ká lọ síbẹ̀ yẹn again. Usual spot wa yẹn wá lọ síbẹ̀. Àǹtí yẹn wá ní pé àwọn ti contact àwọn people yẹn o. Ní pé nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé kí n small phone yẹn wà lọ́wọ́ mi ní pé àwọn táwọn wá ti bá ti ṣe pé àwọn ti flash mi. Pé kí n ti mọ̀ pé àwọn people yẹn ti wà ń ta o. Pé àwọn tó dẹ̀ máa ń ṣọ́ wa kẹ̀ kí n ti ṣọ́ wọn dáadáa. Àtòrá àwọn náà tó máa ń ṣọ́ wa pé kí n ti ṣọ́ wọn dáadáa kí n mọ bí mo ṣe máa bọ́ sí ẹnu ọ̀nà ọ̀ta. Pé màá kọ́dẹ̀ wọnú mọ́tò straight ni. Pé táwọn bá ti flash mi pé ó ti yé mi pé àwọn people yẹn wà ń ta. So àyà mi ṣà ń já lọ́jọ́ yẹn mo ṣáà pọ kò mi pọ̀ àti yẹn flash mi lóòótọ́ mo wá bọ́ síta mo ráyè bọ́ síta lọ́jọ́ yẹn. So mo ṣe ráyè bọ́ síta mo kọ̀dẹ̀ wọnú mọ́tò ni. Àti inú mọ́tò gan làwọn ẹni yẹn ti ń bá mi sọ̀rọ̀ pé kí n má wọrí pọ́rọ̀ yẹn màá níyànjú pé òdúdú àláwọn àwọn ò lè ṣe mí jàǹbá kọkọ̀ bẹ́ẹ̀ yẹn. Pé kí n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tó kọ́ntáàtì àwọn kọkọ̀ bẹ́ẹ̀ yẹn. So ìgbà tá wá débẹ̀ àwọn pípì yẹn wá bèrè pé báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan. Wọ́n wá ṣàlàyé fún wọn pé ìgbà tí mo dé o ọ̀dọ̀ èèyàn kan ni mo kọ́kọ́ dé sí. Ìyẹn sọ pé òun lòun ni mí pé ìgbà tó tún yá wọ́n tún gbé mi wá sọ́dọ̀ madam joy kọkọ̀ bẹ́ẹ̀ yẹn. Wọ́n wá ní oṣù mélòó ni mo ti ń lò lọ mo wá ní oṣù kẹjọ. Wọ́n wá nílòó ni mo ti sọ mo wá ní pé àfitibá calculate gbogbo òwe mi.
0: Ìwọ́gun ò mọ
1: iye mi. Èmi kò ń ṣiṣẹ́ lọ ni kò yé mi mo kò ṣáà ń ṣiṣẹ́ lọ ni. So wọ́n wá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn máa pe madam joy pé ṣèbí mo ní ìwé lọ́wọ́ mo ní pé yẹn bọ̀ mí mo dání. Wọ́n náà máa pe madam joy pé madam mi náà ṣáà máa ní àkáǹtì iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ mo ní bẹ́ẹ̀ náà wọ́n máa pọ̀ wá pè lórí fóònù pé ọmọ ẹ ti wà lọ́dọ̀ àwọn kọ̀kọ̀ bẹ́ẹ̀ ló bá ní ó wà lọ́dọ̀ àwọn pé kí ni nǹkan tó wá ń ṣà láti ṣe yẹn kò tí ì sanwó ohun tán pé báwo ló ṣe fẹ́ lọ kọ̀kọ̀ bẹ́ẹ̀ wá dání pé òdùdú àláwọn pé so àwọn oníkọ̀ọ̀kan fọmọ ẹ̀ ṣe pé kó wá ṣàlàyé tẹnu ẹ̀ làwọn pè fún. So bọ́gà mi wá wá lọ́jọ́ yẹn awa be lo boga mi pe bawo lo ro se je o nkan ko be lo ba ni
0: e
1: iyen madam joy lo ba ni e ohun ti mo awo to ba ti je pa awon odudu wa ni won fe gbo mo lowo to ohun ni kin kan ni iyen ti e ko lawon ba e so bayi bawo lo ro omo e se je lo ba ni e omo to ohun ni ko de ti so ohun ton je didi ni awon pipi yen to wa be lo mi pada pe oṣu melo mo ni mo ti lo mo lo su kejo wa ni kilo wa de ton pe mi ni je didi pe iwe ti iwe ise ti omo yin ti se da o wa gbewe o wa ni ki boga mi gbewe jade o wa ni iwe tedo mi eh pe ohun ko pe mi le mi ko se sile pe ohun ko se temi sile so eh o wa ni ko mu iwe tedo mi jade ko sa wa na council lori fun ti ko ba ni iwe tedo e ton ko se si o wa ni nkan to sele ni pe eh mi o ti admit ti e ti le san ju iye bayi lo o daruko e ni dinas pe mi ti le san ju 2000 dinas lo mo wa ni lo to mi mo ise ti mo se o ṣugbọn lo ṣun gba mi mo ma n ṣe ju 2000 dinas ti boga mi daruko yen lo oko be wa ni o ma ni lati provide iwe yen gangan
0: okay won lo ma ni lati provide iwe yen
1: boga mi ko so lori nti e ni pe mi ti le ṣe ju iye bayi lo
0: okay won bo now I lokan ti e won ti mo pe o ti ṣe ju e to dako yen lo
1: 2000 dinas to daruko yen owo to kere ni to ra ma n ṣe ju yen lo lo ṣu
0: okay mo n bo and o ti lo ṣu mejo
1: ben
0: now laarin ojo kan okunrin mi ni lo ma ba esun laarin ojo kan lodo madam joy yen
1: to ba ni ko o kere ju

0: ọkùnrin méje bá ọmọ kékeré sùn lọ́jọ́ kan tuṣu.
1: Bi 12 sí 15.
0: Ah, 12 sí 15 ọkùnrin.
1: Èyàn kan.
2: Ìwọ nìkan.
1: Bẹ́ẹ̀ni. Mo ṣe ṣe nìyẹn.
2: Oh God. Ọ̀pọ̀ o lè ní sábà ń lo protection.
1: Mo ń lo tabájàjà rẹ ni tó mú kọ́ńdọ̀mù wá Àràbù ni. Àwọn Àràbù ni àwọn Àràbù ló máa ń ka kọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan dẹ̀ ni kò ń ṣe gbogbo ìgbà.
2: Ah, ok, èló ló máa ń pa lórí èèyàn kan.
1: Lórí èèyàn kan tó bá jẹ́ àgbésùmọ̀jú ẹlòmíì lè san 300 dinars ẹlòmíì lè san 200 dinars but tí wọn bá sùn tó bá yẹ pé bí a kọ́kọ́ wá ṣiṣẹ́ kọ́ lọ ó lè jẹ 100 dinars ó lè jẹ 150.
2: O wá ṣe bẹ́ẹ̀ yẹn fún oṣù kan.
1: Bẹ́ẹ̀ni.
2: Ok, tó bá ní kò wò láàrin oṣù kan yẹn èrè ló máa ń pa.
1: Ṣé tó jẹ́ owó tèmi? Ṣé rí owó tá a máa ń ṣe yẹn lóṣùlóṣù ló máa ń pin sí bí pé kí n ṣe gbogbo bí ká sọ pé gbogbo iṣẹ́ tí mo ṣe ń sìn 3000 dinars wọ́n máa da sí méjì èmi kọ́ ni mo ní gbogbo 3000 dinars yẹn wọ́n máa da sí méjì
2: wọ́n máa
1: yọ èmi ni mo ṣiṣẹ́ wọ́n máa yọ owó oúnjẹ tí mò ń jẹ àti owó ibi tá à ń sùn owó ilé tó ń san wọ́n máa yọ kúrò 1000 mọ̀ pé ká ní 3000 dinars ń sìn 1515 lèmi máa kọ sílẹ̀ pé owó iṣẹ́ tí mo ti ṣe owó tí mo ti san 15 yẹn làwọn máa mú pé nusnus.
2: Ok, 15 apá kan.
1: Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ pé bá ṣe ń ṣe pé bí a gbogbo 3000 tá à ń ṣe yẹn là ń kọ sílẹ̀ pé gẹ́gẹ́ bí owó ni. Owó tí mo ṣe gán tún ti jù yẹn lọ. Bọ̀wọ̀n kì í ṣí bẹ́ẹ̀. Áàfù ni wọ́n máa da sí méjì nínú snus. Áàfù lọ máa máàkì sílẹ̀ fún mi pé iye owó tí mo ti san lélẹ̀.
2: Nínú owó tó yẹ kó o san lówó.
1: Tó túmọ̀ sí pé gbogbo owó tí mo ti ṣe gbogbo owó tí mo sọ fún yín pé mo ti ṣe táwọn òdúdú yẹn calculate pé mo ti ṣe 8 months yẹn. A pé mo ti ṣe bí a bi 10,000 dinars. Ta bá fẹ́ ṣí gbogbo ẹ̀ pọ̀ pé kò sí nùsùnùsùn ń bẹ̀ 20,000 dinars nìyẹn.
2: Ah! Láàrin
1: oṣù. 10,000 yẹn lọ́ máa máàkì fẹ́ mi pé owó mi ni.
2: Láàrin oṣù mẹ́jọ.
1: Bẹ́ẹ̀ni.
2: Kábíyèsí Ọlọ́run. Mo á ń gbá láyé ẹ lọ.
1: So ó ṣà ní pé.
2: Orí lòun máa fi òun kàn fi orí sọ tiẹ̀.
1: Ó kàn fi orí sọ tiẹ̀ ni pé mi ti lè ṣe ju 2000 dinars lọ. Ó wá ṣà ní pé kó lọ mú ìwé mi wá kọ̀kọ̀ bẹ́ẹ̀ pé wọ́n máa ṣàní láti rí ìwé.
2: Wọ́n lè mọ iye tí mo ti. Ọ̀rọ̀ ẹ ti yájú mọ́jọ kó ya kó lè yá àwọn èèyàn tí wọ́n ń bọ̀ wá.
1: Ok, wọ́n máa ní láti rí ìwé kọ́ lè mọ iye tí mo ti ṣe gangan. Ó wá lọ lé lọ mú ìwé wá. Wọ́n ní pé òun ò rí ìwé tọ̀dọ̀ òun pé bọ̀ iṣẹ́ tí mo ti ṣe lélẹ̀ ní pé ṣùgbọ́n òun mọ̀ pé mi ti lè ṣiṣẹ́ tó yẹn. Pẹ̀lú pé ó tún mú ìwé wá bọ́gà mi tún ṣe ń jiyàn pé mi ò tí ì ṣiṣẹ́ tó yẹn. Ìgbà tó wá calculate owó yẹn, wọ́n ní owó tí mo ṣe ó ti ju owó tó yẹ kí n san lọ. Ní pé ní Gẹ̀ẹ́rìà níbi tá a wà yẹn, wọ́n ní pé ní Gẹ̀ẹ́rìà pé wọn kì í san tó 1,000,000 torí ibẹ̀ yẹn ò kì í ṣe town.
2: Ok.
1: Wọ́n ní tó bá jẹ́ Tripoli tó bá jẹ́ town ní pé wọ́n lè san 1,000,000 ní pé ṣùgbọ́n ní Gẹ̀ẹ́rìà yẹn pé wọn kì í san tó 1,000,000 yẹn ní pé màá ní láti dá owó padà fún mi. Bọ́gà mi wá yarí ó ní pé òun lè dáwọ́ kọ̀kọ̀ padà fún mi pé wọ́n ti fẹ́ gbọmọ lọ́wọ́ òun pé òun ti mọ̀ pé báwọn òdúdú a ṣe ń ṣe nìyẹn kọ̀kọ̀ bẹ́yẹn ni àwọn òdúdú yẹn wá dáhùn pé tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn pé kó jẹ́ káwọn dọ̀fà. Bọ́gà mi wá dáhùn pé ṣọ́mọ̀ pé òun léyàn òun lẹ́sẹ̀ ńlẹ̀ tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn kí ní kọ̀kọ̀ nìkan pé òun náà máa bá wọn fa o. Kọ̀kọ̀ bẹ́yẹn.
2: Báwo ni wọ́n ṣe calculate owó tiẹ̀?
1: Wọ́n calculate ẹ̀ ń bẹ̀ fún mi.
2: Ṣé wọ́n lọ mú ìwé tiẹ̀ wá ni?
1: Bọ́gà mi ló lọ mú wá.
2: Èyí tí wọ́n kọ tiẹ̀ sí.
1: Bẹ́ẹ̀ni bọ̀ kò rí eléyìí tóun kọ gangan kò rí mú jáde. Tọ̀dọ̀ mi lọ ní pé kó lọ mú wá nlé. Pé kọ́ tó bá jẹ́ kó sì ní ọmọ gbà nǹkan tó sọ fún nìyẹn pé tó bá kó sì fẹ́ gbà mí pé kó lọ mú ìwé iṣẹ́ tí mo ṣe wá. Àti tọ̀dọ̀ ẹ̀ ṣùgbọ́n kò rí tọ̀dọ̀ ẹ̀ múlẹ̀ tí tọ̀dọ̀ mi lórí mú jáde.
2: Ok.
1: Ìgbà tó dẹ̀ máa calculate ẹ̀ ó dẹ̀ ni pé owó tí mo san ó ti ju yẹn lọ pé kó dáwọ́ padà fún mi ó dẹ̀ ni pé òun lè dáwọ́ padà fún mi pé tó bá jẹ́ pé.
2: Kò sẹ́ni wọ̀nyí tó dẹ̀ jẹ́ ní gbèsè síta pé bóyá
1: tó bá jẹ wá ní gbèsè gan tí bọ́gà mi bá ti lè fún wa ní gbọ́ ẹ̀ pé ká lọ ṣiṣẹ́ bí a ó dẹ̀ máa sanwó létà ni àbí wọn sanwó létà kò ní sọ pé ká kọ́ ó kò máa ní ká lọ ṣiṣẹ́ ni bí a ó tiẹ̀ fún lówó àti ẹ̀mọ́ ó kò máa ní pé ká lọ ṣiṣẹ́ ní tiwa ni.
2: Mo ń bọ̀ náà.
0: Iṣẹ́ ẹ̀wọ̀
2: náà. Ti ìyìn dáadáa èèyàn kan wà yóò bá ẹ sùn láwìn.
1: Bọ́gà mi ló máa lọ bá a bọ́gà mi ló máa fún ago ẹ̀ pẹ́ lọ ṣiṣẹ́ tó bá lẹ́yẹ̀ pé lè tí wọ́n kó wá náà ní taari lójú báyìí wọ́n máa kọ owó lẹ̀ pé iye báyìí nìyẹn lọ ṣiṣẹ́ o tó bá lẹ́yẹ̀ pé wọ́n mú wá náà pé wọ́n kàn bá sọ̀rọ̀ náà ní àwọn ọmọ wọ́n kàn máa ní pé ká lọ ṣiṣẹ́ náà ni.
2: O lábúrò ìyàwó kí wọ́n sì ń pe àbúrò ọkọ àbí wà lóye sọ kìíní yẹn.
1: Àbúrò ọkọ
2: bọ́gà
1: mi.
2: Àbúrò
1: gba to fun mi phone gba yen gba to wa torun won kin fi be wa si camp time to fun mi ni phone yen wa si camp lojo yen o wa ri small phone lowo mi o wa bere pe kilo kini je didi nse pelu phone pe igba o le mi de to fun mi ni small phone gbogbo time gba yen mo sese yo oyun ni gba yen so bo se wa ri phone yen o sa bere pe ta mo ni pe boga mi na lo fun mi phone kokko be yen pe ile ojo wa ni ko le so pe won mo mi so be fun emi le mi so lokko mi pe se bojo wa ni ko sa le so pe won mo bo se ni pe mo sa mo punishment won bi ba because to ba ti to mo ba ti se on ma na de ma ba sun pe mo mo punishment won bi ba pe o de mo mi wole lo ba mi sun lojo yen
2: ah
1: yen aburo oko boga mi yen
2: o gba phone lowo e ni mo gbo
1: ben gba to gba phone yen lowo mi gba to gba phone yen lowo mi
2: pele pele ma so fun pele pele pele pele sokun akin ni suru ni suru ni suru pele sori o tin ba su e bo ti pe hmm o tin sokun bo ti pe ma sukun pele pele pele so o gba phone lowo e
1: ben
2: o wa to lo be so
1: o ni pe punish pe mo sha mo punishment won bi ba ni pe mi lo phone mi o so fun ma ni pe gba ti ko se ni boga mi pe e de so pe e mo pe phone wa lo mi pe customer lo ni pe ki ma fi pe ke bi amun lo phone leyin o de mu ko ti e gbo temi ko gba laye mi o de
2: se yo oyun ba yen ni
1: mo de se yo oyun ni
0: Jesus Christ
2: pele pele pele mo se calculate ni ba wo dudu a se ba nse ni yen
1: be ni pe to ba ti gbo mo wa si be pe won ni fe gba laye po ma gbo mo lohun eyan kokko be ni pe to ba pe eyan mimo lo fe fi se ni pe ohun na mo yan pe o ma ti ma gburo ohun pe ohun na mo po ma ti ma gburo ohun kokko be
0: kai
1: awon pipe wa ni pe idajo tawon re pe bi akoko ejo yen lo si Tripoli si town pe idajo tawon ni e pe ti ko ba le dawo pada pe ko lo mo kokko gba mo ga mi sha o sha bi lo lojo o sha ni pe ohun ti gbo kini kan ko ma ro pe ohun ti lo ohun lo be ohun ma pada wa nkokko be yen mo ga mi sha lo lojo yen igba ti mo ga mo wa la pipe wa pe mi joko wa salaye fun mi pe kan to ma sele ni pe madam joy ti mo wo yen pe looto looto odudu ala won ni pe sugbon awon mo pe madam joy lesson legun ni pe advice ta ma fun mi ni pe kin kuro ni agbegbe yen pe kin lo sibi to jina rere ti madam joe ti ni ri mi so mo so fun pipe pe mi o ni anybody pe mi mo bi ti mo fe lo kokko be wa sha ni pe awon pipe wa ni pe se bi true eyan kan ni mo fi de bi ba pe bi a ki n ba so eyan anti yen anti yen na ni mo de ba so ti mo salaye fun pe nibo ni mo le lo kokko be yen anti yen wa ni pe ki ma wori pe awon ma wa se fun mi anti yen wa ni pe ki ma wori pe awon ma wa garments work fun mi
2: e oni je gamis
1: gamis ti ko se ise maloma bo ti mo ma wa nile arabu fun bi abi osu meta bo osu mefa iyen lo npe ni gamis so ante wa ni pe ti ba ma ma lo bayi bayi pe awon ma ko tezi fun mi so ante wa ba mi pe tezi lojo yen mo de wonu tezi ni mo nkan tojo so emi sa wonu tezi ntemi igba ta de nlo mo de ri pe tezi ya sinu inu camp ko bi inu camp to ya si yen o jo ru same camp ibi ti mo tin bo yẹn ni tẹ́sí gbé mi yà sí ìgbà tí mo wá bọ́lẹ̀ mo bọ́lẹ̀ ní tẹ́sí
2: ìyọkọ jáde sọ̀rọ̀ ìgbà tó ń gbé ẹ lọ́wọ́
1: rárá o mi bá sẹ́nìtì ìgbà tí mo dẹ̀ bọ́lẹ̀ ń bẹ èèyàn tó wá rìsíìfù èèyàn tó wá bọ́ ní tẹ́sí yẹn ó kówó fún wọ́n dẹ̀ mú mi wọlé ó kówó fún ní tẹ́sí yẹn lọ wọ́n dẹ̀ mú mi wọlé mo kọ́kọ́ wọlé mo kọ́kọ́ wúra ọkùnrin ni ọgá mi yẹn ọgá mi yẹn wá dáhùn pé ghana man ni ọgá mi yẹn wá dáhùn pé ni pé
2: ìlú ló ṣe
1: ìyẹn ọgá mi yẹn ẹlẹ́kejì yẹn ni pé ìlú ló
2: ṣe ẹ̀dọ́dọ̀ ẹ̀
1: tí mo ṣe ẹ̀dọ́dọ̀ ẹ̀ pé ìlú ló ṣe ẹ̀dọ́ ń ṣe yìí náà ayé ẹ̀dẹ̀dẹ̀ kọ́ oṣù fana.
2: Ok oṣù fana yẹn làwọn ọmọ tó ń lọ sí bí àmọ́ wa ń sọ bí báyìí. Oh my God pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́.
1: Ọ̀gá mi wá dáhùn pé
0: àkókò ti kó wa ní pápámọ́ra. Mo sọ fún yín mo ní ẹ̀ní gbọ́ ohun mi jù láàárọ̀ yìí. Mo fẹ́ kẹ jòkó sílé kẹ máa fetí gbọ́ nǹkan tán àwọn ọmọ wa kéékèèké ń gbà kọjá. Ìwọ tán máa wá bá pé aye wa ni ilu Oyinbo become my one lo eyin te n gbo mi o nsele gan.

0: alo nsele gan ni la ibadan yi opolopo awon omo to ha gbogbo kini yi ti mo ngbo ti mo nri ti mo tun foju ri ni mo se ni akoko ti to eje ka jade sita awon omo wa kekeke yi agbodo bere si ni da won leko agbodo bere si ni ba won soro oyinbo bo won ni information is power baba wa isorere omo to ba mo npa e to ba ni information to pe ti ye ba je anamu ti ye ba je gamu gamu ti ye ba ni o ya ko tele won omo yan woju iya e to je iya a so fun wa ni ko na lo eyin te ti fi awon oruko awon omo yin sowo si mi mo ti ko awon oruko yen sita awon omo 100 pere 100 girls only ni mo need lati train ni mo need lati mentor ni mo need lati ba soro awon ni ma wa da sita ma wa bere ni ba won yoku soro emi ko olohun ni nkan sele labe ilabo oru leta wa yi o nkan sele labe orun ta wa yi number 1 le gbon yen o ko ti e ti sin kankan o ma de bi kan awon 15 men o 15 okunrin ma ba won sun lojo kan soso lara omo kan mo wa nbere pe se kini to wa labe pata wa na ni abo ni homi ibi ti won wo e mama je ka sit down se bob mali abi ta lo ko orin yen oni how long shall we sit down and watch them kill our prophets how long shall we sit down and watch them destroy the girl child how long shall we sit down and watch them turn all these girls to olosho hey wo baba to so ni ma awon omo ti mo nilo free of charge from 13 years to ba de je 12 awon kan be mi pe chikito e jo je ko je 12 12 to 19 years 12 to 19 years information se pataki opolopo eyin iya le raye lati se information yen den opolopo eyin iya te kawe ti ba ti gbo abroad ilu oyinbo e ju awon omo yin sita come along eje feyan meji ni aye lati soro lagbara olohun 11th of october international day of the girl child gbogbo awon omo to ma pejo sibe ma wa nbe live pelu awon akose mose bot awon naptip awon ton traffic awon to mo nipa trafficking ma wa nbe lati da soro ti wa nbe something must be done awon agent yo ye ka gbe won sadura e ma je soda keji koma yemi o
1: eyin ni olalo keje mi
0: hello
2: e kaaro
0: straight to the point e ku legbe radio yin ma cut
2: dani office ni lato yala
0: ma cut yin e ku legbe radio
2: e jo da e jo test ni so e yen bo sinu yara mi se ri awon eyan gbodo laju olohun de ga awon eyan gbo
0: amen
2: tori pe opolopo omo to ye kan gbo won ni gbo radio àwọn ìyá mi náà sì ní gbọ́ àwọn onírádarada ni wọn máa gbọ́ ẹwu adúrú tí ojú ọmọ yẹn rí ibi tí mo rẹ̀ jókòó sí bẹ́ẹ̀ ẹnu palace ni wà á bẹ́ẹ̀ mo rẹ̀ bẹ́ẹ̀ lè máa sunkún
0: èmi náà sun tílẹ̀ fi mọ́ ngbà mo rí ni
2: gbogbo àwọn ẹni tí wọ́n wá ń ṣe báyẹn o ní látìbọ̀tán rí láyé o ní látìbọ̀tán àtìbọ̀tán dáadọ́ ò ní bá wọn.
0: ẹ ṣe ta ló tún wà ń bẹ̀ yẹn àrọ́jọ́ mú solókun hello.
3: Hello, ẹ káàárọ̀ ẹ kú ètò
0: ẹ. Straight to the point, olúwa kú ètò ẹ.
3: Orúkọ tèmi ni káàdé tí gbogbo ẹ mọ̀.
0: Go to the point. Ẹni tí o bá lọ straight to the point máa. Mo sorry, hello. Wọ́n rí lò 0912370 8675. Ẹni tó bá ti pè wá kó lọ sí nǹkan tó fẹ́ sọ straight 0912370 8675. Ọ̀rọ̀ tó ṣe pàtàkì là ń sọ yìí. So bó ṣe ń ṣe mí lára mi ò fẹ́ kí èèyàn pè kó ní kinní kan. Hello the caller. straight to the point ni mo fe jo
4: e mo ti mo fe so ni pe seri ko ko sele don sele yi awon opo le se radio na lo nje kawon yin odupade won ti won lu yi
0: bo le to kele kan radio nbe
4: o ko olowo yi na lori radio la ti ma gbo pelu mi ba si gbo lo to ko ni se wa di o ye ko ri be ni se radio lo fa o me la tin gbo o
0: e se
4: olowo sanu wa o
0: ami sẹri mo wa fẹ kanta yin lori pe ile ise radio lo nso ti ile ise radio ba so awon ipolowo la won se nti won ko si nkan to kan won eyin ti e ba gbo na ke eni to ba gbo ni ko lo opolo si hello
5: hello anti mi
0: won le gbe ipolowo wa ka le won danu e ka ro sa
5: ibanu de gba okan mi pelu ohun ti mo gbo la
0: re ha te ale ti gbo nkan kan
5: a n pa ti mo ba so ko bi omode
0: ale ti gbo nkan kan se
5: e gbo olorun gbo o ti o ba je pe ari awon ta le ti se scape goat lara awon to sora awon de agency satan yen o ti a lo mo si ni igbe kan buruku yi yen o ba wa da ko
0: ti mo ti gbe won ri ta won kan bota to bere si ni ba mi ja sugbon e ma wori ijoba ti ijoba mo nkan to ma se e se ta lo wa nbe yen hello e se sa ami e se sa hello
6: karwa
0: straight to the point e se
6: e la fe jo maybe fi I saw in it ti ko ko ge fe wa o se ye mi gem pa tun tu ma ke ko ni fe re da ta ba ko se ko ma bu ga o ta ni o mo ko ra di ba ra di ma ni ya wa
0: e se sa
6: e la ko ba se le ja re ni ye ja le to so a le ko ju ko lo wa ka wo ga o
0: ami e se sa Hello. Awon orilo awon le yoko je last caller sugbon ma ti won orilo e je ka wa eni ti o ma rilo hello
6: lo
0: mo gbo yin gbagbe mi gbo yin ba straight to
6: ni ridamu omo ni kumo yin lowo
0: awon
6: omo yin o ni yaya kuya
0: ami jesus
6: o nti mo gbo o mi gidi lo njade loju mi gidigidi sugbon mo mo pe pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ó máa fún yín ṣe
0: gbogbo
6: òbí ẹgbọ́n o ẹ tọ́jú ọmọ yín ọmọ yín lọ́la o bẹ́ ẹ bá ti ta ọmọ yín tàkùtà tó gbádùn wá wàhálà ló máa jẹ́ fún yín o mo ṣáà gbàdúrà iye ètò tẹ́lẹ̀ ẹgbẹ́ ṣe nígbà bá tún máa kéde ẹ̀ èmi gan gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ láti wá kó ọ̀pọ̀lọpọ̀ wá síbẹ̀ láti wá tún gbọ́rọ̀ ẹ ṣe ọmọ lálótọ̀ lágbo
0: ẹ ṣe ẹyin tẹ bá wà ní ìgbèríko tọ́lọ́run bá fún yín lágbára láti kó àwọn ọmọ yẹn from 13 to 19 years kẹ gún wọn wá ń jọ yẹn kò yé eyín tẹ bá lè gún wọn wá fúnra yín pẹ̀lú owó mọ́tò ṣùgbọ́n àwọn ẹyin kọ́lẹ̀ máa ìyá wọn ọmọ tó bá ń bọ̀ tó bá jẹ́ ọmọ obìnrin ìyá ẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ tí ìyá ẹ̀ ò bá wà ń bẹ̀ kún níjẹ́ kọ́ wọlé torí mo fẹ́ kọ́ ọmọ yẹn gbọ́ kí ìyá ẹ̀ náà gbọ́ torí a máa ṣe nǹkan tá à ń pè ní daughter and mother heart to heart talk kò yé eyín kọjọ fọwọ́wẹ́wọ́ ní ìyá àtọmọ ní ọjọ́ yẹn ẹyin tẹ bá fẹ́ forúkọ ọmọ yín sílẹ̀ tẹ fẹ́ kọ́ ọmọ yín wà lára àwọn tó máa wá gbọ́ ìkìlọ̀ tó máa wo fíìmù àwọn tó wà lọ́hùn tó ní ma bọ́ lójú wọn gan tó ma mọ̀ nǹkan tó ń ṣe lẹ́yìn ọ̀la ẹ lè pe Chiquito lórí 08081218145 mo tún pè lẹ́ẹ̀kan sí ẹ má flash mi ẹ lè pè mí ẹ dẹ̀ lè send whatsapp message sí mi àbí kẹ tẹ orúkọ ọmọ yẹn àtọjọ orí ọmọ yẹn kẹ tẹ sí mi lórí ibẹ̀ yẹn 08081218145 ọmọ yẹn ò ní sọnù à ń bọ̀ a ò ti dẹ̀ màtí ni ọmọ bá ti wọlé láti gbé yín lọ lórí ìròyìn tiwa tiwa à ń bọ̀ a ò ti dẹ̀
7: Olagiliwa FM 96.7

alaga fun egbe oselo ti APC Iwata na lo ti salaye bayi pe awon ti won ja anfani owo eleyi ti ijoba pin fun won na ni won to bi million 10 sugbon to le pe won si lo yeri aye le jara ori ni awon eyan ile to bi 85 awon ile ede Nigeria ile ti won te seri pada wale lati ile ede ti South Africa Abayijọpọ àwọn orílẹ̀-èdè ní apalẹ̀ Europe náà ni wọ́n ti kéde báyìí pé àwọn ti ṣe ìrànwọ́ owó eléyìí ti tó 350 million owó euro fún ilẹ̀ Áfíríkà gẹ́gẹ́ bí owó ìrànwọ́ àti agbègbè rẹ̀. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid náà ni wọ́n ti ṣàlàyé ipò eléyìí ti agbábọ́ọ̀lù wọn wà Mbappe lẹ́yìn ìgbà tó ní ìfarapa ráńpẹ́ ní báyìí ẹgbọ́n ìròyìn lẹ́kùnrin rẹ̀.

àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n ń gbé ní orílẹ̀-èdè ti South Africa náà ni wọ́n ti rọ ogunlọ́gọ̀ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà tí ń gbé ní orílẹ̀-èdè ọ̀hún láti yàgò fún ibi tí wọ́n ti ń fi ẹ̀hónú hàn tàbí jàgídíjàgan ṣáájú ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí eléyìí tó jẹ́ pé àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè ní March Movement eléyìí tí wọ́n ti ṣàlàyé pé wọ́n mọ̀ ṣe ìwọ́de tí wọ́n sì mọ kọlu àwọn orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè Áfíríkà tó kù eléyìí tí wọ́n bá ń bẹ̀ ní orílẹ̀-èdè ọ̀hún ẹgbẹ́ ọ̀hún náà ni ó ti wá rọ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà láti rí pé wọ́n kọ̀ láti rí pé wọ́n gun àwọn páálí ìwé ìrìnnà wọn dání eléyìí tí ó fún wọn ní àṣẹ láti wà ní orílẹ̀-èdè ọ̀hún ẹni tó wá jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ti NUSA tó jẹ́ ti àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí ń gbé ní orílẹ̀-èdè ti South Africa ẹni tí ń ṣe ọ̀mọ̀wé Smart Nwobi òun náà ni ó ti ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún síta tí ó sì buwọ́lù fún àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà ní òpin ọ̀sẹ̀ ò ní kí àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n yà fún ìwà jàǹdùkú àti ìwà eléyìí tí rè dárúgúdù sílẹ̀ ibẹ̀ náà ló jẹ́ pé ààrẹ ẹgbẹ́ ọ̀hún náà ni ó tún wá ṣàlàyé pé tí wọ́n bá kẹ́fìn ìdúnkokò mọ́ni tàbí ìjágbémọ́ni àbí eléyìí tí ó lè mú ìjà dání òun náà ni kí wọ́n tètè kàn sí ẹnu iléeṣẹ́ eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà tí ń bẹ̀ ní orílẹ̀-èdè ti South Africa. Bákan náà ni ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti láǹfààní láti kó àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó tóbi 85 kúrò lórílẹ̀-èdè ti South Africa látàrí ìkọlù àwọn orílẹ̀-èdè ti ilẹ̀ Áfíríkà eléyìí tí ó ń wáyé ní orílẹ̀-èdè ti South Africa ẹni tí wọ́n jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè tó sì jẹ́ pé wọ́n buwọ́lù láti ọwọ́ agbẹnusọ wọn ẹni tí í ṣe Fẹ́mi Adéníyì lópin ọ̀sẹ̀ níbẹ̀ náà wọ́n ṣàlàyé wípé àwọn àgbàlagbà eléyìí tó tóbi 82 àti àwọn ìpẹ́ rẹ̀ tó tóbi 83 òun náà ni wọ́n balẹ̀ bàgẹ̀ sí ìlú Èkó lórílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú ọkọ̀ òfurufú tilẹ̀ South Africa eléyìí tí í ṣe SA060 ndédé 8:30 àṣálẹ́ ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá níbẹ̀ náà ni wọ́n ti wá ṣàlàyé báyìí pé ti tó àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó tóbi 1,000 ó lé ní 500 eléyìí tó jẹ́ pé wọ́n ti wá láti orílẹ̀-èdè ọ̀hún tó sì jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n sanwó ọkọ̀ òfurufú wọn wá padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú ti ADC eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ ti Enugu náà ni wọ́n ti nàka àlébù sí ètò ìdìbò ti ìjọba àbílẹ̀ eléyìí tí ó wáyé tí wọ́n sì ṣàlàyé pé ó jẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC sí ẹgbẹ́ òṣèlú ti APC wọ́n ní pé wọn kò fún àwọn ẹgbẹ́ òṣèlú mìíràn láǹfààní láti díje níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé pé òfin ilé tí wọ́n fi léde ìpè kò ní sí ìrìnà ní ọjọ́ ìdìbò ọ̀hún òun náà ni ó ṣe àkóbá làálàá fún àwọn ẹgbẹ́ òṣèlú mìíràn láti lè rìn fàǹdà lọ sí àwọn ibùdó ilé tí wọ́n ti dìbò inú ọ̀rọ̀ ọ̀hún ilé tí wọ́n fi léde lábẹ́ tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ti ADC láti ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo ìbò wọn ẹni tí í ṣe Paul Anigboju náà ni ó ṣàlàyé ìpè kí ìjọba ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n dẹ́kun àti mọ́ lo owó ìpínlẹ̀ ọ̀hún láti mọ́ fi ṣe ètò ìdìbò pàápàá jùlọ láti fi ṣe ìrànwọ́ fún ètò ìdìbò ti àwọn alága àti ti kánsílọ̀ eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ náà tó tún wá ṣàlàyé pé ètò ìdìbò eléyìí tó yẹ kó wáyé tó sì yẹ kó jẹ́ àpẹẹrẹ fún ètò ìdìbò ìṣèjọba àwarawa òun ni ó yà wọ́n lẹ́nu pé ètò ìdìbò ọ̀hún náà ló jẹ́ pé apá kan náà ni wọ́n dá sí. Ìròyìn ti àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyìn láti ìkànnì tìlágẹ̀lú 96.7 òkè ga jòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Àgbáríjọpọ̀ àwọn orílẹ̀-èdè ilé tí ó jẹ́ ti ilẹ̀ Europe náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé àwọn ti ṣe owó ìrànwọ́ ilé tó tóbi 1,500,000 owó euro ilé tí àwọn fi ṣe ìrànwọ́ fún àwọn tí wọn kò ní ilé lórí àti àwọn tí ogun ti bà ní apá ilẹ̀ Áfíríkà àti agbègbè rẹ̀ níbẹ̀ náà ló jẹ́ pé ní tó jẹ́ ààrẹ fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ ti ilẹ̀ Europe ọ̀hún ẹ ti ṣe Ursula von der Leyen òun náà ló ṣe ìkéde ọ̀hún ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní New York níbi ìpàdé ayẹyẹ ilé ìtọ́jú ẹ̀kọ́ ṣùgbọ́n tí wọ́n ṣẹ́wẹ́lẹ̀ látàrí
oju ojo ile ti o ye pada o ni awon se ranwo ohun fun awon to je pe ogun ti o ti le won kuro ni akata won o ni owo ohun na ni awon pese gege bi owo ranwo lati ni ba bomi tutu si bi ese tin ta won lakotan iroyin ti ere idaraya iko agbabolu ti Real Madrid ona ni won ti selaye sita bayi po ile ti atamota se mo wa mo ile de ti France Kylian Mbappe ona ni o fi ese o si apa nigba ti n kopa fun ile de ti France to si je pe fese won se ohun ona ti won ti pe ama pe yo waye ni ola ti se ojo aje pelu ile de ti Belgium ona ni koni ni anfani lati kopa fun won ni bayi na lo je pe atamata si ohun lo ti pada sinu ko agbabolu ti Real Madrid ibi ti won ti se ayewo si to je pe ayewo ohun na ni won ti salaye pe yo ni isimi die lati ba je ki orokun ese osi ohun ki o tete jina nigbati iko agbabolu ti Real Madrid ti won ma wa ko pelu akegbe won ile iteje ti Villarreal inu ko ti dije ti La Liga tun be lorilede ti Spain akojopo royin ti agbaye fun ti yaleta ti toni sugbon kin to ma lo egbo awon kokun ile ti osu yo lekan si alaga fun ifogbe onselo ti APC lati salaye pe o to awon eyan to to bi million 10 ti won janfani owo ile ti ijoba papo ile de wa Nigeria ti won fun won ni awon eyan le to to bi 85 ile ti won ti sere pada wa so ile de wa Nigeria kuro lorile de ti South Africa ajo ile ti o je ti pokari ti awon orile ede to nbe ni apale europe na ni won ti salaye bayi pe awon ti se owo ranwo ile ti o to bi million 1.5 million fun awon igun to nbe ni ile africa iko agbabolu ti Real Madrid lo ti salaye ipo ile ti atamata se mo wa Kylian Mbappe ni akojopo royin ta agbaye fun ti yaleta ti toni fun okanjo kan royin le kan si wa lori takun ta agbaye wa pelu toni www.lagilofm.com abike darapo mo lori kan ibanide re ti hex wa pelu toni lagilofm 967 bakana lori ti facebook wa pelu toni lagilofm 96.7 today olawo lo tun royin pelu ronlawo baba tunde murun kiji martini salao lo tin royin eku yaleta asiku si mi oni e se tembo wa

0: weather. Ṣùgbọ́n Ọlọ́run máa ń ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lè dáná sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá àwọn ẹjẹ́ kí n já yín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rọrùn pé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ Stage Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Ládìlú FM, jàgàbá gbogbo rédíò.

ma binu ti ba ta da ba opolopo awon grandpa yen pe oya grandpa eh tabatia shikito mo ma nto la toju ti ba ni grandpa o da ngba te nto la e wa lo se testing ko ye yin grandpa o lowo lowo ti grandpa ma fi lo se testing ko ye yin grandpa awon omo yin ko ba la ka se se awon omo yin ko awon omo gan wa ni bi ti won tin rough e ko ye yin so awon awa so lo radio ngba yen pe o ye ki awon ijoba wa ku won ran wa lowo ka ma je ki awon eyan ma ri ayewo ise lofe tori opolopo lowa to je pe kini ti pa opolopo kini de ti fe pa opolopo tini de ti yo lara opolopo to je pe ta ba to ba tete ri ta wa kose mose ba tete ri to ba lo sayewo won mo nkan to ma se lati fi pa ko ma se kini ko ma da won lamu tori se ri aisan seto seto yi to ba ti mu okunrin to ba ti mu okunrin elomi ko ni mo ko ni fira ko ni fara ehan ṣùgbọ́n elomi a mọ̀ nídi pé ó ń ṣàkíyèsí ara rẹ̀ bó ṣe ń tọ̀ tó bá ń tọ̀ tí ìtọ̀ yẹn ṣe tí ṣerése tí ò jáde bó ṣe yẹ kó jáde tó bá jẹ́ ní tó ń ṣàkíyèsí ni ó máa mú elomi ò dẹ̀ kí ń mọ̀ àwọn tó ń tọ̀ tọ̀ ń kọ bí ara sí nǹkan tó ń ṣàkíyèsí ara wọn elomi dẹ̀ wà tó jẹ́ pé ó máa jẹ́ kó máa tọ̀ ṣáá ó máa tọ̀ ṣáá ó mọ̀mí kò mọ̀mí ìtàn ẹni lai tó bá ti wá dé level tó jẹ́ pé ó ti wá dí ibi elomi ti à dí a block kò yé yín a block elomi ìdẹ̀rẹ̀ tó bá tọ̀ ìtọ̀ ò ní tán nínú ibi àpò ìtọ̀ kò yé yín ìtọ̀ tí ò wá tán níbi àpò ìtọ̀ yẹn tó jẹ́ pé kídìnrín ló ràn lọ síbẹ̀ a wá padà sí kídìnrín a wá máa jẹ́ kí a máa dúró sẹ́gbẹ̀ẹ́ kídìnrín a máa jẹ́ kí kídìnrín máa ṣe kíni a máa jẹ́ kó máa wú kò yé yín tí ò dẹ̀ dá because ti kidiri ba tin wu be yen o ti nkan ba tin se igbon ele ma lo se ayewo ton ma so pe hydronephrosis olohun ni je keri ko ye yin so echo gbogbo kini yen ta ba tete mo lakoko ti ye ka mo eh awon akose mo se ma le tete arrest ye gan won ma ba fa ko ye yin boda wa yen a npe won ni adebisi akinwole adebisi akinwole won ni one of our silent listeners from Houston Texas USA so awon ni o da pe kini mo fe bayi mo ni mo fe ki won ran awon eyan lowo eyan melo ti won ba le ran lowo ki won ba wa se ayewo ofe fun ko won ba san we ayewo fun won ki won lo ye won wo sugbon awon ti mo soro won ko nse awon to te pe awon won ti fi be darugbo to ye pe won si le sa lambalamba lati ri owo sugbon awon ti mo n soro won gangan ni awon baba wa yi to ye pe lati 70 lo sale 70 71 272 73 4 75 76 77 78 79 80 láti 70 lọlẹ̀ kò yé yín ẹni tó bá dẹ̀ wà tó bá lóhun 70 torí pé o ti o mọ̀ pé o ti 70 but torí pé o fẹ́ kọ́ bẹ́ ṣe kí wọ́n bẹ́ sanwó ẹ̀ ẹ má má ṣe bẹ́ẹ̀ torí ó jẹ́ ń sọ tọrọ fún yín ní kíní kan tí kò kí ń yé wa òkè lọ́wọ́ àfún yín gbé o bros òkè ni ọwọ́ àfún yín gbé ọ̀pọ̀lọpọ̀ yín ò kọ̀ wọ́n ni. Má sọ pé torí ọ̀fẹ́ ni ìwọ náà fẹ́ jẹ ìfẹ́ nǹkan tó yẹ kó ṣe fún rẹ wọn á ṣe kìíní ẹ̀rẹ́ well a ti mú èèyàn kan a ti mú bàbá arúgbó kan ní ọjọ́ wednesday mi ò ní dárúkọ wọn nísìnyí wọn ti ta bá ti compile àwọn orúkọ yẹn tán so ní èmi mo tún fẹ́ ká mú lórí ètò ń bí ẹ̀yin grandpa wa ọlọ́run á ṣe ìyanu fún yín ẹ̀jẹ̀ ẹ̀ máa fẹ́ kí tẹ bá ti pè wọlé ẹ̀sọ orúkọ yín ẹ̀sọ ọjọ́ orí yín ẹni tó bá dẹ̀ parọ́ ńgbà tá a bá ríra ẹ̀ máa ní kó lọ mú certificate of birth yẹn wá má sọ pé láti 70 years chiquito ibo ni kí n ti rin bá a ṣe bá ti ń sọ̀rọ̀ àmọ́ nǹkan tá a máa sọ ọmọbí tá a máa sọ ọ́ dé tí màá fi mọ̀ pé o 70 kankan ẹlòmíà ní ẹ chiquito tiẹ̀ máa ń pọ̀ jù tó bá ti ní kó pín nǹkan wàhálà máa ń pọ̀ ní nǹkan yẹn àwọn èèyàn kì í lè rí àǹfààní gbàgbé ẹ̀ mo mọ nǹkan tí mò ń ṣe àjọwà nàìjíríà ni àbíbò bros àjọwà nàìjíríà ni àjọmọ bólúkálùkù wa ṣe ń wù ní ìwà so bó ṣe rí nìyẹn afẹ́kọ́lẹ́kọ́ sí adúpẹ́ lọ́wọ́ adébísí akínwọlé bọ̀dáwà kan ní ìlú òyìnbó adúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe gan-an láti Houston Texas USA adúpẹ́ lọ́wọ́ wọn ẹni tó bá tún wà nílùú òyìnbó tó yẹ pé ọlọ́run fọwọ́ tọ yín lọ́kàn pé ó dá o ìwọ náà ṣe torí ìgbà tá a sọ alámọ́lọ́bá àwọn akọ́ṣẹ́ àwọn lab a máa bẹ̀ wọ́n torí presently 16,000 ni wọ́n ń ṣe àyẹ̀wò yẹn báyìí ìyẹn PSA but alámọ́bẹ̀ wọ́n pé tó bá lè gba 10,000 kọ́ jọ kọ́ gbà so wàá sọ fún ọ̀nkú wa ọ̀nkú wa wá sẹ́ndì 150,000 fún èèyàn 15
eyan 15 so awon arugbo yen ni mo fe kokoko ko lo na ko lo ba mi sayewo yen fun won na tori mo si ni lo won awon kan ta si ma gbo lenu won ta si ma bere lowo awon arugbo yen o si wa de ai ti igba lowo won so ko si bi ton lo nisin mo so gbogbo won ni jo saturday mo ni e ni bi lo nisin eh awon ma pray yin back to stay here ni gba to ba ya ile ma lo so e ma je ka isan e mu yin isan ti o dani so lale leni nsin to je aro yin ma fe mu arugbo bi marun am ma mu lori awon programs mi ba se n gbaradi lati lo se by God's grace gbogbo awon arugbo ta ba ti wa mu tan on the 1st of October ajo ma pade ni scout camp ta ba ti jo pade yen awon agbera lati lo se ayewo yen e se number tele pe si bimo ba wa ba ro ko mi jo dakun ba ba ba ro

ọjà ìkànnì lágelú rẹ̀ lágelú fm 96.7 òkè gajòkè ilé funfun báláfẹ́lẹ̀ lẹ́lẹ́ ìbàdàn bẹ́ẹ̀ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ lọ wo wa live and direct ìyẹn ní ìkànnì ìbánidọ́rẹ̀ facebook àwọn tiwa ti wà ń bẹ̀ bìbà ẹ ṣe ń gan ní hotel wà ń bẹ̀ yẹn torí tiwa *347*1004*2#*347*1004*2#. O náà lẹ fi ń gbórí wọlé ìyẹn lórí ti káàṣẹ yìí. Ẹ̀wá tó yí koto tẹ́lẹ̀kejì láìpẹ́ yí koto ẹlẹ́ẹ̀kejì. Wọ́n gbàgbé pé promo yẹn ìyẹn play 3 get 30 ticket. Promo yẹn náà ń lọ lọ́wọ́. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn bá a bá ń sọ nípa Emba Cashpop. Èèyàn ń gbẹ́nu sí gidi gan mà ni. Ìfigagbága tó wáyé lánàá láàrin ilẹ̀ Gẹ̀ẹ́sì àti orílẹ̀-èdè Spain ìyẹn England vs Spain ní pápá àṣeré Wembley Stadium lánàá. Àmì ayò mẹ́ta sí méjì òní orílẹ̀-èdè Spain ni wọ́n fi kan. Ilẹ̀ Gẹ̀ẹ́sì mọ́lé o rí pé Lami Yamal ẹ̀ bá ń gbọ́gbà lọ́wọ́ ẹ̀ kò mọ́ lò òun lọmọ ẹ ṣe fún ìwé ìlànà rí pé láàrin ìṣẹ́jú méjì tí ìfigagbága bẹ̀rẹ̀ wọ́n máa gbé lòun ṣe bí ìgbà wọ́n bá kówó ẹ yọ́nú àwo báyìí ṣe wóróworó gègé padà sẹ́yìn Lami Yamal gbà lọ́wọ́ ẹ̀ ń tiẹ̀ ó mi àwọn yẹn ikọ̀ àgbà ọ̀jẹ́ torílẹ̀-èdè Spain bẹ̀rẹ̀ sí ní Lékì àmọ́ Anthony Gordon òun náà ṣe kinní yẹn fún wọn padà yìí pé wọ́n yà máa ṣe kinní inú bákà yẹn ló wá lò fún wa ń bí ó gbàgbé pé a ti àjọ wà ń bẹ̀ ni èmi náà ní jókà yẹn lọ́wọ́ Anthony Gordon dá padà ìyẹn ní 40 ní ìṣẹ́jú 36 minutes tó fi jẹ́ àmì ayò kọ̀ọ̀kan ó tún fi máa di 40 ìṣẹ́jú àríkè fi ọba lé o wá fi jẹ́ àmì ayò méjì sẹ́yọkan eléyìí tí wọ́n fi gba abala àkọ́kọ́ lọ àmọ́ kí la abala ẹlẹ́ẹ̀kejì ló láǹfààní láti bẹ̀rẹ̀ sí ilẹ̀ gẹ̀ẹ́sì rí penalty o wọ́n rí penalty àríkèn ló lọ gbà gbà mọ́rin lókè ni láǹfààní láti mi àwọn yẹn bẹ̀yẹn ni kọ spanish wá padà àwọn aráabí wá wọnú géèmù tán pátápátá ibi ẹ̀ ń pé penalty tó yí àríkèn sọnù yẹn ló lọ ta orílẹ̀-èdè spain ló lọ ta

ikọ̀ Manchester City lórí ẹ̀sùn eléyìí lọ bí 115 ẹ̀sùn tí wọ́n fi kàn yẹn 115 charges wọ́n ti gbadà wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ ìyẹn ní ìyẹn lọ́sẹ̀ tó kọjá lọ yìí pé nínú 115 charges yẹn wọ́n ní ẹyọ kan péré ni àwọn lè sọ yìí pé ikọ̀ Manchester City ò jẹ̀bi 114 charges yòókù wọ́n ní ikọ̀ Manchester City gbọ̀nàgbọ̀nà òní wọ́n jẹ̀bi lè tó dẹ̀ ń jẹ́ pé oríṣiríṣi awuyewuye náà lẹ́yìn à ń gbọ́ tí àwọn èèyàn jó di wọ́n pé wọ́n ó gba líìgì kan lọ́wọ́ wọn ni wọ́n ó dìdọ́ọ̀tì pọ́ìntì wọn ni wọ́n ó ṣe gbá kan ni wọ́n ó ṣàwo kan ni ó fi wá sopọ̀ mọ́ ìfigagbága ti tànà oníròyìn wá ń bi olùkọ́ ni ikọ̀ ti the three lions ìyẹn ikọ̀ àgbà ọ̀jẹ́ tilẹ̀ gẹ̀ẹ́sì olùkọ́ ni wọ́n tún mọ sùjẹ́ wọ́n bí léèrè lánàá wípé nípa ìfigagbága tó lọ yìí ń lẹ bù kẹ́dùwọ́tẹ̀ ń wòran ẹ̀ sọ̀rọ̀ ni olùkọ́ ni kí ló ń fẹ́ sọ

0: Gas to gas. O tojo di e seyin. Ti mo tin gbo nipa ile ise to gas multi dynamic concept. Ile ise to sara oto. Nipa capacity we ti gbo ilogun lona igbalode to pe eyan de nkan sara si won. Ile ise to gas to ti ba won ti sise fa ko jeji. Atogo tin fo kidere mo toni toni jade bayi. Be ni, awon ogun tin jade lati ile ise to gas multi dynamic concept. Ka si ara. Ewo, gbo water ko jeji nda la ni. To gas aba powder ni o bere fun. Bo si je kidere ni tin yin. To gas liquid ni ke bere fun. To gas liquid ni o ba fo kidere yin mo toni toni bẹ́ẹ̀sì ni gbogbo ogun wa ni nafda kìtì ni ló ń tẹ gbogbo èyí tẹ wá fẹ́ mọ báwa dòwò pọ̀ nílé iṣẹ́ togas tẹfẹ́ mọ kó ogun wa ní ọ̀pọ̀ kó yọkù àbẹ́yìn tẹ fẹ́ mọ ralẹ́ yọyọ torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ogun wa nílé iṣẹ́ togas multi dynamic concept fún akala express blanco bus stop nílùú ìbàdàn tàbí kẹ́ mọ pé wá nílé iṣẹ́ togas sórí 090-3294-9024 nílé iṣẹ́ togas ló ní ànífàṣán lùgbà gbogbo tí ń ṣiọ́ yẹn agbára egbògi ìbílẹ̀ ká
1: sisi gbagada ilẹ̀kùn ilé iṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní lágélú fm nìbàdàn gbagada ilẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ polówó ọjà kò sẹ̀kéde ohun gbogbo tó o bá fẹ́ ní lágélú 96.7 fm fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn
2: ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa ta ní wìtì
3: Glory Prince.
4: Betway Dibo 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dùgbẹ́ Ìbàdàn. Glory Prints, ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
5: Glory Prints, put your message on display.
4: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing.

0: 104.7.
1: So, ṣeun ti egbe kuro ni ikan ni lagi 96.7 FM. Àwa mọ̀ wípé olólùfẹ́ wa lóòótọ́ òní ìfẹ́ tí wa báyìí bi tẹ̀lé yẹlé ni bó bá ń ròdò máa bá ọ lọ bá lọ advert bá lójú ọjà ẹ máa bá lọ ta tún kadà sí bí ẹ tún máa bá wa wà níbi àwa náà nífẹ̀ẹ́ yín àjọṣe wa kò dẹ̀ ní bàjẹ́ lágbára ìletò wa tó lágẹ̀ẹ́lú náà láti ìgbóhùnsáfẹ́fẹ́ ti ọ̀dọ̀ yín a lérò wípé enjoy Sunday ṣe mọ̀ pa ń sọ̀rọ̀ lọ. Flag and lights lórúkọ mi justin kesekwe ni ní ìgbà àkọ́kọ́ tẹ̀lé àti yín pàdé à ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan nípa àwọn olùkọ́ inú mi dẹ̀dùn sí orin tí fẹ́mi gita yẹn fẹ́mi ọdẹwọlé ilé ètò kan yẹn ó ní ọba òun ni teacher mo fẹ́ràn wípé ó tún gbóríyìn fún àwọn teacher tí wọ́n jẹ́ ṣe ambassador ni aṣojú àwọn táà mọ̀ gẹ́gẹ́ bí àwọn aṣojú àwọn teacher báyìí báyìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run a sì gba aládùra pé gbogbo ohun tí ò dá tí ò kùdẹ̀kùdẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́ ní ọyọ́ state kò dẹ̀ ní ṣẹlẹ̀ ní nàìjíríà lágbára bọ́ ọlọ́run tó nípọ̀ tó gbòòrò ó máa lórí àwọn ọmọ wa káàkiri gbogbo àgbáyé àtàwọn tó wà lé àtàwọn tó ń ṣe dé àtàwọn tó ń ṣe bọ́dà àtàwọn tó travel out gbogbo pátápátá tá a bá ti ń gbúrò wọn báyìí ìrọ̀ ìlú máa máa jẹ́ lágbára ọlọ́run ẹ̀ máa mi kàn wọ́n bá ti pè yín láti sikọ́ ọmọ yẹn báyìí kẹ́rù báyìí ìrọ̀ ayọ̀ ni ilé ìtàbí ọlọ́run fún ni ẹ kò dẹ̀ ní ṣaláì ṣe fún wa lágbára ìlédùwà kí ni relationship yín pẹ̀lú àwọn teachers àwọn ọmọ yín ǹjẹ́ mọ̀ wọ́n ṣọ́mọ kan ní ṣé méjì ṣé mẹ́ta níbò ni kí ni relationship yín pẹ̀lú wọn ǹjẹ́ tí ẹ rántí wọn ǹjẹ́ tí ẹ ń dìídì acknowledge yàtọ̀ salary wípé iṣẹ́ takuntakun wo làwọn teachers yìí ń ṣe so ìbéèrè tí mo fẹ́ bèrè ǹjẹ́ mọ teacher ọmọ yín ǹjẹ́ mọ class teacher ọmọ yín ǹjẹ́ mọ àti pé kí ni relationship yín pẹ̀lú wọn ó wà important o because inú tó bá dùn òun ni irú orí bẹ́ẹ̀ ló máa ń yá a gbọ́dọ̀ máa tún máa lẹ́kọ̀ọ́ kan kì í ṣe dandan owó kì í ṣe dandan gift ìyẹn náà ìkan nìyẹn o pápá ti ẹ̀ send intentional messages to say thank you for taking care of these children thank you for this ẹ ṣe mo mọ̀ lóore bí ṣe kọlù bí kan ni kẹ́ yọjú sí wọn kì í ṣe ọjọ́ tẹ fẹ́ kì í ṣe pé gbogbo ìgbà náà lẹ́wọ̀ àwọlé tẹ́jẹ́ àtàbùkù àwọn teacher àwọn student àwọn parents tó máa lọ lu teacher o àtàbùkù àwọn yẹn tẹ̀gbẹ́ yẹn sàgbà kan àníṣọ yẹn àfaramọ́ rárá àti rárá pápá tó bá yẹ pé ẹ ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ lọ́nà àìtọ́ ọ̀nà owó ló ti ẹ̀tọ́ teacher bá ṣe nǹkan tí ò dá ẹ̀tọ́ wa ni láti fi ẹjọ́ sun principal àbí appropriate quarters kì í ṣe pé ká take laws into our hands ọ̀tọ̀ nìyẹn you know so nǹkan tí mo sọ ni pé ǹjẹ́ ní proper relationship pẹ̀lú àwọn teacher mo yẹ jẹ́ kẹ́ pé wà a máa ṣojú òpó sí tiwa tiwa o yẹ náà 0912-370-8675 0912-370-8675 fáwọn grandpas àtàwọn grandmas ẹ kíkò sọmọ lọ́wọ́ wọn ìjọlíjà kankan ìbéèrè tí yín ni pé ìjọlíjà kankan tẹ máa rántí ẹ títí dìsìn ǹjẹ́ oníṣẹ́ kankan

0: iṣẹ́ àánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yẹ lẹ́dàá rántí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rọrùn bẹ́ ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ládìlú fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ state gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Bàbá Ìbàrùbá.
2: Ọba Ìsára.
1: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni. Kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle. Àbí ká máa ṣe ẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì. Àbí èèyàn wọ̀ ọ́kọ́. Ó rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ ọwọ́ inú mọ́tò bí apò ẹwà. Jara rẹ̀ gbà. Lẹ́yìn ilé bàbá Adédìbú. Ní Mọ̀lété Nìbàdàn. Opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá. Kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá. Kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111 Bàbá Ìbàrùbá ọba Ìsára àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.
3: Ẹ̀mí àwọn wọ̀nyí. Ẹ̀mí àwọn wọ̀nyí yóò tún ní ìrànlọ́wọ́ nínú ìrìnàjò àwùjọ.

0: tó ìkànnì lágiri 1927 ọ̀fẹ́bẹ̀rẹ̀ tó gbọ́ wà ẹjọ́ gbé ìdélé ìlú. Hello, ẹ kásọ̀. Yes, ma. Okay.
1: Mo rántí Mrs. Adéjàre.
0: Okay.
1: Mo rántí Mrs. Adébànjọ. Mo dẹ̀ rántí Mrs. Ọ̀nà Pípọ̀n. Mọ́mí yẹn dáa gan-an. Mo dà sí mọ́gbóúnjẹ wá fún mọ́mí yẹn máa fún un
0: lóde. Ẹ máa láìpẹ́ jẹ.
1: Owó lẹ́sìn mi gan àti owó ẹ̀sà mọ́mí yẹn ló máa ń san.
0: Okay.
1: Àti mi sámúfà náà.
0: Class
1: mi. Ọmọ mẹ́rin tọkọ mi ní pam.
0: Okay. Yes. Ṣé ẹ ṣì máa gbúrò wọn?
1: Mo ti kó àpáta ni mo ti kàwé ṣùgbọ́n mi lọ mo ti kúrò níbẹ̀.
0: Okay. Ṣẹ́tí ní àwọn ọmọ títí.
1: Mo ti lọ.
0: Ṣé ẹ mọ àtíṣà àwọn ọmọ? Okay. Ẹ ti ní ọmọ did I hear you?
1: Yes.
0: Okay. So ẹ lè má lè mọ̀ pa àwọn ọmọ ọmọ
1: yín. Àwọn ìyá wọn ní àyá wọn lọ́mọ títà wọn ṣe àjọ ìgbé papọ̀. Ẹ pé ètò ọkọ lọ ní òní dárò.
0: Ẹ ṣeun, thank you for calling. Ẹ ṣe ma. Ẹ ṣe mọ̀ pé ìbéèrè méjì la pín àwọn ìbéèrè wa sí lọ́sàn-án. Tó jẹ́ pẹ́ ṣe láwọn ọmọ lọ́wọ́ tó lọ sí school, ǹjẹ́ mọ àwọn tíṣà wọn tí kò bá wá rí bẹ́ẹ̀. Tẹ bá ti parí school, ṣe rántí any of your teachers. Hello, ẹ kásọ̀.
2: Ẹlẹ́ máa kó ṣọ́ balẹ̀ àti láti orílẹ̀-èdè America.
0: Mr. Aziz, ẹ kásọ̀.
2: Ṣé tọ́pìkì fẹ́ mú wá yìí? Tọ́pìkì fẹ́ lágbára ni. Ṣé àwọn olùkọ́ yẹn? Wọ́n mọ́ sọ́dún yẹn ju ìyẹn yẹn gan-an lọ́gbà mi. Torí pé mo rántí ìgbà tí mo bẹ̀rẹ̀ primary 1. Olùkàgbàkẹ́ tó bẹ̀rẹ̀ school mo tún wọ 13 years lọ. Ìyá kan wà ń bẹ, ìyá yẹn jẹ́ Ọlájúdé Ìbísẹ̀san. Bóyá ọmọ wọn yóò bísẹ̀san ni o, bóyá aya wọn ni mi ì mọ̀. Olóje fi mọ ìwà alágbàdo jẹ lóde. Ìyá yẹn báyìí, kò sí nǹkan tí ò kọ mi nínú ẹ̀kọ́ náà ayé. Ìyá Òbísẹ̀san yẹn. So àti Bẹ̀nsọ́lá yìí ká gbogbo àwọn olùkọ́ yẹn fi ṣòkò dáre.
0: Ilé ìwé wo lẹ́ ń sọ̀rọ̀ nípa yìí? Mr. Mbali, ilé ìwé wo lélẹ́yìí tẹ́ ń sọ̀rọ̀
2: nípa yìí? IMG Law, Ìbàdàn Municipal Government tó wà ní Ladò ní lọ́jà Igbó Ìbàdàn ni mo lọ. Ṣé rí nígbà tí mo bímọ táwọn ọmọ ìbẹ̀rẹ̀ school, ṣé rí ẹ̀kọ́ ti wá ní báyìí? Kò ṣe ìlú pẹ́ẹ́ fẹ́ dá sí. Bẹ́ẹ̀ ni mo lùkọ́ ọmọ yín, bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀. Kódà níjọ Sunday wọ́n ti sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi. Níjọ Sunday.
0: Ìyẹn ni wípé àṣà tó dá ni wípé èèyàn ń bá àwọn olùkọ́ àwọn ọmọ èèyàn sọ̀rọ̀ láti mọ bí wọ́n ṣe ń ṣe sí nílé ìwé.
2: Kódà ó jẹ́ ń ṣe nínú classroom, wọ́n ti sẹ́ndì fọ́tò rẹ̀ àti fídíò rẹ̀ sí nínú ilé. Ṣẹ́mà leadership yẹn ẹ̀yin méjèèjì lọ́jọ́ ń tọ́jú ọmọ nígbà tí ẹ̀ tọ́jú olùkọ́ náà ń tọ́jú yín, ẹ̀ tọ́jú ọmọ gbogbo ilẹ̀jọ́ ń kẹ́kọ̀ọ́ papọ̀.
0: Bẹ́ẹ̀ni. Ṣé mo páwọn ìwà kan wà gan téèyàn kì í mọ̀, Mr. Mbali? Ṣé mo páwọn ìwà kan wà táwọn ọmọ téèyàn mọ̀ pọ̀ ọmọ gan ní tó jẹ́ pé àwọn olùkọ́ ló máa ń pè àkíyèsí èèyàn sí?
2: Kò sí rán bẹ́ẹ̀. Ṣé rí ọmọ mi yìí, mo lè fi sàgbékèsì hàn yín àwọn ìwé ẹ̀rí wọn tẹ́ mọ́ pọn níparí ọdún náà ti wà sínú classroom. So ó ní ọtí kàtọ́ tí mo ń lẹ̀ mọ́ ìwé wọn wálé.
0: Bẹ́ẹ̀ni.
2: Bí ẹ bá ti ṣe sí. Ṣé gbogbo ẹ̀ mọ̀ mọ̀ pé bí ẹ ṣe ń wà ní classroom rẹ̀ lẹ́yìn tí wọ́n ń ṣe
0: ilé. Àti pé bóyá tó bá yìí
2: bú fọ sọ́tọ̀. Ṣé kí ni wọ́n mọ̀ ṣe pẹ̀lú ọmọ yẹn? Ṣé wọ́n ṣe pẹ̀lú ọmọ yẹn? Mo lọ bà yá sí i, mo sọ fún ìyá rẹ̀. Oríjọ́ tí mo ti wọ school yẹn, ìlú olùkọ́ yẹn ti ń sọ fún mi pé rìpọ́ọ̀tì tó ń gbọ́ ní second grade ọmọ mi. Ó pe wọn ní wà báyìí ni wọ́n ń pèrè àdá wọn ṣàṣọ nǹkan tí wọ́n ṣe. Wọ́n wá tó adijọ́ kan ní kò tó bí ọ̀sẹ̀ kan tí wọ́n rí sóun school class. Olùkọ́ yẹn tó wá fi bí message mi ránṣẹ́ sí ilé. Kójọ́ ó sì ẹ̀ pè mí ni. Ìgbà tó pè mí ni wàá rí kọ̀ yẹn gbé wàá first message sílẹ̀. Máa sọ fún ìyá rẹ̀ mo ní ìjọ àwọn olùkọ́ yẹn báyà sí ni. Mo ní kí ló dé, mo ní ó tó ti wà lọ́kàn rẹ̀. mo lo ri ọba yẹn ṣaaju ko mo yẹ to wa n classroom e lo gbe sori to fi fẹ gbe kankan ni to gbọ ti o da na ni lodo
0: yo mo gbe yo gbe na
2: ebe yo gbe sori so do ọmọ yẹn na sori no wo lo lu pa ti akẹkọ si ni America ti en de o bi o da o ni mo lu ko ọmọ re owo bẹjọ de ni
0: ẹṣeun tẹkẹ wa mo mọ riri ipe yin ẹṣeun to nkan ti Mr. Mbale Aziz sọ yẹn o jẹ ki n ranti nkan kan ti mo ni mo ma tun sọ nigba mi elomi ma mu omo kuro ni ile iwe n fẹ mu lọ si ibomi mi fẹ gbagbe ọrọ yi mi de tun fẹ ṣalai ma gbe kọ lee o ma mu omo mi lati ni iwe ile iwe kan lọ si ile iwe mi you know just because bi omo yen sa igboran to ba ti wa de ile iwe tuntun a wa lo download gbogbo e omo ye igboran o ki se o imo o omo to mo pe mu kuro ni ile iwe gan to nkan ti plan lati change pa te ba ti wa lo ba reputation eje awon yen ma fi wa yen wa fi ma fi ko nigba mi papa awon oluko ti ba wa hello e ka so
3: e ka so
0: e ka so shalafia ni
3: o ko mi ni bad mouth wonu
0: bad mouth class oluwa hello what class are you hello shongbo
3: ye ka no ma
0: ye ya ba mi soro
3: I am Jess S3
0: lowa phone ta lo lo
3: I'm using my dad's phone
0: Yoruba mo nbe so ba mi so Yoruba sugbo Yoruba dada
3: yes no lo phone daddy
0: okay phone daddy lo lo nje o ni teacher kankan to je pe o si ma so to n lo ti oruko won dada abi to ni fe si te pe o le ma ran ti oruko won ni ka ni lowo lowo to wa
3: Mrs.
0: Olujide the subject will not go subject when Mrs. Olujide and Koi at a quick kilo date of him and what you want
3: I'm calling mathematics
0: mathematics sure like mathematics
3: ah yes ma
0: kini best topic any mathematics
3: ma
0: kini best kini favorite topic any mathematics topic will you like the maths yeah
3: algebraic expression
0: so she science class lo fe lo abi class olowo egolo she science class lo ma lo abi class olu ma lo she science lo ma lo she art she commercial to ba processes one
3: Science.
0: Okay, school will lower, lower, lower by.
3: We know CMA. Tell me more group of
0: CMA.
3: CMM. Tell me more.
0: Check what was saying. TME. Anyway, my find out school and someday.
3: CMN.
0: CMN. Okay. Shebadon is school no wa. Shebadon is school no wa.
3: Bẹ́ẹ̀ni
0: mo. Ó da. Ma wa kẹ́ school lọ́jọ́ kan. Ṣo ma like
3: it?
0: I'll come and visit you in school one day. I'll call your daddy's number or your mommy's number to find out. Kò lè mọ̀ wípé. Ní sọ̀rọ̀.
3: Mo fẹ́ jẹ́ nǹkan tó máa ṣe ní ọjọ́ Saturday 1:00.
0: Oh, that's not my show though. Kì í ṣe show mi nìyẹn but then this is just to encourage you and tell you that you are doing well and you are going to do better than this and you are also going to be a better person in the future well done all right then so ikanila gimi 96.7 fm ọbẹ náà ọrẹ tí ń bọ wá ẹ mọ pé ètò títí sunday ọyọ bí gbogbo ìdílé tó ṣe máa bẹta ju bó ṣe wà lọ òun náà ni a máa sọ gbogbo tó bá ní ṣe pẹ̀lú ìdílé pátápátá òun la máa tọ́ lórí ètò sunday oyoyo and of course lọ́sàn-án tòní àǹtawá lólobó àǹtawájí láti mọ̀ wípé ohun tó dáa tó bójúmu ni láti rí dọ́pẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan à ń pe àwọn olùkọ́ àwọn ọmọ wa láti mọ situation report láti mọ bóyá wọ́n improve sí láti mọ ibi tó kù díẹ̀ sí kẹ̀ẹ́kà tó àtàbí àwọn nǹkan tó ń ṣe tó dáa àti bí a ṣe lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn teachers to make them better ó bá làwọn teachers àti ẹ̀ lè rán wọn sẹ́yìn rárá àti rárá láti túbọ̀ rìn lẹ́ẹ̀kan sí láti ẹnu fẹ́mi ọ̀dọ̀ ẹ̀ ló fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ kẹ́ enjoy ẹ̀ àpadàbọ̀.

0: a fi ọpẹ fún Ọlọrun Ọba, a fi yin fún Elédùà Ọba tó wà tóníka wà, Ọba tó bẹ tóníka máa bẹ, Ọba tó dá gbogbo ọjọ́ tó wá wú fún wa ní àǹfààní pé ní gbogbo ọjọ́ sinmi nílé dá gbogbo méjì sí mẹ́ta ọ̀sán, kájọ wà papọ̀, kájọ gbádùn ara wa, kájọ bára wa sọ̀rọ̀, kájọ bu omi ọgbọ́n mu omi ìmọ̀, kájọ gbé ìyẹ̀wò òun náà tí ó wà níwájú wa. Mo kí gbogbo wa kásán, a kú àtàárọ̀, a kú sinmi ìlú, àwa tí a lọ sílé ìjọsìn, a kí wa káàbọ̀. Ìkànnì Lágelú ni àwa 96.7 FM òkè gájòkè. Agogo méjì ti kọjá bí ìṣẹ́jú méjì sí mẹ́ta nílẹ̀ Nàìjíríà. Ní àwọn ìlú tí ẹ ti ń gbọ́ wa, sí ọwọ́ ìrọ̀lẹ́ ló bọ́ sí, sí ọwọ́ àárọ̀ ni àbí òru, a kí wa káàbọ̀ sí orí ètò Cooperatives and Business Clinic, aláfọwọ́sowọ́pọ̀ àti okoòwò. Orí ètò yìí láti ń gbé ìyẹ̀wò, láti ń gbé sáfẹ́fẹ́, láti ń bára wa sọ̀rọ̀ tí à ń gbára wa níyànjú lórí ọ̀rọ̀ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀. Ọlọ́wọ́ ọ̀tún mi wà ní ìjókòó, Ìyálájẹ Cooperative ni òun ló tẹ̀ tẹ̀ ń gbádùn wa ní orí ètò. Bákan náà ní yàrá agbára ti social media lọ́hùn, Ayọ̀mídé Lọ́sìn, Ridwan Fẹ́ràn mi àti àwọn tí wọ́n jọ wà ńbẹ̀, àwọn ni wọ́n ń dí apá ibẹ̀ yẹn mú tí ẹ̀fìn rí wa wò káàkiri orílẹ̀-èdè àgbáyé, ní Amẹ́ríkà, ní Asia, àbí ní Europe ni, ní Middle East ni. Ẹ ṣe tí ẹ ń darapọ̀ mọ́ wa. Cooperative doctor nìkan kọ́ ló wà ní orí ètò. Ògùn Àyànfẹ́ náà ti wà ní ìjókòó. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, bí àwọn tó kù bá ṣe ń rojú, ẹnu gbọ́ wa. I welcome you to this show, Cooperatives and Business Clinic. This is where we look into cooperative issues and business matters. But so much this far, we have been concentrating on cooperative matters. This is your cooperative doctor, certified by the International Labor Organization, to bring you business development and to ensure that, yes, you are enjoying the necessary interventions you may need from time to time for us to enjoy doing business, for you to enjoy whatever you are doing. Ẹ ṣe ẹyin tí ẹ ti darapọ̀ mọ́ wa ní orí ti ayélujára Facebook, Akànbí Yakubu, thank you very much for being with us. Waheed Hassan, thank you very much. You are also welcome to the program, Waheed Hassan. Lẹ́ni gẹ́gẹ́ bí ìṣe wa ní agbára lọ́wọ́ Ọlọ́run, ó dàbí ẹni pé àǹkò lè ní bá dé. Àǹkò lè ní bá dé. Ẹ̀yin tí ẹ ń gbọ́ wa nílé, ẹ lè rí àǹkò yẹn ní orí ti Facebook. Ara ni yáyá, thank you very much from Ìṣẹ́yìn. O kí wa kú iṣẹ́, thank you very much. Èèyàn mi olùkú mi ló wọlé tó jẹ́ ń pé ó dàrẹ́ ń pé ó wà ní spirit. Can two work together except to be agree? That's the way it is. The spirit works the same way. Mo ti fi ohun ogun Àyànfẹ́ sí orí afẹ́fẹ́. SFT òun ni ó wọlé tí ó ti darapọ̀ mọ́ wa. You are welcome. Ẹ bá mi kí àwọn ará ilé.
1: Mo kí gbogbo àwọn ará ilé. Wà á tá à ń gbé ètò yìí lónìí, mo kí wa akojo si mi.
0: Thank you very much. Oladele Sunday Muyiwa, thank you for joining us. Lati Gbaremu Oloba Ibadan. Thank you very much. Leni gege bi se wa ojo si mi to ba gbe ninu osu. A ma n fi microphone le eyin olugbo eto yin lowo ni. Eyin ti ti ajo nse cooperatives awa ti a ni iju kan tabi omi abi ohun ti o gbe wa lokan ti e fe je ki ajo gbe ewo awa olugbo eto yi la ni gbogbo ojo to keyin ojo simi to keyin lori eto yi ninu osu a n pe ni open microphone ki e je ka jo gbe ewo eyin le pe eyin le so fun wa pe nkan bai nje o ri be nje ko ri be nje ba se nse nje o tona owo wa ni microphone wa le mi awa ti wa ni kale ki pe to ma wole ipe ki ati gbo number ti a ma lo 091-23-70-8675 091-23-70-8675 tabi 081-4249-1006 081-4249-1006 iyen ni number mejeje ti a fi wori afefe fun wa lati ba wa soro kini o na nipa ti egbe alafowoso wopo te fe ka mo ti e fe ka jo so ki a le jo gbe yewo ngba ti a n reti ipe ko bere si ni wole ni jejo ni jedogun ati bi ose keta bi se kerin niyan se ohun ti a n gbe yewo ni awon ona ti awa egbe alafowosowopo awon adari egbe alafowosowopo ti won fi n se owo awon omo egbe bo se wu won awon ona ti o le mu idagbasoke ba egbe the ways cooperative leaders have been misusing cooperative funds agbe yewo lorisirisi aderi wipe gege bi e se n ba wa so pe ani lati gbon ewe sobi ani lati dara moro cooperative yi ani lati mu ogbon ka fi kun ka fi imo ka fi kun ki a le se cooperative bo se to ati bi o se ye ti inu awon omo egbe o ma do omo egbe lo ni cooperative ti o ba si omo egbe ninu cooperative ko si nkan to nje cooperative. Thank you very much Abdulrasheed Olawale, well done sir, Mr. Cooperative Doctor. Last Sunday of September ben yo you resemble kilo kosibi Abdulrasheed, you resemble but one blue is deep. Oh okay, that's me and that's me and SFT. One blue is deep, the other uncle slightly bright, but I trust you Abdulrasheed. Oh describe any. Thank you very much my man, thank you for always joining us. Kajobu omi ogbon mu kashe cooperative bo se to ati bi o se ye omo egbe lo ni cooperative ko lo ni ara e omo egbe lo ni owo to wa ninu cooperative owo awa omo egbe ni ki se cooperative lo ni owo iyi ti o je ti cooperative ba ti se yana na e ni ori eto yi iyi to je ti cooperative ni pe ti cooperative ba sowo to ba jere ta ba se appropriation iyi to wa je reserve iyi ta fi pamo iyen lo je ti cooperative. SFT kini mo wi se nkan ti mo so se ooto ni abi be ko lori
1: e se pupo be ni o gbogbo owo to wa ni asoro ebe lafinu so mo ki se nbe lo awon pe awon mo ta da dukiya wa wa nbe e da pe ni shares ati awon mo ta fi pamo ni ni sebi
0: insurance
1: mejeji ni omo ebe lo ni ki se ile ebe ile ebe kon lo ni bi ko se omo ebe igba ta ba sowo laarin odun kan iye ta ba je lere ni la ma yo soto ngba ta ba ti so gbogbo awon owo ta ti yo gba awon owo ta lo lati fi se
0: okoso
1: ile ebe ile to seku iye gangan ni owo to je ti ebe gangan
0: eni
1: a o gbodo ma wo owo awon omo ebe ka ma fi
0: ta ma pe owo ebe lowo
1: 1 million lo wa bi 50 million ni owo ebe ijo ta ma awon omo ebe ba lawon won lo pa gbogbo won
0: o gbogbo won
1: iye n se owo ebe a gbodo ya soto owo ebe ati owo awon omo ebe e se gbogbo.
0: Thank you very much Raifu Tawaka Little Abiodun, thank you for joining us. Onki Wakasan mama ibeji lati Osogbo niyan, thank you very much for always being with us. Abiodun Oyelade lati Modina Adebolu, Onki Wakuto Adeki Gbogbo Cooperative Crew, won gbo won da yin lohun Omolara Iyakom, thank you very much. Won so fun wa pe aku ise Adeku Eto ati bebe lo leni awa la ni microphone. Hello.
2: Hello.
0: Hello, eti wole o. E ka san. Ah, eh ti gbo so ke o.
2: Oloyin ke ba soro.
0: E ka san.
2: Oloyin ke ba soro.
0: E seun e ka bo sori eto. Oruko yin ati bi te tin ba wa soro. Oh, okay. Iyen ri bete. 0912370867508142491006. Hello.
3: Hello sir.
0: Ekason sir. Eka bo sori eto, oruko yin ati bi te tin ba wa soro.
3: Oruko mi ni Anoluwapo sir.
0: Anoluwapo.
3: Bẹ́ẹ̀ni sir, mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé pásítọ̀ náà lè jọ nǹkan pé kí sà.
0: Pásítọ̀ lè join, kò sí nǹkan tó dá anybody dúró. Gbogbo wa la níṣẹ́ tá n ṣe.
3: Àndé tí a bá fẹ́ jẹ́ báwo la ṣe lè ṣèkà.
0: Ok, ẹ jẹ́ ká sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ètò bá ti ń lọ. Tẹ bá fẹ́ join, ṣé cooperative wà ládùúgbò yín tẹ fẹ́ join? Ṣùgbọ́n nǹkan tá a jẹ́ kó yé yín ni wípé ẹ wádìí dájú kẹ́ ẹ tó join. Cooperative tó bá nǹkan tẹ̀ ń fẹ́ mu, tí àwọn tó wà ń bẹ́ẹ̀ tí ó yẹ pé ọ̀rọ̀ yín lè yíra yín, ìyẹn ní ẹ̀tọ́ láti darapọ̀ mọ́. Ẹ ṣeun gan. Ìbéèrè àkọ́kọ́ nìyẹn, àwọn fẹ́ join cooperative. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí industrial cooperative, èyí tí àwa jẹ́ kan nínú àwọn ẹgbẹ́ wọn, ẹ lè jẹ́ ká sọ̀rọ̀ ní àárín ọ̀sẹ̀ bí ẹ ṣe darapọ̀. Ara àwọn nǹkan tí ó ti jáde síwájú wa, bó tiẹ̀ jẹ́ pé àwọn olùgbọ́ wa ló ní microphone lónìí, òun ni wípé ara àwọn ọ̀nà tí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tí wọ́n fi ń ṣe owó kùmọ̀kùmọ̀ ara lẹ̀. Hello.
3: Ẹ̀ka ọ̀sán
0: sá o.
3: Aláàjì ẹ máa kí wọn láti Ayégún alájàpọ̀ fún títa ní mọ́tò ẹ̀rọ wa lẹ́nu ìgbàlódé ni.
0: Ẹ ṣeun láti Ayégún.
3: Ẹ bá àdá sí ẹ̀ṣẹ̀ olùdíjọ́ bàjẹ́ o.
0: Àmì o.
3: Gbogbo tí ọ̀sán pátápátá mo ti jẹ́ ìyẹn. Owó tó bá wà ní ẹgbẹ́ owó ọmọ ẹgbẹ́ ni. Education fund, ìṣàn fund, nígbà tá a bá dé ìlọ tuntun, ìjọba gan ló ní gan kò ní àfọ̀ kàn. Ṣé o alága ò ní ẹ̀kọ́ láti máa lọ́wọ́ cooperative
0: anyhow? Ẹ ṣe Alhaji láti Ayégún. Correction kan, Education Fund ọmọ ẹgbẹ́ náà ló ní, ìjọba kọ́ ló ní. Nǹkan tí owó yẹn wà fún ni wípé ká fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ẹgbẹ́. Àwọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fún ọmọ ẹgbẹ́ wọn ní ìdánilẹ́kọ̀ọ́, wọ́n ti kùnà sí principle number 5. Nítorí náà ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè ó gbọ́dọ̀ máa wáyé. ọmọ ẹgbẹ́ náà ló sì ní education fund. Hello. Hello, ẹ káàsán. Okay. Ìyẹn rebete. Lára àwọn nǹkan tí a ti gbé yẹ̀wò ni wípé a ralẹ̀ a kọ̀lé tí àwọn ẹgbẹ́ kan máa ń sọ di àfojúsùn nípasẹ̀ rẹ̀ SFT. Ok, ẹ jẹ́ ká gbé ìpè yìí. Hello.
3: Hello, sir.
0: Ẹ káàsán.
3: Ẹ
0: ṣeun ma.
3: Ìyá fẹ̀rù ní kàkàlípẹ̀ náà ní látòkín sí
0: mi. Ìyá fẹ̀rù ní kàkàlípẹ̀
3: náà ní látòkín sí mi. Bẹ́ẹ̀ ni owó tẹ̀ ẹgbẹ́ yẹn. Bá a bá sòwò ta gèrè wọn kì í yà sọ́tọ̀ fún wa wọn pé láàpín parí ọdún ni wọ́n máa wí.
0: Bó ṣe yẹ kó rí bí òfin ṣe gbé kalẹ̀ ni wípé nígbà tí a bá sòwò ta gèrè ní ọdún kan èyí tó bá jẹ́ surplus a wá pín sí iye ọ̀nà tí ó yẹ kó lọ. Ara surplus yẹn ìdá mẹ́wàá nínú gbogbo èrè tá a jẹ 10% ìyẹn ló gbọ́dọ̀ lọ fún education ìyẹn ni fún ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọmọ ẹgbẹ́. Tá a bá rí ẹgbẹ́ tí àwọn adarí wọn ò kì í ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹ dìde ẹnu ká sí wọn lójú kí ló dé tí ẹ̀ ń fi ẹ̀tọ́ wa dùn wá. Ẹ̀tọ́ wa ni ìdánilẹ́kọ̀ọ́ bóyá ẹ gbé èèyàn wá kó wá dá yín lẹ́kọ̀ọ́ nínú ẹgbẹ́ ni o bóyá ẹ jáde lọ ni o síbi tí ìdánilẹ́kọ̀ọ́ wà ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ wà fún àwọn ọmọ ẹgbẹ́. Àwọn ọmọ ẹgbẹ́ ò gbúdọ̀ ya òpè nídìí nǹkan tá à ń sọ yìí nítorí kíní tí ọmọ ẹgbẹ́ bá ya òpè tí àwọn tó ń darí wọn bá jẹ́ àwọn tí wọ́n fẹ́ fi jújú bò wọ́n lójú wọ́n kàn máa gbá wọn ẹni àwọn ni o left right center SFT.
1: Dandan ni ìdánilẹ́kọ̀ọ́ fún ẹgbẹ́ alájọṣepọ̀. Wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yẹn tá a bá jèrè tó a máa ṣe ètò ìṣúná owó tá a jẹ lérè.
0: Bẹ́ẹ̀ni.
1: Lára rẹ̀ ni a ti máa yọ ìdásí mẹ́wàá
0: education fund.
1: Dandan ká fi ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́.
0: Dandan ni ara ẹ̀ náà ni dífídẹ́ǹdì tá a ti pín.
1: Ara ètò ìṣúná owó yẹn náà ni dividend. Ara ẹ̀ náà ni reserve.
0: Bẹ́ẹ̀ni ara ẹ̀ ni reserve.
1: Ẹ̀yìn tí ẹgbẹ́ gangan fi pamọ́.
0: Ìyẹn la lè pè ní owó ẹgbẹ́.
1: Kì í ṣe eléyìí tí ó jẹ́ pé ọmọ ẹgbẹ́ ló ní. Àwa kò wọ́pọ̀ tá a máa ná bó ṣe wù látà lálówó lẹ́gbẹ́. Láti kí ẹ sára.
0: Bóyá ó ti yẹ kí ọ̀nì lighter note now SFT ó yẹ kí o ti máa gun mọ́tò from your society.
1: Ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣòwò ẹgbẹ́ bẹ́ẹ̀. A fi owó ẹgbẹ́ ra mọ́tò fún alága ní ọ̀tọ̀ a gbọ́dọ̀ máa ṣàṣeyọrí.
0: Ẹ ṣe. Thank you very much. Ọmọlára Ìyákọ̀m Okewakun Ètò Ògúntọ́nà Tẹnidádé Sakirat ó sọ pé alájẹṣẹ́kù kò kúkú ní tọwọ́ wa bàjẹ́ ìyá Ògúntọ́nà láti Muslim. Ẹ̀kú ètò ẹ̀ káàbọ̀ sórí ètò ìyá Ògúntọ́nà. Àdìsá Daniel Ìdòwú fair not. Yes, I say to you again, fair not. Happy last Sunday of the month, sir. Thank you very much, sir. You will not labor in vain in Jesus' name. Ẹ ṣe gan Pastor Àdìsá Daniel. Okay, láti Ayégún Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn. Ẹ ṣe Pastor Àdìsá Daniel. Thank you. DJ Ketekere Ketekere. Okay. I believe I'm trying in pronouncing your name. Hi, I'm DJ, okay, of Sankore Infant Team. Wow. Please, you do all fantastic, great job. Please keep it up, the good work. Shigon, thank you, DJ. Thank you very much. Aha, okay. Hello. Hello.
3: Hello.
0: Ekason. Ekason. Ekabo Soreto. Ti sọ orúkọ yín fún wa àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀. Láti ìwé ọdún. Ok. Oye àyè bá wa dá sí.
3: Bẹ̀dú bẹ́ẹ̀ ṣe wá sọ wípé ọlọ́pàá ìjọba ti ràn yẹn wọ́n sí àti máa mú àwọn kan tó tètè ní jẹ́ kó máa wáyé àmì lẹ́nu. Ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ ọ̀rọ̀ àwọn kan tó tètè ní. Mo máa ń ní ìmọ̀ àdìgbà kì í sọ̀rọ̀. Lọ́jọ́ pé lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn kan tó tètè ní wọ́n sì lọ́ pé wọ́n jẹun sápò ara wọn ni. Níta.
0: Ẹ ṣeun. SFT ọ̀rọ̀ ni.
3: Ẹ̀lú sà.
0: Ẹ̀lú sà. Ok. Ẹ̀lú sà.
3: Ẹ̀lú. won
0: fi cooperative pa owo jeun sapo ara won.
3: Yes, ẹ̀yìn àwọn nǹkan tí ẹ̀ sọ́kùn fà ẹ̀ kò kọ́ pípò kan ní something wọ́n dẹ̀ kọ owó yẹn àdìmọ́ wọ́n lọ ra tírílà àwọn ṣe gbogbo ẹ̀ tẹ́bárí kò wo alágbàwá náà ẹ̀ kí n fẹ́ gbé owó lórí náà wá sínú ni bẹ̀rẹ̀ níwà sọ fún wọn pé tẹ́ ẹ̀ bá fún owó ni ibi tí ẹ wọ kò bí ẹ̀fẹ̀sẹ̀ ìdíbẹ̀ ni gbogbo wọn pátá fún wọn gbádùn láyé ní ibi wàhálà ti ti bá wọn sí ìkan ní wọn tó sì máa rí ìyàwó ẹ̀ ní tẹ́ ẹ̀ bá kówó mi fún mi báyìí
0: mo à ń gbọ́ yìí
3: kọ́pẹ́tì fúnlẹ̀tì mo wá ṣe ní bí ọdún mẹ́ta síbi tá a wà sí ní ẹ̀kọ́ ṣe gbogbo wọn ṣe ń ṣe náà ẹ̀gbín ní ìfẹ́fagbára láìkí ẹ̀ irú àwọn kẹtẹ́ ń sọ̀rọ̀ ká má máa fi kọ́pẹ́tì ká má máa ṣàjọ̀gbọ́n nígbó kan àjọ̀gbọ́n ní gbogbo ìgbà bíi déèzì ọmọdéèyàn má mọ nǹkan tó ń ṣe ká máa wá máa owó ojú mo fẹ́ gba èèyàn fẹ́ gba owó jáde láti inú kinní ẹgbẹ́ ni wọ́n á kọ̀ǹpọ́sọ̀ epo gbúdọ̀ sanwó àdúrà ọjọ́ kan nígbà tí wọ́n fẹ́ gbọ́ lọ́wọ́ mi nílé kò yẹ kó bẹ̀rẹ̀ dán òun mojú kan mi kí n
0: àgbọ̀ owó àdúrà ní wọ́n pásítọ̀
3: ẹlẹ́sà
0: à ń gbọ́ yín sà.
3: Mo ní kókó mi kí n àgbọ̀ programu yìí nígbà
0: okay
3: ẹ ti fẹ́ gbówó àdúrà lọ́wọ́ mi ṣe ìlẹ́gbẹ́ afẹ́bàǹgbà ẹ wá sọ fún mi pé mo gbúdọ̀ mi láti fún mi ₦6,000 àtọ̀ pẹ̀lú ní ẹ ti gbà lára owó tẹ́ kó fún mi náà ṣùgbọ́n pé lóbi ni àwọn náà wá bí ní wọ́n ṣe dákan wọn kankan wọn ní dàkú kan mọ́mọ́ fún yín ni ẹ̀yẹ lè dé ìnáwó mi so that ṣé rí ọ̀rọ̀ tí àwọn cooperative fún yín tó ń fún yín náà jẹun kán máa fi pé àwọn nǹkan kán máa fi pé sọfẹ ní à máa pé gbogbo ẹ gbá pé àwọn kán máa kówó yẹn jẹ yẹn àdéhùn dáhùn àdéhùn láìkì.
0: Thank you very much. Olùdókòwò
3: sọ pé tó bá ṣe pé ètò yìí nǹkan ni pé ó ṣe é ṣe ni kẹ́ẹ̀dẹ̀ bá wá ṣe tó fi jẹ́ pé wọ́n á máa mú àwọn ọ̀dà cooperative gbogbo kan ṣe yẹn pẹ̀lú bọ́sẹ̀ ń fowó ìyẹn mọ́ tí wọ́n bá ń fowó ìyẹn fáko láìpẹ́ ara wọn dáná máa fi jẹun. It's very bad. Ẹni tí bá yẹ kó wáta fún mi tí máa fẹ́ jẹ́ ìtọ̀dọ̀ yín.
0: Okay.
3: Àti padà bá yín sọ̀rọ̀ fún wáta.
0: Okay, sir.
3: Ẹ ti fún mi ní ìdílé àìlè ọ̀gbọ̀n
0: máa fún yín sọ̀rọ̀. All right, sir. Ẹ ṣe gan.
3: Ẹ kúṣẹ́.
0: Ẹ ṣeun.

0: adájọ́ kẹni lójú ìyàdé ń bí 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì títí wa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágínú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

taba fi ri bi ojo bi meji ari meta sibi ta wa yi a tun ma so pe ati lo ikan ton ninu awon embarment ko niyan awa jasi pe gbogbo osu to ku ninu odun yi o ku bi meta ati die a meji ati die ko nu abi kini meta olodinde gẹgẹ bí mo ṣe máa ń sọ gbogbo ògbà àmà ní kì í ṣe mímọ̀ ṣe bẹ́ẹ̀ ni kì í ṣọgbọ́n wa. àánú àti orí ọ̀fẹ́ lajọ rí gbà ló wa dẹ́dà. nítorí tó bá jẹ́ nípa ti àdúrà tó bá jẹ́ nípa ti sísẹ̀yìn. àwọn nǹkan kan wà tó yẹ kó dá mi lójú gidigidi gan. lára àwọn nǹkan tó dá mi lójú gidigidi gan òun ni wípé ta bá ń kà á ní méní méje. àwọn tó jẹ́ pé wọ́n máa àdúrà gbà dáadáa. àwọn tó jẹ́ pé wọ́n súnmọ́ ọlọ́run gidi gan. àwọn tó jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ nípa sísìn wọ́n sin ọlọ́run ju ọ̀pọ̀lọpọ̀ wá lọ. ṣùgbọ́n lọ́jọ́ ìní wọn ò sí láyé bẹ́ẹ̀ ni wọn ò sí láàyè mọ́. àkókò fi yọ̀ wọ́n bí kò ṣe pé a fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ìṣẹ̀dá ọba ìmẹ̀dá.

0: àwọn nǹkan kan wà jẹ́ pé a lè yọ kúrò nínú orin àwọn k and s àbí c and s ni. Jẹ́ pé tá a bá ti ń gbọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ lè máa júwe fún yẹn pé àwọn kns ló ṣorí ilé àbí.
1: Ọlọ́run bó sorí mọ́ aládé ìbá.
0: Òun náà ni àwọn àgbámọ́lẹ̀ yẹn. Àwọn major instrument àwọn orin ṣe kérúbùrù and seraphim nìyẹn.
1: Ọmọ orí mọ́ aládé àròtí ìbẹ̀ lórí.
0: Àgbámọ́lẹ̀, àkúbà, ago, ṣẹkẹrẹ.

0: kò tó di pé a lọ rè polówó ọjà àmúyànnà náà àwọn instrument kan tó yẹ pé ẹ lè ṣaláì má rí nínú orin kérúbù ó dárúkọ márùn-ún mo ní ti olórin kérúbù bá ti rí instrument márùn-ún ẹ gbàgbé àwọn instrument tó kù kò ṣe kókó mọ́ gbogbo ìjọ pátápátá ná ní instrument gbogbo wọn bass lé lórí gbogbo ìjọ pátápátá ló ní àwọn instrument tán bass lórí tó pé tán bá ti rí instrument yẹn gbàgbé orin ti lọ bí tẹ́tẹ́ ti lè observe tẹ́tẹ́ lè mọ́rú àwọn nǹkan wọ̀nyí ó nínú àwọn orin ìgbà ni àwọn orin àwọn ìjọ tó ti pẹ́ yẹn.
1: ó nílẹ̀ obì yóò máa dúbì ká ó máa kàn
0: án. nítorí láyé tá a wà yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ti yá oríṣiríṣi àwọn instrument ẹ pé wọ́n kì í lò láti pinlẹ̀ ṣètẹ́lẹ̀ wọ́n ti kó wọnú ìjọ.
1: nítorí
0: pé gbogbo wọn náà ti ń sọ pé ibi táyé báyìí sí náà lá báyìí

Egbogbo 2009-2010. Orin yìí wà lára àwọn orin tó ń lo dáọ́là ńgbà náà. Ẹni tí mò ń wí òye, orin yìí wà lára àwọn orin tí ń lo dáọ́là ńgbà náà. Pé ṣàṣà làwọn ibi tán ti ń ta àwọn kẹ́sẹ̀tì ńgbà náà tí wọ́n ní lórin lójú pópó. Ṣàṣà nílé tí ò rà tí wọn ò gbọ́ ńgbà.

nítorí pé lásìkò yìí láàrin ìgbà yìí lórí igun rí àtẹ. ẹ jẹ́ kí n forin yẹn lẹ̀ kájọ gbádùn ẹ̀ dáadáa ìyẹn ni pé kí n tún dá yín padà ìyẹn sí mẹ́mórí lẹ̀ yín nẹ̀ ẹ̀kẹ́ tó rántí àwọn nǹkankan tẹ́ ń ṣe lásìkò ìgbà tó rìn jáde àbí àwọn nǹkankan tẹ́ gbọ́ nínú orin tó dùn mọ́ yín gbà náà.

0: ẹ mọ̀ pé má ń sọ gbogbo ìgbà ìpẹ́ta bá ń sọ̀rọ̀ nípa àwọn orin ìgbà yẹn.
1: Máraba náza náza ìjírí.
0: Ó ní àwọn iṣẹ́ tó ní kálukú wọn ń jẹ́. Èmi a mọ̀ ṣiṣẹ́ ìpè àkíyèsí padà sí ọ̀nà. Ìyẹn náà bákan náà ló ń ṣiṣẹ́ ìwàásù.
1: Tètè ṣe mí lọ́gbọ́n.
0: Èmi a mọ̀ ṣiṣẹ́ ẹ̀bẹ̀.
1: Ó ń bọ̀kàn jẹ́.
0: Ìgbà ta bá ń rawọ́ bẹ̀bẹ̀ sọ́bẹ̀ lẹ́dùá. Èmi a mọ̀ ṣiṣẹ́ ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀.
1: Ó ti pẹ́ tí mo ti ń gbàsọ tẹ́lẹ̀.
0: Èmi a máa tọrọ fún pé nǹkan tá a fẹ́ lọ́wọ́ Ọlọ́run bóyá ká pè lórí ẹ̀bẹ̀.
1: Ìbò bàbá ó ti sú mi jàre.
0: Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà máa ń pòpọ̀ mọ́nú orin ìyẹn láyé ìgbà ni.
1: Ẹ olórí ogun dá mi lòun ọjọ́ ti mi lọ.
0: Ṣùgbọ́n lásìkò yìí báwo lorin àsìkò yìí ṣe rí ná. Kí làwọn nǹkan tó ń pòpọ̀ sínú ẹ̀.
1: Ogun ayé.
0: Ǹjẹ́ ìkọ̀ọ̀kan ti ẹ wà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn orin àsìkò yìí tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ bóyá wọ́n

0: ẹyin lẹ́ṣẹ̀ yìí látọwọ́ Dr. Bisi Alawi Aluko.
1: Ó
0: wà nínú orin tó ń pè ní ìlànà kò mí inú ẹ̀ líle ti jáde wá. Ẹyin lẹ́ṣẹ̀ yìí.
1: Ó bàbá mi eléti ọ̀fẹ́. Àdára tó, àtọ́bi tó, àtọ́ba tó, bíṣọ́ọ̀bù àti àpọ́sẹ̀lì ọkọ̀ wa o. Àrúgbó ìgbà ni Ọlọ́run àwọn Ọlọ́run. Mo ṣe bàrá o Ọlọ́run, mo sì orí mọ ládé.
0: Orin yìí tí ń bá ṣe mistake, ó dàbí pé orin 1999 ni.
1: Bàrá o Ọlọ́run Adéhùn Agbú tó rádìo òfin níṣẹ́. Mo ní mo ṣe bàrí Ọlọ́run Olúfúnmi Láyọ̀ Láwa sí ni.
0: Inú álbọ̀mù tó porúkọ ẹ̀ nílànà kò mí nínú ẹ̀rí tírákì yẹn wà yín lẹ́ṣẹ̀ yìí.
1: Wọ́n ní lánìí mọ̀ ńláńlá, Ọlọ́run ọba tó tóbi lọ́ba, wọ́n dẹ́kun lọ́lọ́run mi ọba bàtẹ́.

0: fún gbogbo ẹni tó ń jàrún kan kọlọ́run kò lè ayọ̀ fún un ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangba sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀nà three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-3950-6 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Country people, the embargo to them don't finally land on. Time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month with the Ember winning galore. First of all, make a

0: baba Adelakun yin la mo fi dagbere fara wa yin lori eto fun tose yi emi ta tu jo pade eyin o mo je Sunday akoko yin ninu osu ko kewa
1: omo pe mi wa o omo wa ko pe
0: látòjọ́ máa pàdé tá tún máa kíra wá pé a tún kó Sunday àkọ́kọ́ òyìn nínú oṣù kan ìkẹwà ìyẹn bá ṣe kíra wá lè ní pé a kó Sunday tó kẹ́yìn nínú oṣù kẹsàn-án olúwa gbẹ̀ngàn máa jàyà àjọ ń da alábàání à ń belédùà kọ́lọ̀ ń jẹ́ kó wá sí ìmúṣẹ ẹ tí ó bá tún wá sí ìmúṣẹ kó bá wa láyé kó bá wa láàyè kó tún bá wa lálàáfíà tara ẹ jẹ́ kẹ́mi mọ́ palẹ̀ mọ́ ìyẹn látàpá bí kí mọ́ dìde kí mọ́ rí lè bàbá tó bí mi lọ mọ́
1: orin tó ní wá ṣe fún mi ọkọ̀ ní ẹni máa
0: sọ àmọ́ ẹ mọ́ gbàgbé pé tó bá ti di ní àṣálẹ̀ tọ́lá yẹn ní dídí aago mẹ́wàá ẹ mọ́ pàdé balẹ̀ fúnra wọn ìyẹn lápá bí ìyẹn balẹ̀ délé adéyanjú ìyẹn lórí ètò yìí àgbà lẹ́tọ̀ ok olúwa gbẹ̀ngàn ọmọ ajayi mo ti wá lẹ́ni mo ti sáìn sí a jẹ́ pé pàdé èmi àti yín pẹ̀lú ti bàbá délé adéyanjú tún di lọ́sẹ̀ tó ń bọ̀ nìyẹn láṣẹ lẹ́dọ̀ọ́ mo fi ń sínú ìdùnnú àtayọ̀ ká pàdé nínú ìdùnnú àtayọ̀ tó bọ̀ di lọ́sẹ̀ tó ń bọ̀ látàpá bí nǹkan mo sọ pé ó dàbọ̀

0: ọ̀dọ́kúnlé the great sauce lórí kẹ́ ẹ̀ máa gbọ́ lágbèrè 96.7 FM torí pé ó ṣe dáadáa gan.
1: Báyé bá ti ń gé ká máa bá wọn yí.
2: Ìbàdàn kí ni so?
3: So so ani.
2: Kí lẹ fi jókòó?
3: Mo sì ń fi ẹ̀yìn.
2: Lágbèrè 96.7 FM.

0: náà nú tán pátápátá gbogbo nǹkan ti yẹ̀ẹ́dẹ́mu sọ fún yín. Má le osùn kò kúkú wá sí. Torí bá méjì náà sì kọ̀. Torí àkànmú olówó sí ojèrè. Ẹ kúlé o. Sunday tó parí oṣù tí ṣe ẹlẹ́ẹ̀kẹjọ rí ẹlẹ́ẹ̀kẹsàn rí. À ń fojú wo àkàsọ ẹlẹ́ẹ̀kẹwàá. Lóko Ọlọ́run ọba àjọ̀gùn ni. Ìparí ọdún yìí àjọ hallelujah sọ́lọ̀ ní lógún Ọlọ́run. Happy Sunday to you all. Mo kí yín tẹ̀jẹ́ tẹjọ́. Mo kí yín níjọ tàwú sí. Mo kí yín níjọ tàwú sí. Ọmọ Ìbàdàn o. Ọmọ Olúyọ̀lé o. Ọmọ Alágelú o. Mo kí yín. Aku ọdún aku ìyèdùn. Pẹ̀lú ògùn Ọlọ́run púpọ̀ rẹ̀ láṣẹ lókè pẹ̀. Bàbá mi pé àyájọ́ oríkádún ọdún méjì lé ní ọgọ́rin. 82 years birthday. Àti ayẹyẹ ọdún kan tí a gorí àléfà. Gẹ́gẹ́ bí olú tilẹ̀ Ìbàdàn. Olúbàdàn 44. It's Imperial Majesty. Ọba Senator. Gómìnà. Àgbà Aṣòwò. Abdulrasheed Adewolu Akamu Ladoja Kabiesi o Arusa the first Baba mi pe odun kan lori alefa Olorun o seun Fún àánú àtààbò àtìsọ́ àti pamọ́ láàrin ọdún kan tí wọ́n dórí àléfà láàrin ọdún méjì lé ní ọgọ́rin tí wọ́n sì ń ṣẹ̀ṣẹ̀ mí oyún inú ń ṣẹ̀ àfi yọ̀ wọ́n Ọlọ́run àìmọye ní ẹjọ́ bẹ̀rẹ̀ níjọ́ náà Ọlọ́run tó ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba Nítorí àánú àtòrí ọ̀fẹ́ tọ́lọ́ ń fàkàn mú Adéwọ̀lú láti pé ọdún méjìlélọ́gọ́rin. Gbogbo ẹ̀yìn tẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Àbẹ́yìn tẹ́ gborí rédíò lọ tẹ́ lọ kí ẹ̀ṣẹ́ o. Bàbá mi ní kí yín dáadáa. Àwọn èèyàn ti lanu pé láàrin ọjọ́ mẹ́ta tá a fi ṣàyàjọ́ oríkádùn yìí. Ibẹ̀ làwọn ó ṣẹrùkà ẹ mọ́ bínú. Kálukú ló ní lifestyle rẹ̀. Kálukú ló sì ní tó báyà lẹ́dàá àti ìṣẹ̀dá rẹ̀ mú. Àwọn èèyàn ti fọkàn sí pé ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta kúnná mọ́tọ́tọ̀. Ibẹ̀ làwọn ó ròpin sí. Ẹ mọ́ bínú. Bó ti wọ Ọlọ́run ọba ní Ṣọlá rẹ̀. Bí bàbá mi ṣe fẹnu. Bọ́lọ́run sì ṣe fẹnu. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń ba yín sọ̀rọ̀ bàbá mi ń bẹ ní Múra. Wọ́n lọ fi ara wọn yílẹ̀ fọ́lọ́run ọba. Nínú òfin nínú ọ̀la ọmọ pándọ̀rọ̀ mi sì tún dàgbà. Mo pé ọdún méjìlélọ́gọ́rin lókè pẹ̀. Tí sì tí ì máa tẹ̀pa tí sì máa wo bàìbàì. Tí wọn ò sì máa bí ń lèrè wípé bàbá ibolẹ́ ní kí n tí máa pé ibolẹ́ ní kí n tẹ̀ka sí. Fún àánú tó pọ̀ bí yanrìn tí mò ń rí gbà lójoojúmọ́ kí ni kí n fi fún Ọlọ́run mi. Èyí ló mú kí abá mi ó lọ rèé gbára rílẹ̀. Wọ́n bá ti á kó mẹ́wọ́n gbà ló London lọ. fe lo wo awon nkan ka tawon nkan ka tawon pade kan eti o mu kile ibadan su sowo waju mo gaji muktar gbade yan ka lowo to olubadan le ibadan won be pelu won atawon yan to ni nkan se pelu alaafia toro le ibadan e mo gbagbe o agenda ni baba gbera ni fun tolubadan ti wa lori re yi nigba ti wa lori ipo gomina won ni seun ki agenda sugbon tri ki agenda ni won ni fun le ibadan agenda yin tan lori mi lori te kokoro meteta kokoro akoko ni ipinle ibadan kokoro ekeji ni bidagba soke o se bale ibadan ni ile atoko kokoro eleketa ni pe bawon adagba kawe awon omo ta bi ti won ori bi kankan lo yi bo ni a se ni bojo la awon omo to kawe je ti awon omo ti won o ka ti won ra cha ri pe awa ta wa ka gan sa wa sanju yin lo nigba ti omo to ni bsc lo won ba nti to ba nkiri eja din mo ri inu mi si baje awon ti baba mi tori e lo le gesinu ta ba ti ku oni mura awon dagba gesin lo awon le ise aje kan kokan ta won mo lohun ti won si gberi bo le se wa le ibadan e dakun e mo sanu wa e dakun aye wa e dakun eran wa lowo awon triki agenda ti aba mi ninu mo ti kanete ta fun yin tori bi kaluku ba ti depo kaluku ni mo ni pe afojusun si baba mi mo so fun yin won awon wa sori alefa lati wa gbowo lowo ara ilu ma joye njojumo awon kan ti ro pe nu odun kan won yi eyan bi ogoji ni won foye ara baba mi ni kini e mo gbowo yin lo e to ba emi ni bile ibadan o se tewaju mo fe nitan pe lasiko mi ipinle ibadan lasiko mi awon nkan mere kan wo ibadan wa mo ti wa ni enikan to je pe awon bibi ile ibadan ni ogbon tarigi ni gbenu so awon osisi fun lori oro ile ibadan Martini, ma won le oloso si o. Ani o. Pastor, doctor, Olufemi Olayiwola. Awon le mi atun wojo tata so jo so awon oro kankan losan yi. Lori idagbasoke ile Ibadan, ata ye odun kan baba mi, se lori alefa. I think case. E gbagbe abala keji o se mo wi pe awon orin te fe inu na nbe o se ke mo ti fi yan kan ku eto yi pe se eran ti eni bayi awon tawon eyan kan ti se tetire koja lo eje mo ja yin tan ke lo mo ke eyin o mo mu mi wa sinu we eran ti se eran ti mu futa wa jade omo ala ni hun
1: ori olowo
0: eran ti na channel olabi idowu leni osa
1: baba
0: niland
1: beni
0: se eran ti bodi akindele
1: ni o
0: se eran ti ari akande
1: awon baba niyan
0: ha awon eyan be ti awon ti ko awon eyan kan kale to ti po nbi se eran ti obi bi opin Alhaja Nurses Sister Suliya Adedeji
1: Alhaja
0: Adedeji Omo Balogun ko bo mo je nile Ibadan
1: ile ko lomo je o baje
0: ase o awon temi ranti mo ti ko to ti to bi ogoji awon kan be teyin na o ranti se ranti won e mo ja gbagbe won o e ma ja gbagbe won
1: awon ibi nko
0: akan bi ari ibi
1: alaafin malete
0: won bu ko gbe ko ta o lo abadan kadi ebo bi onise nla awon eyan itan oni gbagbe won
1: ba
0: mo ni gbagbe ni won le ibadan adisa meredith augustus adisa akinloye ama
1: odindi wakati meji barista fi ki
0: oloye richard akinjide osuolale akinjide
1: baba
0: se gbagbe won abet gbagbe nanu tojo meta ti ti lo awon yen won ira fe mo si we ti kan lawe lawe lawe lawe lawe lawe lawe lawe lawe lawe lawe e to ba si se la mo gbe awon omo won wa sori eto yin ta ba ti lori ofe re
1: lupo enikan na nbe leji oku o
0: ah oloye busari adelakun
1: bẹ́ẹ̀ni
0: ṣe gbàgbé dr victor ọmọlolú olúlọyọ ṣe gbàgbé lam adesina the great lam ṣe rántí emmanuel alayande sẹ́ẹ̀tì tí l oyè ṣínà àwọn kan bí àgbà ọmọwé ni wọ́n o ṣe ẹran ti bàbá mi láyọ̀ sunkúnlé ṣe ẹran ti wọn ṣe ẹran ti wọn ṣe ẹran ti wọn ẹnìkan ní olúpo mo ti rí mẹ́sẹ̀jì ó ní ṣe ń tó sì fẹ́ dá ìsípààrí ó ka ipò ọlọ́run ni ó ka èmi àti ńláfẹ́jọ lọ ní ìwé àkáàrántí táwa táa jẹ́ ìwé èwò yìí ká lè ba àmọ́ táwa náà ó ṣe tá a filẹ̀ ká tó lọ torí ìgbà ìtẹ́lẹ̀ mi ń gbé ìgbé ayé òun nìkan àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí àwọn tí wọn ò gbégbé ayé àfẹ̀mí là ń dákọ̀ yìí ngba mo dako lo ya ri bi akan mo adedugbo ere kan oloselu se won o lapa ni
1: se be yan ni won
0: won lapa nle ibadan aimoye ni won so di governor aimoye ni won so di minister aimoye ni won so di commissioner
1: bi owo
0: aimoye ni won so dalega ijoba abile te pe ounje ti won je ngba na ni won je doni a ni gbagbe won
1: awon mori lewa na nko
0: alhaji dahud omo ri lewa
1: baba
0: tami di ajadi nbe nle ibadan
1: a le gbagbe
0: a ma toka sise ti kaluku won se ni o
1: baba mi aziz arise kolan
0: abdi aziz alawo olowo ti o jere
1: ipa ninu igbesi aye awon
0: ile
1: lai lai
0: ipa ti won ni lori oro ile ibadan idagbasoke ile ibadan meri ri lawujo àwọn èèyàn kan tó pé wọn ò darí owó iṣẹ́ olóṣèlú ṣùgbọ́n tí wọ́n ṣe láyé àwọn èèyàn mọ́ ni gbàgbé ni ọjọ́ alámísì ọjọ́ jimá téèyàn bá rí bẹ́yìn ó ṣe tòlé àbùràsí àríṣekọ́lá àláwọ̀ ẹ béèrè pé ẹ dúró ṣẹ́bí ni wọ́n ti ń pín owó ìjọba ni ibẹ̀ kọ́ wọ́n ti ń pín nígbà àwọn ò ti wá sí mọ́ tara rí ti ń ṣe bí wọn ní táfi máa dákọ̀ wọn nu mo n pe doctor pastor olúwàfẹmi ọláyíwọlá ọmọ wọn lọ wọn è gbé wọn è gbé wọn è gbé báwọn wá ipò àkàbẹ
1: gbogbo atlanta
0: báwọn ipò báwọn wá kàmú àkàwọn olẹrù ṣé ti tó gbá
1: wọn ti kú ní sẹdẹ
0: torí eléré bíi mẹfà mo pè lónìí ṣé ti tó gbá ti wọn ti bẹ wò ni wọn wọlé ni wọn wọlé ni wọn wọlé.

Flagelule ń gbọ́ 96.7. Àwọn èèyàn kún Facebook dẹ́nu. Nílẹ̀ àti lókè òkun gbà. Alàgbà Ṣẹ́gun Káyọ̀dé Ọdúnladé. I'm listening and enjoy from Grenoble, France. Saidi Oseyawo, Saidi Oseyawo. Ọgbẹ́ni Odeyemi Omokure. Imafi Oje Peter. Ọmọ èèyàn kún bí dẹnu. Fẹ́tẹ̀ ní sinmi náà lọ́wọ́ bá ní sinmi. Lágelúlẹ̀.

0: 0123708675 number to wo binu ta ni nbe nbe lo
1: hello
0: e ka san o
2: e ba n gbo mo oke
1: e ba n gbo mo oke
0: lanti lanti
1: o su pa le nfe o
0: side o su pa le nfe
1: abolore latoje
0: abolore latoje
1: bẹẹni
0: ojú òde yín ti bẹ̀rẹ̀ ní tẹ́
1: àmì
0: ọ̀gá ọjọ́ ọ̀yá.
3: Bàtúmọ̀ lọ́jọ́ kejì iṣẹ́ ọ̀rọ̀ pé ló tún bá iṣẹ́ wọn.
0: Ọ̀dọ́ọ̀dọ́ ni.
3: Àsìkò wọn bọ́ fún ní ọ̀tọ̀ọ̀tọ̀.
0: Ẹ máa jẹ́ ẹ máa jẹ́ yẹn ló ti gẹ́gẹ́ bíi mọ́sà. Ẹ bá ń gbọ́ mọ òkè.
2: Lanti lanti.
4: Lanti lanti. Lágbélé ò ní gbóná.
2: Àṣẹ ò ní ṣe Edumare.
4: Ẹ̀gbọ́n mi ọmọ jọdáàdì láti fẹ́yìn lẹ́dà.
0: Yóò da fún yín.
2: Àmì.
4: Bàjẹ́ fún yín.
0: Tó bá da fún yín kò wá ní padà bàjẹ́ fún yín.
2: Àmì o.
4: Àti Edumare.
0: Ṣé táyà táyà iná ti dá a báhun.
4: Òṣùpá.
0: Òṣùpá lẹ́yìn náà tó fẹ́.
2: Ọ̀dà
0: bá ń wá.
4: Kí
0: n sáàsì. Sẹ́nu. Yes. Bí wọn ò bá pè sórí ládùúgbò yín tí mò ń lóyún náà ti dá.

0: àwọn tó mọ̀ rò pé jọ́ tẹ̀yàn bá lóde lèyàn máa wọ sóde irọ́ ẹ̀yìn ẹbọ́ ọ̀nà aṣọ tó dá inú aṣọ yín lónìí sunday ẹ̀yìn bẹ́ẹ̀ bu nǹkan tó dáa jẹ́ bu nǹkan tó dáa kójú blue wá. Apapita náà wà bí àwa náà fi àwa náà fomi ń lò ní.
1: Àti mọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ṣe máa ń kọ́ fújì.
0: Òpó mú lé olètò.
1: Tipẹ́tipẹ́ o.
0: Lájọlú lè sí gbà.
1: Kọ̀m̀bìlìkì kọ̀m̀bìlìkì kì kọ̀m̀bìlìkì ṣàǹbìlìkì.
2: Ọmọ òkè láǹtì láǹtì.
0: Yóò dá fún yín orúkọ yín.
2: Sọ́ọ́lìù
0: Olúgbilé
2: láti sẹ́yìn.
0: Àbàmì yóò dá fún yín.
2: Àmì o àmì àtẹ̀yìn náà ti gbogbo títí ń gbọ́ wa o.
0: Ṣé kinní tó dáa díẹ̀?
2: Ó dáa. Ojúṣe ẹ̀rọ tí ń sẹ́yìn lọ́wọ́lọ́wọ́ báyìí ni.
0: Lọ́dọ̀ ti yín, ó ti ń kó jọ ń bí náà díẹ̀ díẹ̀.
2: Ó ti pọ̀ dáadáa, ó pọ̀ dáadáa.
0: Ọlọ́run ṣe o,
2: Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe lójú ògbò kún fún gbogbo wa o.
0: Amínà.
2: Ibẹ̀ ni ní ọ̀rọ̀ láyé àtàlà àfíà ni.
0: Amínà.
2: Lágbára Ọlọ́run, Ìbàdàn ní bàjẹ́ o.
0: Àṣẹ o,
2: nígbà táwọn ọmọ ìbàdàn tó ó sì bá ń kọ kémi ọkẹ màá wá gbé bẹẹ ni mo fẹ.
0: òkè ká tún kọ fún yín lẹ fẹ.
2: bẹẹ ni.
0: ìyá aṣọ lẹyìn ètò ìjọ ẹfẹ náà dáa.
2: àwọn ẹ bá ń fẹlẹ lèyàn máa tọrọ.
0: àbí ẹ bá ń gbọ́ ọmọ òkè.
3: lanti lanti.
0: o kọ yín. ẹ máa ń gbóhùn òkè ẹ máa ṣe ìgbà tí bá ń tó sí obe.
4: ábìbí mi látòkè àdó.
0: ábìbí mi látòkè àdó.
4: nílé amúlé ti gbó.
0: nílé amúlé ti gbó gangan. nǹkan ò ní sẹ̀mí yín ṣé ṣáìdì ìpàyà òṣùpá yìí náà dáa.
4: kó
0: máa lọ bá a náà yóò dáa fún yín.

0: Bọ́ọ̀ni torí yín ni o. Ìsigájú rẹ̀ òpómúlé ó lè tò. Ẹ bá ń gbọ́ ọmọ òkè. Ẹ ti wọlé o. Mọ́kẹ́jì Mukhtar Gbarain ká mọ́kẹ́. The personal assistant to the Olúbàdàn of the land. Ẹ bá ń kọ́ lóyè àdé ọlọ́ọ̀lọ́kọ̀. Press circuit to the Olúbàdàn. Ẹ bá ń kí gbogbo àwọn amúgbálẹ́gbẹ́ kọ̀ọ̀kan. Mama, taking us a lady for look at the room, okay? You are welcome, ma. Ah, I could jump in the jet. I'm all alone. You get back to love me, I tell you, I don't know. Love you and Davoa. About the camping, Bombay. But you are what I want, mama. Welcome to Ibadan land. The home of Lagilu FM. Kabiru, you are rumoking. Lanti, lanti. Lanti, lanti.
1: Ara aja bọ lọwọ pe lati akanlera lakia ni o.
0: Lata lakia lọ lọhun.
1: Bẹ́ẹ̀ ni sa, ọmọ eleku ọ ni mi o.
0: Ọmọ eleku ọ lagbo le yin.
1: Gbáyé dáadé, agbolé ọ̀nà, àwọn kúrò nílé bọ́dẹ, lágọ̀ọ́sá gbolé tèmi nílé ọ̀nà.
0: Níjọlẹ̀ níjọlẹ̀ ti dẹ́bẹ̀ agbolé nǹkan yìí.
1: Mo ní wá délé.
0: Yóò dáa fún
1: yín. Ìgbàlá kí á nílé ọkọ mi wà.
0: Yóò dáa fún yín. Yóò dáa fún yín.
1: Ẹ
0: lẹ́sà. Yóò
1: dáa
0: fún yín.
1: Ọjà
0: rí ọdún. Ọjà rí ọdún. Àkànmú ń gbọ́ láti. Àwọn kìí ṣe ọmọ àbàdàn nìkan ló nífẹ̀ẹ́ ilẹ̀ ìbàdàn. Ẹ bá ń gbọ́ mọ òkè. Ẹ káàsán.
2: Orúkọ mi ni. Hello.
0: À ń gbọ́ yín, àlàó sí nílé.
2: Ọmọ ìṣòro ti dàmá ìdí àlàmù láti ní gara àti tí èdè kásùmù tí èdè òpó yí ọ̀sà ní gara Yorùbá.
0: Kásùmù tí èdè òpó yí ọ̀sà.
2: Bẹ́ẹ̀ ni ní gara ru.
0: Yóò dà fún yín.
2: Ẹ jẹ́ kí bàbá máa lọ bẹ́ẹ̀.
0: Kó máa lọ bẹ́ẹ̀. Ẹ lè bá mi sọ̀rọ̀ tí. Aláti Kabiru já ruwọ́n bẹ́ẹ̀ ń lu àpìjàn. Wọ́n fún mi níwèé tàn kan inú mi sì dùn.
2: Ẹ bá gbọ́ mi òkè.
0: Lanti lanti.
2: Bàbá ẹ pé tó.
0: Ó kọ yín.
2: Orúkọ mi ni Tàwí Dàgbà Sápá ti. Èmi pọ̀.
0: Ojú ò ní ṣe. Ṣé pa àkàrí rẹ̀ dáa?
2: Àwọn bàbá wa ni. Àbẹ̀bí ẹ ṣé ó sọ ọmọ ìbàdàn gan-an.
0: Ó gbádùn orin wọn. Yóò dáa fún yín. Ẹ bá ń gbọ́ mọ òkè. Hello, àlàó sí nílé bá ń gbọ́ mọ òkè. Lanti lanti.
3: Orúkọ mi ni Lọlá Látàpẹ̀tẹ̀. Ẹ fún wa wà tú àyìndè.
0: Wàṣọ àyìndè sọmọ àbàdàn. Ọmọ ìbàdàn nìkan là ń lò ó. Torí pé ètò tá à ń ṣe ètò òpómúléró ọ̀rọ̀ ìbàdàn nìkan là ń sọ lórí ẹ̀. Ẹ mọ́ bínú obi ń bá sẹ̀yìn ẹ mọ́ bínú torí ọlọ́run. Ọmọ bá ń fi epo àkàyẹ bá ń fi lọ̀rọ̀ lẹ́ Sunday wò. Ẹ bá ń gbọ́ mọ òkè.
1: Ẹ bá ń gbọ́ mọ òkè.
0: Lanti lanti.
1: Ẹ má gbàgbé Saidi Òṣùpá.
0: Saidi Òṣùpá ti lò lẹ́ẹ̀kan.
1: Ẹ bá fi Saidi Òṣùpá sí.
0: Ó dà mo ti gbọ́ ẹ lé bá mi sọ̀rọ̀ tì. Ó sì kù ṣẹ́jú márùn tí ń kú lórí ètò àbí ìwọ̀n náà. Tó márùn gan mọ́ o. Yes ma.
1: Ló dára fún
0: yín. Àṣẹ ò àti
1: ìlú. Ìlú ọmọ Ìbàdàn ṣùgbọ́n ìlú dáadáa ni ìlú Ìbàdàn. Ìlú tó rẹ̀yàn lọ́rùn, ìlú tó fi hàn lọ́kàn balẹ̀. bàjẹ́ mọ̀ ń gbé tó ìrìnà mọ̀ ń dún
0: yóò dáfẹ́ yìí náà
1: ìrìnà ìbàdàn ìṣẹ̀sálẹ̀ yẹ̀ látàyé kalẹ̀.
0: Ọmọ ìlúwo rẹ yín mà.
1: Ọmọ rẹ ni.
0: Ìrè. Nípínlẹ̀ Ọ̀yọ́ wa ń bínú, a nípínlẹ̀ Ọ̀ṣun.
1: Ìrè Ọ̀yọ́ ìdàkẹ́bà.
0: Nínú
1: àfọlábí.

0: ológun Ọlọ́run ọjọ́ ti lọ gan a ti fẹ́ máa palẹ̀mọ́ báyìí. Bọ́mọ lóhùn kú bá ti lejó tá àbọ́kọ ìyàwó àbóńná bá ti lejó tán eléré palẹ̀mọ́ ni. Wọ́n ní jẹ́ eré tásìkò sí ni ó le díẹ̀. Ẹni ràn jù. Hello.
1: Hello, ọkọ rẹ.
0: Ẹkọ rẹ ó kọ yín.
1: Ẹ bá ń gbọ́ ọmọ òkè láti
0: láti. Láńtí láńtí ó kọ yín.
1: Àtúbọ̀tán láti ìlú Ùdó.
0: Àtúbọ̀tán láti ìlú Ùdó kọ́lọ́n jàtúbọ̀tán àwa ó dáa.
1: Ọlọ́run jàtúbọ̀tán bàbá náà ó dáa.
0: Àmì Ọlọ́run àmì o àmì o àmì o. Ẹ mọ̀ lépa ẹ mọ̀ lu epa ẹ̀ka yín lọ ẹ mọ̀ lo lọ. Ìsì gájù. Ìsì gájù. Ìsì gájù. Ìsì gájù. Hello. Hello. Sigaju. Sigaju. So, adupe okun, adupe osa. Adupe lo gbugbo awon ololufe patapata, nle ite edoke okun gba. Magaji. Owó la bí ọlá olúwa ọlákùnrin mú kí xan. Mọ́gàjì ilé lálẹ́yìn mú kẹ́yìn náà. Flubert of Texas ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín. Mọ́gàjì gbadẹ́yẹnká ẹ ṣeun. Bàbá mi ẹ ti la oyè. Olórí kan ti ń bẹnu ilé bá mú kẹ́yìn náà. DJ Spider. Àwọn tá a jọ wọ dàárọ̀ lánàá. A ti fìyàwó a ti fi ilẹ̀ àfọmọ́lẹ̀ ilé àfimátrasì lẹ́lẹ́ ní òtútù yìí. O ní Adébíyí ló kọ́ mi. Agboolé bàbá mi ni Arimọ́ ńlẹ̀ Ìbàdàn ní olùpò ní Sẹ́ríkí Larimọ́. Gbogbo ohun tí ó bo ọkọ̀ Ìbàdàn jẹ́ ń wò ní ṣe láyé. Ẹ jẹ́ jọ tọ́jú ọkọ̀ ilẹ̀ Ìbàdàn nínú ìwà àtiṣe wa. Ìsepẹ́ lọ lọ́kọ ni àbẹ́ lọ níyàwó àbẹ́ fẹ́bẹ́ nìkan dá nǹkan pọ̀ ẹjẹ́ wọn ó rí gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn rere. Kò sí ní tá a jẹ tí ò ní tá a fọlọ́ ọlọ́run. Gbogbo yín tẹ̀sí ń daṣọ yìí tẹ̀ ń daṣọ ògo bolẹ̀ Ìbàdàn. Àrọ́mọdọ́mọ yín ò ní parẹ́ lẹ̀ yìí. Ìbàdàn ní mí ò rí Olúyọ̀lé. Àrèmọ ní E4/300 Onis compound. Ibẹ̀ mo ti wá o. Ìmọ̀ gbogbo olè bàbá mi ga ni. Ìmọ̀ gbogbo olè Ìbàdàn ga ni. Níwọ̀n ìgbà tí n bá sì wà láyé tí mo wà láàyè tí mo sì ń lò sẹ̀mí. Ìní jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Nàìjíríà ò tọwọ́ mi bàjẹ́. Bẹ́ẹ̀ ni kẹ́yìn náà ó ṣe máa ń ṣe o. Ẹ mọ́ tó ní owó balẹ̀ yìí jẹ́ o. Ẹ mọ́ tó ní owó bókọ ẹbí yín jẹ́ o. Ẹni tá ń mẹbí yín wọ́n mọ́ o. Wọn ò ní fáńkọ́ọ̀bù mú yín ká ayé yín o. 08054035746 nọ́mbà tẹ́ pé mi sí lẹ́yìn ètò inú. Ẹ pàdé mi láago mẹ́jọ èmi àtògúrúgbà lóògùn àkànwó títí dáago mẹ́wàá gbẹ̀rẹ́. Lálẹ́ òní ẹ tún gbọ́ mi. Kinní kankan ni ẹ mọ bomi ọ̀dọ̀ tí wọ́n ti ń gbé tó wá o. Ata ò ní pa yín lórí o. Àríbísí já lọ. Àbánkútánú ẹ lẹ́mọ̀. Mo fa ilé DJ Spire lọ́wọ́ títí dáago mẹ́jọ ẹ lẹ́mọ̀ o.

àjọ tó ń rí sí gbígbé àti lílo oògùn olóró lórílẹ̀-èdè wa Nàìjíríà NDLA náà ni wọ́n ti tọ́bọ̀ àdéhùn tuntun báyìí pẹ̀lú ẹ̀ka ilé ìtọ́rí sí ètò gbígbé oògùn olóró ní orílẹ̀-èdè ti United Arab Emirates. Ìpínlẹ̀ ti Kano náà ni ó lè tẹ̀ǹtẹ̀ báyìí nínú àwọn èsì ìdánwò ti NECO ilé tí ó jáde. Ààrẹ orílẹ̀-èdè America Donald Trump náà ni ó ti yí àdéhùn tuntun dànù ilé tí orílẹ̀-èdè Iran tí wọ́n gbé wá síwájú rẹ̀ látàrí ṣíṣe omi ti Strait of Hormuz láàrin ọjọ́ méje.

àjọ tó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ni wọ́n ti ṣàlàyé ipò eléyìí tí àjọ fifa wà nípa ìkọ̀wé fipò sílẹ̀ ti àwọn kan àti ìyípadà nínú àjọ nff ní báyìí ẹgbọ́ ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀

Àjọ ilé ti orí sí gbígbé àti lílo ògùn olóró lórílẹ̀-èdè wa Nàìjíríà, àjọ ti NDLEA náà ni wọ́n ti tọwọ́ bọ àdéhùn tuntun báyìí pẹ̀lú àjọ ilé ti orí sí gbígbé ògùn olóró àti lílo ògùn rẹ̀ àti dídènà rẹ̀ ní orílẹ̀-èdè ti United Arab Emirates NDEA. Níbẹ̀ náà ló jẹ́ pé àdéhùn ọ̀hún òun náà ni láti gbógun ti gbígbé ògùn olóró ní orílẹ̀-èdè méjèèjì nínú àkọsílẹ̀ ilé tí wọ́n fi léde láti ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ọ̀rọ̀ ìròyìn àti ọ̀rọ̀ ìfúnrere ẹni tí í ṣe Fẹ́mi Babafẹ́mi. Òun náà ni ó ṣàlàyé wípé àdéhùn ọ̀hún náà ni ó wà nínú ayẹyẹ ti àgbáríjọpọ̀ àwọn orílẹ̀-èdè ilé tí ó jẹ́ pé ó wáyé ní orílẹ̀-èdè ti United Arab Emirates ní Abu Dhabi. Níbẹ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé ẹni tó jẹ́ alága pátápátá fún ti àjọ ti NDLEA ẹni tí í ṣe ajagun fẹ̀yìntì Muhammad Mawa. Òun náà ni ó ti tọwọ́ bọ àdéhùn ọ̀hún tó jẹ́ pé orílẹ̀-èdè méjèèjì ọ̀hún òun náà ni wọ́n ti tọwọ́ bọ àdéhùn báyìí àti ọgbọ́n àtinúdá eléyìí tí wọ́n fi mọ́ da àwọn tí ó ń gbé ogun olóró lọ́wọ́ kan ní orílẹ̀-èdè méjèèjì. Ajagun fẹ̀yìntì ọ̀hún Mawa òun náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé láti ọdún 2021 wọ ọdún 2026 òun náà ni ó jẹ́ pé àwọn láǹfààní láti gba ogun olóró eléyìí tó tó ọ̀tà lé ní 300,000 eléyìí tó jẹ́ ti àwọn èròjà ti cocaine cannabis àti àwọn ogun olóró míì bíi tramadol àti refnol. Wọ́n ní ní báyìí ló jẹ́ pé àwọn tó tún jẹ́ afurasí bíi 47 òun náà ni ọwọ́ àwọn tó tẹ̀ tó sì jẹ́ pé wọ́n ti ń fi ojú winá ìjọba lọ́wọ́.

Olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC, The African Democratic Congress, Atiku Abubakar, ọ̀nà ni ó ti ṣàlàyé ìṣàkóso Ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ìṣàkóso eléyìí tí kò ní èso rere kan láti sọ fún àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó sọ̀rọ̀ di mímọ̀ tó ṣe pé ó buwọ́ lù ú láti ẹni tó jẹ́ adarí fún ọ̀rọ̀ ààtò àti kànsára ẹni fún ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti ìpolongo rẹ̀ ẹni tí í ṣe Frank Shuaibu. Ibẹ̀ náà ni Atiku ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé ogunlọ́gọ̀ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló jẹ́ pé agbára káká òun náà ni wọ́n fi ń láǹfààní láti lè jẹun. Òní ìgbàyé gbádùn òun náà ni ó mẹ́ẹ̀ tó sì jẹ́ pé àti jẹun àti mu òun náà ni ó le kòkòkò. Òní àwọn òṣìṣẹ́ òun náà ló jẹ́ pé àti wọkọ̀ lọ́bi iṣẹ́ òun náà ni ó ti di ohun tó le fún wọn látàrí àwọn àlàkalẹ̀ ti ètò eléyìí tí Ààrẹ Bọ́lá Tinubu tí ó gbé kalẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà.

ìpínlẹ̀ ti Kano náà ni ó ti le tinti báyìí lára àwọn ìpínlẹ̀ ilé tí wọ́n jáwé olúborí jù nínú ètò ìdìbò alákọ̀ọ́jáde ti iléèwé ti girama àti NECO. Ilé tó jẹ́ pé àkọsílẹ̀ rẹ̀ ti fi hàn báyìí pé àwọn akẹ́kọ̀ọ́ wọn ilé tí wọ́n láǹfààní láti yọyọ pẹ̀lú ìṣirò àti èdè gẹ̀ẹ́sì pẹ̀lú àwọn ìwé tó tóbi márùn-ún ni iye náà ni wọ́n láǹfààní láti yọyọ. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀hún eléyìí tí wọ́n buwọ́ lù láti ọwọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátápátá fún ọ̀rọ̀ ìtanilólobó àti ọ̀rọ̀ ìròyìn fún ti ìpínlẹ̀ ti Kano ẹni tí í ṣe Sanusi Tofa náà ló ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ ọ̀hún. Òní ìpínlẹ̀ ti Èkó òun náà ni ó ṣe ìkejì tó jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti à náà ni ó ṣe ìkẹta lórí tábìlì. Ní báyìí ló ti wá di ṣísẹ̀ntẹ̀lé lẹ́ẹ̀mejì ilé ti ìpínlẹ̀ ti Kano tí yóò mọ létíntì lára àwọn bí àwọn tó kọ ìdánwò ọ̀hún bí wọ́n ṣe pọ̀ tí ó ṣe pé wọ́n yọyọ. Wàá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé gómìnà ti ìpínlẹ̀ ọ̀hún ti ṣe gómìnà Abba Kabir Yusuf òun náà ni ó fúnra kí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí ó sì lù wọ́n lọ́gọ ẹnu fún ipa ribiribi tí wọ́n kó bẹ́ẹ̀ náà ni àwọn olùkọ́ àwọn alágbàtọ́ àti àwọn òbí àti àwọn egun tọ́rọ̀ kàn. Ó ṣàlàyé wípé oríire ọ̀hún òun náà ló jẹ́ ti gbogbo wọn. Gómìnà ìpínlẹ̀ ti Èkìtì Ọ̀gbẹ́ni Abiodun Yebamiji òun náà ni ó ti buwọ́ lu àwọn àyípadà eléyìí tí ó bá àwọn ẹ̀ka àti àwọn àjọ eléyìí tí ó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún. Níbẹ̀ náà ni wọ́n ti fi òfin báyìí tí ó sì jáde wípé àwọn tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì kan náà ni wọ́n ti júwe lé fún báyìí látàrí ìgbésẹ̀ àti sáà tuntun eléyìí tí gómìnà ọ̀hún tí ó ń gbèrò láti wọ̀ tí ó bá ti di ọjọ́ 16 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Gómìnà ọ̀hún náà ló jẹ́ pé ó ṣe ìkéde ọ̀hún láti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn sí gómìnà ẹ ti ṣe Yinka Oyebode níbi tí ó ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àwọn ti lẹ́tà ọ̀hún tí ó kàn òun náà ni àwọn tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà àti àwọn tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀ka ti ètò ọrọ̀ ajé àti àwọn tí ó tún jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ní tó tún jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún amúgbálẹ́gbẹ̀ẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ibẹ̀ náà ni Oyebode ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ní ìlú Adó-Èkìtì níbi tí ó ti ń lù wọ́n lọ́gọ ẹnu fún ipa ribiribi eléyìí tí wọn kò ní sáà àkọ́kọ́ fún ti gómìnà ti ìpínlẹ̀ ti Èkìtì. Ilẹ̀ náà ló ti pé ti wá ń kí wọn kú oríire tí ó sì ń ṣe ládùúrà fún wọn pé ìgbésẹ̀ tuntun tó wá gbé òun náà ló jẹ́ pé yóò yọrí sí rere. Ìròyìn ta àgbáyé ló ní ṣe tí gbọ́ yín láti ìkànnì ti Lágẹ̀lú 96.7 òkè ga jókè ní báyìí ìròyìn tilẹ̀ òkèèrè.

Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Ààrẹ Donald Trump náà ni ó ti kọ̀ jálẹ̀ báyìí tí ó sì yí àdéhùn ilé ti orílẹ̀-èdè ti Iran tó ń wá síwájú rẹ̀ tí ó yí ìdànà tíkítíkẹ̀ látàrí àdéhùn ilé ti múlùwà láti ṣe orí odò ti Strait of Hormuz ilé tí ó mọ fún àwọn ọkọ̀ ojú omi láǹfààní láti lọ láti mọ̀ bọ̀ láàrin ọ̀sẹ̀ kan gbáko. Níbẹ̀ náà ló jẹ́ pé Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ló sọ̀rọ̀ di mímọ̀ wípé orílẹ̀-èdè Iran òun náà ni wọ́n ti ń pàdánù ohun tó pọ̀ látàrí ìgbésẹ̀ ilé tí àwọn gbé. Ó sọ̀rọ̀ di mímọ̀ lórí ìkànnì ti Telegram níbi tí pé tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè ti Iran ẹni tí í ṣe Abbas Garachi náà ni ó fèsì sóhun tí Ààrẹ Donald Trump sọ. Ó ní pé orílẹ̀-èdè Iran òun náà ni kò pàdánù kankan tó jẹ́ pé àwọn ń dúró báyìí láti gbọ́ láàrin àwọn tí ó jẹ́ olùfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ti Iran. Lákòótán ìròyìn ti eré ìdárayá.

Àjọ ilé tí orí sí ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀-èdè wa àti Nàìjíríà tó sì jẹ́ pé alága wọn Seu Dikko náà ló ti ṣàlàyé wípé àjọ FIFA òun ni ó ti buwọ́lu àwọn ọgbọ́n àtinúdá ilé tí orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gbìyànjú láti bẹ̀ fún ìṣàkóso ilé tí yóò mọ̀ ṣe kò kárí eré bọ́ọ̀lù lórílẹ̀-èdè wa àti Nàìjíríà àti NFF látàrí àwọn ikọ̀ fipò sílẹ̀ ilé tí ó ti gbogbo báyìí nínú àjọ ọ̀hún òun ni jẹ́ kí wọ́n fi ń gbé ìgbésẹ̀ tuntun ọ̀hún lẹ́yìn ìpàdé pàtàkì ilé tí ó wáyé pẹ̀lú àjọ FIFA ni àti àjọ ti CAF ilé tí ó wáyé ní orílẹ̀-èdè ti Switzerland ẹ̀mí tó yẹ pé àwọn adarí tó ń bẹ ní àjọ ọ̀hún tí wọ́n ti ṣe ìpàdé pàtàkì ọ̀hún níbẹ̀ náà lẹ́yìn tó wá jẹ́ ààrẹ fún ti àjọ ti NFF àti tó tún jẹ́ akọ̀wé àgbà fún ti àjọ ọ̀hún òun náà ló jẹ́ pé wọ́n kíkọ̀ fipò sílẹ̀ ní oṣù kẹjọ ilé tí wọ́n sì ń ṣàlàyé ọ̀rọ̀ síta báyìí pé àwọn ìgbésẹ̀ ilé tí FIFA ní kí àwọn gbé ọ̀hún òun náà ni àwọn yóò tẹ̀lé gẹ́gẹ́ bí wọ́n ṣe là kalẹ̀ ìròyìn ìta àgbáyé ló ní sí etí ìgbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó ọ̀hún lẹ́ẹ̀kan sí i. Àjọ NDLEA àti àjọ ilé ètò orin sí gbígbé àti lílo oògùn olóró lórílẹ̀-èdè United Arab Emirates náà ni wọ́n ti tọ́ bọ àdéhùn tuntun. Ìpínlẹ̀ ti Kano náà ni olè tintin lórí tábìlì gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ ilé tí wọ́n yàn jùlọ nínú ètò èsì ìdánwò ti NECO ti ọdún ilé ìtàwá yìí. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni ó ti yí àdéhùn ilé tí orílẹ̀-èdè Iran gbé wá síwájú rẹ̀ dànù tíketíke látàrí ṣíṣe ọjọ́ ti odò ti Strait of Hormuz láàrin ọjọ́ méje. Àjọ tó ń ṣe ipò kárí eré ìdárayá lórílẹ̀-èdè wa Nàìjíríà NSC òun náà ni wọ́n ti ṣàlàyé ipò ilé tí àjọ FIFA wà nípa àwọn ìkọ̀wé fipò sílẹ̀ ilé tí ó ti gbogbo nínú àjọ ọ̀hún. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ti àgbáyé fún ti ọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ẹ lè kàn sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ́nà www.lagelofm.com àbí kí ẹ darapọ̀ mọ́ lórí ìkànnì gbàǹdọ́rẹ̀ ti X wa pẹ̀lú tọ́nà lagelofm 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ́nà lagelofm 96.7 Tunde Ọ̀làwọ̀ lóòótọ́ ròyìn pẹ̀lú ọ̀lọ́ Babatunde Morankeji Martini Salau ló ti ń ròyìn àsìkò sí mi ò ní o. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹja àǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
1: Glory Print, put your message on display.
2: Lágẹ̀lú apata mọ̀jà pàtó ọjà Makuta. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agbọn bá dòwòpọ̀ mákàmúso. Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tí ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ tí ń migbùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmú síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfàì báwọn dòwòpọ̀ láìró burúkáwò.
3: Owó nìkan ló lè ṣe o.
2: Má dáwọ́ tẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láyé àlùbáríkà. Olúwọ̀jà ń bẹ̀ kẹ́rin ọ̀pọ̀ ẹ̀ka ẹ̀.
4: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ilé yìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí ìtànná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lókàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Lágẹ̀lú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Unibord ló fò tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: adájọ́ kẹni lójú yàtẹ̀m̀bí 96.7 sani ọ̀sani fíkwẹ́sì títí wa o ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: mama. Sari, ewo, eje koko ki ka lene, tori eje ogidi kule. Ono pada pada nu e ka mo, e kule o. Agu se bi to ni opo ele ase laye lase laye. Elo ogun mi ko a o. Alo. Ayi na be yoro ogun mi. Awo ayi ke ko gboro si laye. Mo ki lo kan lo oba, gbere gbere ti gbogbo aye je pe ni ojumo. Ere ti gbaroye. Abiamo ti ki sun nigba kankan. Ogunja mo se ki wa ko mo denu. Ere ti gbaroye. Gbanigbani ti gba ni nje ogun badi le si ni. E ku le o, e ka le. Eto yin o kejegbe. Na lo to gbori afefe. Wakati meji ti o labula. Olorun lo yin ori be. Ikani kan na ni. Ikani to ja won kan ni yoku egbe re lo. Legelu FM 96.7.
1: Oh my
0: god. Ah, you mean? Well, I think not be a war.
2: Tani.
0: Yeah, Tassi.
2: Say, wa, okay, sir.
0: Ah, say, wa. Ozi, de. Cherry.
2: Hello, sir.
0: Ewo.
2: Excuse,
0: sir.
2: Say, wa, okay.
0: Cherry, well, I. Mo get you alone, Tanya. Abomo ebi mo ni
2: iwo eyin melo ta ju bayi lo ni be ba se gana ku ju bayi lo e dakun
0: eh spider
2: e fan
0: o da ke yan na run ke di e
2: hello
0: iwo ba 6 feet ti mo je ni mo fi yan 4 feet re je
2: se ma pa mo nja balu se gbo e gbo ro
0: o ti fun oloko lu
2: ori eyin oku mo ti ro pe eyan gidi mo ba soro ni
0: spider so mo to mu
2: no
0: ajo bo le di odo
2: ta lai ori yin o pe mo
0: ase do wa ni diwo si
2: nkan ni se yin
0: lo ba si
2: duro si le me diwo se emi awon aburo yin ti nbenbere emi o le je won ba taye temi je
0: iye olegusi
2: yo aburo ya awon aburo yin bere e le je won ba taye temi je ijo yin ijo ni and then wife have won your photo.
0: Only man of Texas.
2: He don't know what I want. My wife won't tell her. I said, you have your photo like for me. I said, Lonnie, be the most I think about your photo. Lonnie, be tell me what you sorry. You better mona moti wale. My wife, John. Hey, I want a bro, you know.
0: And I have a last easy. Ah! Egbe yin doju ti mi
2: doju ti o ba oju o ba ti yin boju o ba ti o ko ti o ma ba won oko mo ke se dandan a ise taye kande won o ti bi wa le kan na ise loda wa po
0: olo
2: ise loda wa po
0: ah kan lode eh ji e mo ka le sa alagba
2: ti lo sori e pe
0: wa
2: so ara re o
0: e tu odi se se poko re
2: so ara re o so ara re o
0: ke hello ke bugi how are you sir how since
2: so law school
0: lo ba si gbe ora kale to tedu e ogudugba so wo
2: en e wa dress
0: lo ba si fa okutukutu ito wa bi ni pe o ku se gala re bi ji lo
2: nkan ni nsi o
0: lo mo ruwa ba pe baba
2: yeah en e tori o pe
0: baba nkan ti se
2: ti o je te
0: nígbà tí ó wà á sí pé abari ṣáìdà mo ṣe tú ọ̀rá kìíní.
2: ìgbọ̀wọ́ lọ́mọ ẹ̀ǹbà tú ọ̀rá kejì
0: ọ̀rá àkọ́kọ́
2: ẹ̀ǹbà tú ọ̀rá kejì ẹ̀tọ́ bá ṣe èèyàn lẹ́ ṣáìdà ẹ̀tọ́ ṣe èèyàn lẹ́ẹ̀kìíní tó sọ̀tún ọ̀bìbọ̀ ṣe èèyàn lẹ́ẹ̀kejì sọ́tún gbọ́dọ̀ ṣe èèyàn lẹ́ẹ̀kejì àṣẹ wọn ti mú bíléèdì mo kọ́ wú àpò ṣòkòtò àṣẹ ẹ ti fi bíléèdì àṣẹ ẹ ti fi rẹ. Wọ́n wá yọwọ́ máa gbé bò wọ́n ta ń kówó lápò mi nígbà náà wọ ṣòkòtò tí ń wòwò mo rí i pé bíléèdì wọ́n fi tán wọ́n ìkówó ìwọ́ wá orí ẹ̀ ò pé máa kó àpò náà ni kí ló burú èyí bá àtijọ́ náà ni mo sì ti ń kó sápò oh I say drossi ni sale
0: se no drossi to wa ko si kilo to mu pele ora meta wa
2: endi nu ora
0: ah
2: bo ba ti ere owo lapo mi o ya re owo mo ni
0: lo ni odoju ti mi
2: oboju oba ti o oju ti o ti oko mo ti oka ki gboro
0: mi o to wa born
2: ma be mi ga o le born ma
0: so ti yo
2: emi ga o born ma
0: don josie fa kemi ere ojo wo ko lo ni ni mo to ba pe ah
2: nibo
0: spider ora kemi ojo ra bata ke mata bata lo gupa
2: iwo loma iwo loma so ri
0: ora ke
2: gbogbo n toju ba ri emi go wa bo re ma ke se gbogbo n toju ri lenu so so re n so wa so lale o ti ko bara re ba tara re magaji na lo njeun ma wori
0: ora ke
2: ta awa ta si ore magaji na lo njeun iwo to je magaji to je pe o ko ba ba re egede ni n fi ala ran o owa loje magaji
0: aisile
2: re bo owa loje magaji egede dide egede to ti lo 50 years inu le yin ngbe eyin o si le mo o egede ti n fi le rent egede na n fi yara rent oje magaji ni le one lare o ti je
0: spider
2: ma je
0: ora keta ora bread
2: kokoko
0: to re mi ti amu
2: yo to ti
0: wa mu wo jade to adun mi jure abi oyo o tu wa fi 200 o fi rap 50 naira
2: me ni je bataye mi je
0: awon la pe baba baba ojo nlo awon ero nbedu won bedu oko
2: eh kan loko
0: eh ya ku e ba o te to slide la la go
2: olupo baba lo fi mi sesin ni ta gbangba
0: ah
2: emi na so ko sesin o
0: esin ko ni leyin o
2: esin ko
0: I don't say this
2: iwo te eh seyan eh seyan o ni ale ni mo mo pe seyan bi n ba mo ni eni pe o pe o wa ba mi pe ka jo mo bo wa bi se
0: ora meta ora
2: eh
0: meta
2: eh
0: akoko ora abata ni ti mo tinki
2: oh
0: elekeji na bi ora ti mo se
2: eh ba fi ta poli rap e emi mama bi mo se le keep owo temi
0: koto
2: awon aburo re to koda bere
0: olohun ri je ko fi ora
2: awon aburo re to koda bere won yo phone la po mi bẹẹni ah bro rẹ ni
0: ebi fóònù ọ̀nà ebo tí n fi rọ́bà pààkì
2: ẹ̀kọ́ ẹ yóò wọ fi rọ́bà pààkì ẹ̀kọ́
0: ẹ̀kọ́ tó
2: nǹkan ní sí ọ.
0: wọ́n láwọn ó sì bọ̀ rìpíà rẹ̀ wọ́n sọ.
2: àìmọ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa ó ṣeé ṣe àwọn àbúrò olùpọ̀ àwọn ọlọ́pọ̀ ń bẹ̀rẹ̀ ẹ má gbé ẹ bá wà ní ọmọrúwá ẹ má gbé fóònù lọ́wọ́ o kẹ mama tàbí tẹ adébẹrẹ ẹ wà rìsífù kọọlù lórí lórí ọkadà wọn ọkọ yé lẹkọọ o.
0: parí ìjà fihàn lẹ.
2: nìkanì.
0: èyí tó wá sọ pé egede ló máa là.
2: bẹẹni.
0: so ti yọ
2: o
0: wa gbọn ni.
2: ooo
0: kápẹ́ wọ gbọn ni.
2: mọ gọ.
0: o gọ.
2: gẹ́. mọ gọ gẹ mọ gbọ dẹbi sẹyìn inú àgọ.
0: bó o tiẹ̀ mọ̀ ndé de mú 92.
2: ẹ àìrọ̀ ẹ jẹ́ ẹ jẹ́ mú 98.
0: kàbínú ìjà àrú ọkùnrin ìgọ̀dì ẹ̀.
2: ọmọ ṣe o
0: sórí
2: ọmọ ṣe o
0: egede tí ìwọ ni wọn ń fà là èmi àbí òyìọ àwa wá sí ajé lọ flafegede lẹ́nu ilé
2: kó má là. Okay.
0: Abiyoyo ẹyin ọba sì wá padà kó bá wa kẹ́ ẹ fojú àlà hàn yóò ṣe mọ sàárè mọ́gàjì àkọ́kọ́. ẹyin làwọ̀ ó sà fún ẹyin làwọ̀ ó bẹ̀ kẹ́ ẹ dẹ́kun kẹ́ ẹ mẹ́fojú ọ̀nà hàn wọ́n.
2: ẹ̀hẹ́n
0: ilé lásán ni wọ́n.
2: ẹ̀yin ò yà àwọn egede.
0: bó ṣe rí nu.
2: tó ti lo 50 years.
0: abani
2: tó náà ti fi lé rẹ́ǹtì. kè wá aṣọ ọmọ inú ilé mọ́.
0: o ti lè jọ máa nú ilé.
2: ẹ ọkàn náà adé tó fi jẹ pé egede lẹ ń bẹ pé ní oko yín o sọmọàlà tó fi tẹyìn tí ń fi tí màá là mọ tẹ wà ń béèrè lọwọ egede tẹgede wà ń pé bàbá àlà yín kàn àlà rè ibi àlà bàbá dédé ti bẹ̀rẹ̀ rè ó parí lọ́dọ̀ bàbá sàámú.
0: ebo ń lo mojú tó kó a lè di olùbàdàn mọ́gàjì ní odò olùbàdàn mọ́gàjì mo fẹ́ jẹ.
2: bàbá yóò hàn mọ́gàjì tó bá rówó ná tó wọ jagun.
0: ìwọ̀n bá ti mẹ́lọ́wọ́ mi náà.
2: a má fowó ṣòwò. olùkọ́ isi owo re o ti gbe ko to ba de magaji owo ti nbe lo re o ti wo ko jejagun
0: sori de kin so kankan fo loni ati ma se bo so ti yo ati ma se bo mi so ti yo ati ma se bo mi
2: kele nse
0: ni mo fe na
2: e dakun gẹgẹ bi ẹni ti ti ẹni suuru
0: emi o po
2: ẹni suuru
0: mi ba fe ki sa won royin aboro nbe ti mo le kesi
2: awe ti n ta le bere oro lo yin
0: yo sina alayo
2: o wa nbe
0: omo ni nbe nbe
2: tita
0: fola sa bi ajala
2: tita akeso la nko
0: ah in le pe soro mi laye
2: walai inu mi wa dun po yeye ara re
0: omo ti o leko
2: o le pe titi akesola agba oniroyin
0: omo ti o leko
2: agba ninu oniroyin
0: omo ti o leko
2: to ba n gboro yin titi akesola latan o daku ni
0: omo ti o leko
2: e se wa ko
0: ah kilo de mi se ni ko ni
2: se eyin ni oluko
0: eyin bo se wa yen ani fowo se ani yi kaye the world omo wa ni ajo oko baba re re bi kebu ki se wa yen abi oyo oko baba won
2: nibu
0: ndi ya won te tun lo
2: le da mi kebu bi
0: be ni
2: se o wa je ojo ma le yi
0: ibi iya re lo ti wa lo ti o ti ni o ti ni lo ti ni lo ti joko si
2: se badan baba re fe ni
0: bi number
2: kebugi se badan baba kebugi fe
0: ani ya re lo mo
2: se ani na mo ni wi ti n ba ni se ibadan ni baba re fe ti mo nso ni pe se iya kebugi so mo badan
0: ya o mo badan ye
2: ne la ne bo la gbole won
0: enu ni abati ko ni oloso si loke labo
2: a de ke lo ko agbo han e ma juwe ta abati ke lo ko agbo le iya kebugi badan
0: o ko agbo le iya re gangan
2: ah e wo le ah se ti ndun yin ni sa
0: e wo ni wo bere wo lo fe mo gan
2: o olupo so gba bodi fun badan so mo ri pe nu inu popo sesin
0: kenneth
2: ajodun
0: baba mi
2: odun kini
0: eh
2: is imperial majesty
0: kenneth ibadan ye
2: kan wa lo pa gbole ni ya
0: lepo meun
2: e nbo ni lelekuo elekuo e je lekuo agbo leko kan wa lelekuo e nbo ni lelekuo
0: o ni oke labo sunday
2: ah ani o ma se be ma ma gbo ma gbo ni agbo le oni
0: eh lare mo
2: e ba pe lare mo ni ki sese wa ma pe en te ba ku oni oja agbo te ba gbe te bo le agbo lu aje te wa e wa ya se bo se yanjuwe nu
0: bon gbon o ma pe juwe
2: e sa mi
0: be mi se fe juwe awon ta jojo mo badan ta si jo para tirawa ajo mara wa
2: e sa wo
0: emi o wa saraye fun
2: kikun
0: ja lo taja na gbogbo ke padi to nwo abi oyo
2: ngo sa ti fe lo taja
0: bo se wa yi baba re ibadan ni iya re ibadan ni
2: DJ Spider
0: bo se dinu
2: to ajapa ki yin ka bo sori eto yin eto wa
0: okejegbe
2: eto okejegbe ile ise rede elero ami onjeje ne ile ise rede o ti lagelu ikani merin deni ogorun to ndo to le meje oke to gaje oke ta wa kale sile funfun balao o po na felele ti nbe ni ilu ibadan eh loko oga wa
0: are tunde
2: omo lawu
0: le ba be lo yagbo baba baba wo ilora na ti ku
2: ile baba re ni loja igbo
0: bo se ninu
2: baba baba won
0: gare
2: ko nzo ni pe
0: gareti ta ti ku loju oja igbo ta nto bo bayi baba won
2: atawon
0: so o da igbo ni ejo pala
2: hello mr man you know what happened
0: gbe igbo
2: boya hello joko ni katagun fesi tatagun ba wa fesi
0: ko so
2: wole ṣùgbọ́n báyìí nígbàtí àáfà fi padà látọjú ọjà atẹ́gùn mo ti fẹ́ ti yín mi tẹ́ bá ti jó lọ jókòó ẹ gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa olúpo ti fẹ́ lọ jókòó nú atẹ́gùn báyìí
0: tunde ọláwúwo ó sọ pé kì í sọ̀rọ̀ padà
2: kébùgì ọ̀gá pátápátá gbogbo ètò tí ń jáde lè ṣe rédíò tí láyé náà ti
0: tún àyè ilé ọlọ́sọ̀ọ̀sì
2: mo ti gbọ́
0: lágbólé
2: àbá
0: àwọn àtọ̀sọ lọ́jà àgbo àtàwọn agbóló ajé wọ́n jọ ṣe kán
3: náà ní pé gbogbo àwọn ojúlówó àwọn ìrànàgbọ́ wọn ṣe rò
0: bẹ́ẹ̀ ni
3: mọ́gàjì ilé kọ̀ọ̀kan gbọ́
0: bẹ́ẹ̀
3: wọ́n wàá sọ ọkọ̀ mọ́gàjì ilé
0: bàbá tí wọ́n ń bẹ̀
3: àlọ́ sọ ọkọ̀ mọ́gàjì ilé
0: tí wọ́n
3: níbẹ̀
0: tọkọ jẹ́ ńbẹ̀
3: ó
0: wà
3: àlọ́ sọ lálẹ́
0: ìwé tán
3: tó à ń lọ sójú ọjà a tọjú ọjà dé ètò yín ètò wa ọkẹ jẹgbẹ
0: bó ṣe rí nù.
4: Olajuwon FM 96.7.
5: Akíntúndé ọ̀rẹ́ mi afíjú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ̀ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jọ́ sòwò sọ́ọ̀tì. Bí ti bò ìdí ni pé dílà rẹ̀ onijú mọ́tò méjì péré lọ tokunbọ̀ káyà ti Nàìjíríà UC tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹ̀gbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé kún padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wò ó tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní táwọn olùyọ̀lé ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ jókòó tọkọ̀ rẹ ní lọ́sọ̀tò. Kò sí tó burú mbẹ̀ kì í ṣe wọ̀dì kan ló wà mbẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ mbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé ní lọ́sọ̀tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa ní fún nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
6: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káṣí ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káṣí ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n já yín sí ti independence day cashpot àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashpot níbẹ̀ ní káṣí ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashpot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàdínú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stage ní bọ̀dù lóun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
7: Kalẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàyè Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn. Ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́màrà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí ẹ̀sì ra odidi éékà kan ní 6 million naira. Gbogbo dọ́kúmẹ́ǹtì ló ti wà ńlẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes top floor Base 1 Plaza Ìyànà Adéọyọ Ring Road Ìbàdàn or call 091-1706-0593 at Dream Gardens Phase 1 Mọ́níyà Ìbàdàn and Irede City Ìdó Ìbàdàn. Your dream will come true.
8: Crash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi gbá bu omi ẹ̀kọ́ ìtò

0: nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Ná mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúkú mọ́ nínú. Mìíràn lẹ̀. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ṣùgbọ́n èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Jọ̀wọ́ ẹ dúró lọ́jàre.
2: Kí ló ṣẹlẹ̀?
1: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì nǹkan ẹ̀rọ ìfọṣọ bí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ní ẹ ní 2026.
0: Ní tòótọ́.
1: Ká ṣáà sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
2: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Ẹ pè CDK sórí 0707-454-3005.
2: CDK sanwó díẹ̀ díẹ̀ dẹ́gbẹ̀ẹ́ ayé rọrùn.
4: Ṣẹ́fẹ́nìjà Akẹ́kẹ́ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ wa.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
4: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Mìíràn máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
4: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ọmọ ọdún mélòó lọ wọn náà bàbá agbóló ajé ti kú ní ìsìn ọtọdún mélòó sọwọ rẹ torí olùgbà
1: náà
0: wọn rán mi sí ọ ni o wọn rán mi sí ọ
1: ni torí pé ǹpẹ ọ̀hún gbà mo sòkú
0: èmi ọmọ ọdún mélòó ni ọ ó tọ́ ọmọ ọdún mélòó gbà tí màmá rẹ kú níbo la gbó ságbó bàbá agbóló ajé gangan ọ̀sá mọ ìwọ náà fẹ́ mọ ọfẹ́ mọ gbéra rẹ
1: ìyá àbẹjẹ ẹlẹ́gùsí
0: wọn wá
1: bàbá mi yé ti ilá oyè olórí ti ń bẹnu ilé bá àtẹjọ funded bàbá
0: ní kọ́ pàm ta ni olúbàdàn tó wà nígbà tí ayín kú
1: tó jẹ́ ń gbà náà
0: ẹ bá rántí o a lọ wọ̀ lórí gọ́gù alẹ́sìnlọ́yẹ ti wọ̀ àbáṣe alẹ́sìnlọ́yẹ nísàlẹ̀ ìjẹ̀bù
1: agan fọ̀pá rán
0: sí nineteen kínní
1: tó ti pẹ́
0: nineteen èmi ọ̀ràn èmi ọ̀ràn ọmọdé tì ẹ̀yìn ọ̀sán ọmọdé tì gbà tí ayé kú
1: oní nineteen o ti wá pẹ́
0: ọdún wo ni twenty kínní wọ́n kú
1: twenty bó wọn twenty gan ní ìsìn gan adó twenty síbẹ̀
0: five
1: nineteen ni
0: nineteen kínní
1: tí n bá délé ni n wo fídíò padà
0: talẹ wa ló ṣeré fún yín jọ́nà
1: alájà mi dàgbò lọ́jà
0: sẹ́yìn gangan lẹ pè wọ́n àbá àwọn tí a jẹ́ dáwùdù yín
1: àǹtí mi lájọ dáwò pélére
0: ẹ tẹ́ni ọdún mélòó gbà náà láyé àbáàsì
1: inú fídíò yẹn ni màá ti
0: mọ láyé ọba àbáàsì alẹ́sìnlọ́yẹ
1: inú fídíò yẹn torí wọ́n fọ̀pá ránṣẹ́
0: ọ̀pá ìgò
1: látàfin
0: ọ̀pá tí ẹ fi rìn
1: ọ̀pá olúbàdàn wọ́n gbé wọ́n fi sẹ́yẹ
0: lọ́ọ̀rọ̀ àwọn ẹja owó wà jẹ́ gbọ́ wa
1: olúbàdàn ní sùúrù o fẹ́ gbọ́ tán ní wàásù díẹ̀ fún ọ olúbàdàn àbáàsì alẹ́sìnlọ́yẹ nígbà náà lọ ni wọ́n ń tó ṣàǹtì mi.
0: onímọ̀mọ́ ní mo níyà máa gbọ́ ọ̀rẹ́ rẹ o
1: ọ̀rẹ́ mi kára ni.
0: ó mọ̀mọ́ máa gbọ́ ọ̀ntọ́rẹ́ rẹ ń wí o ẹ bẹ̀rẹ̀ sórí sà.
1: mo kàn fẹ́ ẹ̀
0: láti. ẹ náà ni ẹ ní ẹ bẹ̀rẹ̀ sórí.
1: sórí kọ yẹn.
0: kìí ṣe sórí ó ti di tán.
1: àwọn ẹyọ ìtọ́ni but mo fẹ́ ẹ láti ẹ ní àwọn.
0: kí ni wọ́n ń pè ní tán.
1: farabalẹ̀ olúbàdàn àbáṣe alẹ́sìnlọ́yẹ wọ́n ti kọnu sáǹtì mi gbà yẹn wọ́n fẹ́ fẹ́ wọn.
0: àǹtí ewu
1: àǹtí mi kára ni.
0: ewu nínú wọn. sẹ́ǹtì wọn.
1: mẹ́ta nìyá wa bí òpin méjì obìnrin kan.
0: ok ìtọ́jú obìnrin nínú wọn.
1: àǹtí wa yẹn wọ́n ti kọnu sí pọ́n fẹ́ fẹ́.
0: ni wọ́n tẹ ké ni wá ní èjì wọn ní ìsìn.
1: wọ́n dẹ̀ ti yọjú sílé.
0: nígbà yẹn kábíyèsí.
1: ìyá ìbejì ẹlẹ́gùsí.
0: ọba àbáṣe alẹ́sìnlọ́yẹ.
1: àwọn ni wọ́n ń bá wọn ṣe àtọ̀nà bí.
0: yóò ṣe bọ́ sí i.
1: àǹtí mi fẹ́ ẹbẹ pọ̀.
0: torí nǹkan eréwu ọ. sọ wá rí àǹtí ẹ yẹn. ṣé wọ́n sàrí wọn fẹ́.
1: olórí.
0: wọ́n ti wá tán ní ọdún mélòó báyìí. sáà pé bàbá ti kú tipẹ́.
1: inú fídíò yẹn náà máa ti mọ èjì wọn.
0: kábíyèsí ti kú tipẹ́.
1: inú fídíò yẹn náà
0: ọba alẹ́sìnlọ́yẹ ti kú
1: tipẹ́. wọ́n ti mọ èjì wọn.
0: àǹtí yín náà sí á sì wà láyé.
1: pẹ̀lú ọdún náà.
0: ẹ̀bẹ́ ẹ̀yin wọn bílé àǹtí yín.
1: bẹ́ẹ̀
0: ẹ̀yin wọn bílé. ẹ ti tẹ ní ọdún mélòó báyìí sá. torí kábíyèsí ọba àbáṣe alẹ́sìnlọ́yẹ
1: mo fẹ́ fi yọ pé orí rẹ ò pé.
0: iye tí yín bá jẹ́ alẹ́ ìlà mọ̀. ẹ á mọ iye
1: ọrí di. àwọn tó dẹ̀ fẹ́ mọ̀ nípa mi lè sọ fún ẹ tán. because
0: ìlú èbó ni.
1: ipò tí mo wà ń sìn gẹ́gẹ́ bí mọ́gàjì mo nílò láti protect.
0: image yín torókọ yín ọ̀dọ́ àgbòrò. ẹ ti ń protect image rẹ.
1: mo ń ṣe 419.
0: sọ́ọ́lì mi ò sọ bẹ́ẹ̀ o.
1: mi ò dẹ̀ sí náà tó ń dà lóró.
0: ẹ ẹ̀ dẹ̀jà gbọ́gbàlè.
1: lórí ètò tó wá sọ̀hún. àti ìjà gbọ́gbàlè.
0: inú
1: o ti kéètù ní orúba yìí.
0: ẹ ní sùúrù.
1: àwọn
0: tí mò ń sọ pé ẹyin ò sí inú ajá gbọ́gbàlè.
1: ilẹ̀ tí dáàdì wa.
0: ẹ sì ń ṣe bàbá ogun àwọn jàǹdùkú.
1: ilẹ̀ tí dáàdì wa ní is about 140,000 acres of land.
0: 140,000 acres
1: of land.
0: ládùúgbò bonisa.
1: àwọn kan wà lákínyẹlé.
0: akínyẹlé ti búlọ́gà níbo ni lákínyẹlé. abúlé kò sí lákínyẹlé tẹ̀wé o kò síbi tí ò ní abúlé. abule ebo ni ka pe be
1: fawande o so something
0: la kele
1: o sa po
0: ko si fawande la kele
1: no mi no fa mo da ko bi to wa to o ni ko be ni mo ti o nta le sa
0: tani
1: se wo tani
0: no
1: into be na o mi ni si
0: eti olubadan ba fowo si Olubadan na o fe ki kaluku o ma tani o le ka e an bere lo temi pe se mi o ta le sa
1: e
0: ba ni eyin ni baba aye ni 140,000
1: hectares
0: ke to se eka hectares se ma ye eka ta ri no 1 hectares
1: ibi ti you are why
0: baba aye ni
1: on that side me ni
0: okay
1: ibi ti poli badan wa yen o di kan for ceremony awon la ni be
0: brother side yin ni
1: mother side
0: mother na ni mother side yin ni le gan
1: baba yawo mi gbogbo le la je
0: e fi bi ti baba yawo le
1: yawo mi ni won pe fun gbogbo la je lu grammar school yin
0: eyin le baba yin baba yawo yin ni
1: yawo mi na de wi ye
0: a property ti yin na nu
1: yes of course
0: okay
1: of course Ibadan City Academy letter me
0: eh na ya wo
1: o ko 60 million ni
0: 60 baba yin gangan
1: Ibadan grammar school
0: ah eni suro se gbogbo bi ta nda ko yi
1: yes
0: e de ni gbogbo iwu document e o wa lowo yin
1: document
0: e ma
1: bi drum
0: sir
1: aerodrome
0: aerodrome ti
1: do fi ko former airport
0: ni san ni ba
1: buriya
0: ben
1: yes awara ni
0: eh eyin na ni sa won lu ko
1: ba olba na stadium
0: se lo to lu won ni won ti ko e ma bi ru won ni o ko yin wa ninu won ko ti won o fi so won si waju kabisi pe ajago wa le ni ise be
1: o ko si
0: o ko ni won lo wa nbe mo so fun fun fun yin
1: o ko si awon ti
0: awon be yin na ti be yin na ti joye
1: awon be ni awon to wa nzo
0: e ti joye
1: be awon to wa nzo gan wa nba ku ka ba won be won ni
0: eh be to mo le keke won ni bi won ni le te mi le keke si
1: be ni a ni mo ndo giri yen la fi ka
0: eh
1: a fe ka ma lu awon ogiri
0: yo giri e mo sebi ile baba yin gangan o ko baba ile baba yin ile fi je mo ganji
1: be
0: abi
1: be
0: pe tun wa le kan ke si ile baba yin gangan
1: a lo kan si new site
0: new site ni okay se ba dan de ma se ba yen sa
1: but ki le fe fayo
0: a se edo se ke se pe awon family yin se ke se pe awon family yin won support yin
1: no mi na ta
0: tori won ni njo te fe je
1: mi na lata ko
0: won ni njo fe je magaji gangan won ni afoku ni yin ko la fun
1: ani won two things misunderstand
0: any one to
1: misunderstand is over
0: e ti resolve
1: it
0: na o ka ba wo le wa lo pada kan e ke sinu le baba yin gangan
1: anytime from now ta fe se
0: but won ni njo te lo won ni a tun da yin pada pe awon gbogbo omo ile awon iya ile
1: awon abanigbe mi
0: awon abanigbe mi won okay bawo wa ni nsin gbogbo n te nso te n ka leyin ni nsin baba yin ni hectares
1: o se gba ajo jagun ibadan ni ti dagun
0: ta ni baba yin o
1: soruko won
0: ebo baba yin ti se wa
1: oro ti
0: gege bi magaji le
1: oro ti to so bayi
0: e ma binu sir
1: there's one man
0: okay
1: wa ni bere
0: okay
1: akita yo link
0: magaji le npe awon seven ten da kon
1: won tele wa wa
0: awon original abadan
1: ni won tele wa wa ni
0: baba
1: olugbode o tele wa wa ni
0: ke lo ko baba ti
1: yin ba oluyole
0: e na ma ni ke lo ko baba ti yin
1: ma wo
0: eh
1: oro ti to
0: ka ma wo oh
1: olugbode tele wa wa
0: magaji test ni mo olugbo baba won tele yin wa ni
1: awon pe ni obi sesan won
0: tele edo embo ni baba ati yin ti wa
1: ma wo ni
0: ah ewo ni ka ma wo ri se be so ti awon ti tele baba yin wa se
1: iba oluyo ni tele wa wa ni
0: baba mi
1: ben
0: baba mi arole ba
1: tele wa wa ni
0: ah na to tele yin wa ni a wo le yin wa tele wa abi eyin na ta tele nikan wa ngbe ni o ko baba yin o se so
1: oro wa beto
0: e ti so e to ko baba ti yin tinu agbe
1: wo jo fun mi lo mi die

0: ẹsẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
1: Lágelú FM 96.7.

0: kí yẹn má gàjì.
1: Yes sir.
0: Gbogbo tẹ wí náà làwọn èèyàn ti fi ṣe nínú.
1: Yes sir.
0: Má gàjì.
1: Yes.
0: Nílẹ̀ ní Odogbo Barrack.
1: Ani. Kódà ti gba judgment.
0: Mo mọ̀ pé ẹ gbọ́dọ̀ ti gba judgment Odogbo Barrack.
1: Ọjọ́ Tuesday tó ń bọ̀ ni wọ́n á yọ tiwa fún wa nbẹ.
0: Yíyọ̀bọ̀ o. Ṣé n tí mo fẹ́ bèrè pé wọ́n ṣàkó Odogbo ba wọ́n kò kú òǹbẹ̀ báyìí.
1: Wọ́n á yọ tiwa fún wa 42 acres. Comrade Salam.
0: Ajafẹ́tọ̀ ọmọnìyàn làwọn.
1: Olọ́run lò fún wa.
0: Comrade Salam ni wọ́n bá yín yanjú ẹ̀.
1: Ọlọ́run lè lò wọ́n fún wa gan. Ọjọ́ Tuesday.
0: Àwọn mọ̀ ń pa bí èèyàn ṣe máa ń gbalẹ̀.
1: Ọmọlúàbí mi.
0: Wọ́n mọ̀ ń palẹ̀ gbígbà.
1: A lọ bá wọn ni àròjọ fún pé wọ́n ti yàn wá jẹ.
0: Gẹ́gẹ́ bí ajafẹ́tọ̀ ọmọnìyàn.
1: Wọ́n lè lọ bá wọn tí wọ́n wà lágbọ́n.
0: Comrade Sego Salam gangan.
1: Ọmọlúàbí mi.
0: Wọ́n ẹ̀dẹ̀ lọ kọ́tù ẹ̀dẹ̀ wẹ́ẹ̀.
1: Kò gba wọ́n ìrìn àlọ́wọ́ wa.
0: Ẹ̀dẹ̀ wẹ́ẹ̀
1: ni. Wọ́n ti promise òun náà.
0: Pé.
1: Ní 2 acres of land.
0: 2 acres lẹ́fọ̀n náà 40.
1: Bẹ́ẹ̀ni olópọ̀n lẹ̀.
0: Tọ́ tó orí bí eré kìí ṣeré. Ó dàbí àwàdà ni kìí ṣàwàdà.
1: Ṣẹ́rí.
0: À ń belẹ̀ yìí.
1: Ọgbọ́n Ògúdúgba. Bàbá wa is Imperial Majesty olùsílẹ̀ Ìbàdàn.
0: Kábíyèsí is Imperial Majesty. Ọba Sẹ́nétọ̀.
1: Doctor.
0: Yes.
1: Adéwọ̀lú. Akamadoja. Ṣẹ́rí Akí bàbá kó ẹyọ ọdún kan tí ń lórí àlééfà. Àti ẹyọ ọdún méjìlélọ́gọ́rin wọn. Bàbá ẹ ti nípa o láàrin ọdún kan. Tá a lè gbàgbé pàápàá láàrin àwọn ọmọgàjì. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ajagun gbalẹ̀. Ilẹ̀ ti jẹ́ kó di mọ̀ fún pé ó wà sẹ́mi tó máa ṣe bíbẹ̀ ẹ̀kọ́ ilẹ̀ Ìbàdàn gba tó ń ṣe.
0: Tàbí kẹ́nìkan kàn ṣàdédé dìde.
1: Kọ́ wo hàn.
0: Kọ́ wá pé ilẹ̀ bíbá yìí àwa la ní.
1: Bẹ́ẹ̀ni. Tí ò sì lẹ́rìí tí

0: ibi ti a ri
1: mo se nji wa
0: eh ta lo lo ko ni gbowo lo e lo je ni e
1: mo dada
0: yo tun fun olowo
1: lo ni o
0: ah spider yo tun fun olowo ni
1: ti fira elerufu
0: e be ni
1: ah
0: e mo je ni o lo je ni
1: eh awa n lo fun tani
0: ah ah a ton pade lojo mejo
1: logo olo
0: aki baba wa kabiyesi ku orire
1: ku orire o
0: odun kan akoko ti won lo lori alefa lori apere baba la won
1: ti nipa
0: on nipa o ta ba ni puro tan ra wa je eh sugba loju kene ma ni eda ala ke la lo se eh ke a lo se
1: ara nda ekun bi o ba joju
0: eh
1: ara nda ekun bi o ba joju epe ko mo login ni dati e kawo ni ara nda ekun
0: oh, my voice, you're
1: not here.
0: Voice, you're not so
1: long. No,
0: no, I can't
1: akuriri
0: oriri ni odun kenere ti gbogbo e so ori gbogbo e da to ba ti sigba oyin e n ba ti je oba to ba ti sigba oyin ilu o ma tuwa ilu o ma turu
1: o se ri
0: ilu o ma tu se o tun a je wi pe o tun se weku pelu ayajo ori kadun ojo bi baba
1: mu meji le
0: ni ogorin eh wala
1: igba
0: ti wo gangan igba wo gan oba iwo bi 70 olorun lo mo ba gba ri o si
1: ni o si
0: wala ikari esi ton ta gbo
1: ani o so nti o si
0: ah da da ni
1: igari in le 195 kin te pa
0: wala eyen ri o ti te pelu ru tu ton pa
1: kilo npa
0: eyen ri o pada te ton
1: pa
0: to ti ma bend ri
1: ani kilo pa to
0: ja bile eje ka pade to ba di lale ola lori eto yin eto wa eto lawuju eyin agba lago mesan ale ogudugba kan o e ton pade mi lori eto yin eto wa eyin lojo segun Tuesday ago mesan ale na ni lotan la olupo na nbo lola o
1: be logo olohun
0: lago kan sa ago meta oru
1: be ni baye se
0: awon loru awon loru ofun o la won won sa iso po lojo to ti pe
1: olohun ti ma won
0: ti wa ma la
1: ti ma
0: iso na se ton wa lara to e pe mi so 08 21 59 09 08 21 59 09 eh magaji eleko
1: o
0: sa n en flash wa sa
1: o fe fa lowo je
0: eh
1: 08 0 540 35746 e gbo 08 0 540 35746 gbogbo nti o se to ko ri o fi baje atagbole ma fo ni
0: ma gbianjo e
1: titi jolojo elemeun
0: adaro
2: Lagiliwa FM 96.7
3: Ilira loro
4: Agbára agba ohun olóòtú iṣára gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣiṣẹ́ nínú egun tàbí iṣára ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òkú ná méjì kù ti mọ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjàlágbo ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo ò bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí i kàn sí wa lónìí ní ọbádẹ́rà àbá ohun.
5: a wà ní ìta kìlọ ní ìtútàbà òjẹ́ ìbàdàn.
4: bàbá ọbádẹ́rà ló ní àlàáfíà ló ń kú.
6: ẹ kú u déédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa orúkọ tèmi ni àròlé olóyè ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lẹ̀ ara bàbá ojú bá mi kalẹ̀ iléeṣẹ́ wa ti wà ní ìta kinlóye òjé ní ìlú ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá kinlóye gangan ìbàdàn a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹ wa torí pé àwọn àgbàlagbà yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀ mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lẹ̀ ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 090 488 688 53 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mowo otun ko fi boju otun ko la ko wo epo ti ilera oju ti e ba wa tabi ko mowo osin ko fi boju osi ko la ko wo epo ti ilera oju ti e ba wa boy oju yi ngun eni abo hun e abo sana abo rin ohun ni wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi ti o ba ni ka meji pe ka melo ni elomi o ti ri na ri ori nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dola mu ma bo wa ba mi ori sirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nero ajaka ko lewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro inu eje tawon agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki ejo ma gbone wa lati nu o si le fa ki ise e tin gbeje lo si bi irin eyan ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan ba kan na keyan ma ronu pupo ju ironu pupo ju a ma sakoba fun irin na keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo ba kan na ti e ko ba pola po ju awon na ma sakoba fun irin na orisirisi aise irin na ohun ni won ma pe fun wo le ni ayokele ba irin na je ayokele foju ohun lo nda won laamu abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi irin na ti e eledumare koni gba irin na lowo enikan kan wa to ba mo po ni pe ni ja irin na dede o le daka qurani o le daka bibeli o ti e ri na ri un to sumo elomi o ri na ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma jasi koto yo ma jasi gegele o ti ni pe ni ja aisan irin na dede niyan kan si mi ile ise wa ti wa ni ita kinloye oje ni ilu ibadan legbe ile epo tota oje itutaba legbe le baba kinloye gangan ibadan iwo to ba mo po ni pe ni ja oju mu ajmo eyo kan e to lomi ni dada ko mu dakin bakan na tiro ta fi se toju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya won ti si abe sibiri na ti e won se se ni abo ti pe sibe sibe na o firi na dede wa ajmo eyo kan e to lomi ni dada ko mu dani ero bani soro te ma pe mi si ohun na ni 09048868853 09048868853 ni le ise ti wa awa ki fara niyan toro pa na obe lorun ko lorun fara ni wa ba kan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope ero bani soro te ma pe mi si ni 09048688853 alaafia loju o
2: la la la la gelu efe jagaba gogo retio.

bẹ́ẹ̀ ni òkúròrò kì í kòyàn jọ. Mo kí yín kàbọ̀ lórúkọ Ọlọ́run ba ọba àná ọba òní Ọlọ́run ọba ìfẹ́ Ọlọ́run ọba tó fẹ́ràn wa tó jẹ́ pé láláì ṣe pé ó retí nǹkan kan lọ́wọ́ wa. Adẹ̀kú ìsinmi òní ṣe dáadáa ni mo bá yín. Mo kí yín lítẹ̀ tí ń gbọ́ mi yìí. Mo kí yín níbi iṣẹ́ ilé ìtẹ́ wà. Ẹ̀yin wà níbi tẹ́ ti ń ṣe fàájì mú kí yín ẹ̀kalẹ̀. Ẹ ti mọ̀ pé tí aago mẹ́wàá tó bá ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀dógún.

ẹtí mọ̀ porí ètò ní tèmi náà lè wà pẹ̀lú martini sàlá ọmọọba ètò tẹ́ ẹ ti ń retí kò ti dé o lónìí tó jẹ́ pé ó jẹ́ sunday ilé ètò kẹ́yìn nínú oṣù kẹsàn-án nínú ọdún 2026 ètò tá a dá kalẹ̀ fún àwọn olólùfẹ́ ètò tá a gbé kalẹ̀ fún gbogbo olólùfẹ́ káàkiri àgbàlá ayé láàrin ọkọ àti ìyàwó láàrin boyfriend and girlfriend yẹn fans àti fans ètò yìí ni mo pè ní the reality love show àwòkọ́ṣe fún àwọn ètò àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ti ràn wá lọ́wọ́ láti bí ọdún.

bẹ́ẹ̀ fẹ́mi tọkàn tọkàn fẹ́mi tara tara ẹsọ fara ẹsọ fọ́rẹ̀ kú ní tèmi ti dé ní ìkànnì ti lágẹ̀lú fm 96.7 nílé funfun báláwo tó wà ń fẹ́lẹ̀lẹ̀ nílùú

lorúkọ olóòtú ètò mi Kenneth Ogunjẹ yìí mo fi kìí kàbọ̀ sórí ètò lálẹ́ yìí tẹ ṣe láǹfààní láti máa gbọ́ wa lálẹ́ yìí ẹ tún lè kàn sí wa lórí ìkànnì ti ìbánidọ́rẹ̀ẹ́ wa àti Facebook Lágìlú FM 96.7 àbí kí ẹ lọ sórí Facebook tèmi náà Martini Salau lórúkọ àwọn ọkọ̀ mi tí a jọ wá lálẹ́ yìí lèdè spider náà ni ẹmojú ẹ̀rọ mi fún sáà tá a wà yìí a jọ wà ní agbára ni ayọ̀ mi pọ̀ sí olúwa kòkà náà lọ́lárin náà wà tá a jọ wà náà dúró tán ẹ ti mọ̀ pé tẹ bá ṣe ń gbọ́ ètò yìí náà ni ẹ̀tọ́ máa gbọ́ àwọn orin aládùn ilé ìtọ́ yẹ pé àwọn àgbẹ̀ yìí tra àbáyé yìí lórí ètò lálẹ́ yìí ẹ̀rù pa ní abala mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ lọ́ẹ̀ṣẹ̀ wọ̀ ní ìbàdàn pọ́tọ̀ yìí síbẹ̀ àwọn ìwà ilé òkèrè tẹ́ẹ̀kan já síbẹ̀ lágbélú lẹ́wà lágbélú FM 96.7

0: abala lákọ̀ọ́kọ́ lórí ètò yìí náà ni abala let's celebrate ourselves. Ibi láti máa ń celebrate àwọn kọ́pù níbi tó jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n ti ṣe ìgbéyàwó láti bí ọdún díẹ̀ sẹ́yìn. Wọ́n ní announcement kan fún yín lórí ètò lálẹ́. Ilé tẹ́ expect ni o. Ẹ wá súnmọ́ mi. Mo ní official announcement fún yín. Àmọ́dàá yín ń já kò sí nǹkan kan. Aṣojú wa ni. Ọmọọba ṣì wà jọ wà ní. Àfi ló ṣẹlẹ̀ ọmọọba. Mo promise yín lálẹ́ yìí.
1: Olùrànlọ́wọ́ la fi mí ṣe fún ọ látọ̀.
0: Pé àwọn orin tẹ́ bá tún ti bèrè fún lórí Facebook. Mo lọ play ẹ̀ fún yín lálẹ́ yìí. Tó gbórin ìfẹ́ ni o. Mo lọ play ẹ̀ fún yín. Ibo, Ibo, Ibo.

0: ṣùgbọ́n nígbà tí mo bí ọmọ ẹlẹ́ẹ̀kejì nìtàn yìí tó dáwọ́ dúró.
1: Nígbà tí ẹ bí ọmọ ẹlẹ́ẹ̀kejì tó dáwọ́ dúró, ọkọ yín dẹ̀ mánéjì yín bẹ́ẹ̀.
0: Ọkọ mi ń mánéjì mi bẹ́ẹ̀, kò sí etí kankan tó gbọ́ sí ibi bí mo ṣe ń sọ̀rọ̀.
1: Ṣẹ̀rífẹ̀.
0: Ó gbà mí tọwọ́ tẹsẹ̀. Títí mo fi bímọ méje.
2: Èmi tèmi.
0: Ìgbéyàwó wa ti ó ti pé 15 years nísìnyí.
2: Èmi tèmi lè dùn. Tẹ́ni
3: ìwọ ni onítèmi
2: Màdínì lẹ́ ń gbọ́ lórí ètò onítèmi.

la lẹyi e ma gbagbe ife ka se e wa la lẹyi e ma je ebunwo 50,000 naira lori eto eyan meji apin 25 25 e ma pin si meji ni bashi bashi ni ko je nikan lo e lo ma taba e pelu *347*1004*2#. Se e ti gbo ni ki tun pe abi *347*1004*2#. Àwọn kan wà tẹ́ pé nígbà tí ìyàwó wọn fẹ́ wọn nígbà tó ní fẹ́ wọn fẹ́ wọn kò sí nǹkan kan lórí ẹni náà wọn wà dẹ́gbọ́ pé ẹ kéèyàn máa níyàwó ẹlòmíì kò yẹ kó níyàwó wọn àti ìyàwó wọlé báyìí tó rí

0: Baba Ibaruba.
1: Opa Isara.
0: Oruko to lami laka ninu ise isegun ibile. Agbalagba isegun to moju leja. Ewe ati egun ati nta fi somo araye lore. Awon isan to lugo tabi foju han ninu agbo are ni ki gbogbo oruko ma ro ni. Koru ese o ma royan. Ka ma rin ka ma mi gule gule abi ka ma seyo aseju. Baye eyan ba nlu kikiki. Abe eyan wo oko. Ori kurukuru eyan kan di meji. Elomi bata nja bo ti oni mo. Fifa ni won fa elomi. Wi wo ni won wo woru mo to bi apo ewa. Jara re gba. Leyin le baba Adedibu. Ni mo le teni badan. Opposite People's Girls Grammar School. Baba Ibaruba. Ko re ni kankan se lo mo pero soko. Be ba ti wa. Ka jo fori kori ka jo son ton se yin o. Ona Abayo si ti wa. Pelu irinse igbalode. To ma tu asiri ibi ti arun wa lagu ara. 080 33 88 1008 tabi 070 18 21 11 11. Baba Ibaruba Oba Isara agba isegun to n ba isan wi taisan fese fe.
2: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ni ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
3: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijú dílà tó mòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìdílà rẹ̀ yìí. Àdúrà kan péré ni mo jẹ́ ọ́. Kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́ ju sùn sọ́ọ̀tì.
4: Bí ti bò
3: ìdí ni pé dílà rẹ̀ ò ní ju mọ́tò méjì péré lọ. Tokunbọ̀ kan àti Nigerian UC tó gbé káàgìlì lórí pé o fẹ́ ta yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n. Ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ́ ọlọ́mọdé kún padà rà lọ́wọ́ rẹ̀ scrabble àti pé dúró náà o. Ṣé wò ó tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní? Táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀ tò. Kò sí ní tó burú mbẹ̀ kì í ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀ tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yóò bá wá yí ọ dáadáa. Bí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
5: Golden Chance Lotto.
6: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ olólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira, darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu. Tí ẹni kò kàn tán Golden Chance Lotto Money Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira Independent Gift. O lè tala ìmọye ìgbà. Mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto Stand Kiosk tàbí ṣọ́ọ̀bù wa gbogbo. O lè ta lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster. Nọ́mbà drop kò drop o. Ẹ̀bùn òmìnira Independent Money Gift dey grant for you. Òfin àti ìlànà wa o. Ayò yíyó wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto loni Irene Oni Bawa lodun minera.
2: Lagilu FM 96.7.
7: Oni temi leto.

0: sọ fún sisi yẹn pé kó má lọ. Ah, setu e. Hello.
1: Thank you, brother.
0: Hello. Eka lesa olusho. Welcome, sir.
1: Mo fẹ́ sọ fún yín pé ó clear lálẹ́ yìí.
0: Ó clear lálẹ́ ó set lálẹ́.
1: Ẹ bá mi dúpọ́ lọ́wọ́ àwọn Nigerians
0: ni. Ẹ ṣeun gan, sir. A ti sọ fún wọn, wọ́n ti bá wa wò. Wọ́n ti bá wa wò.
1: Thank you.
0: Okay, sir. Thank you. Thank you.
1: Bẹ́ẹ̀ni, tẹ dálẹ̀ lálẹ́ yìí, mo fẹ́ sọ̀rọ̀.
0: Okay.
1: Orin téèyàn bá ṣe fúnyàn tó bá ṣe ìrìngbé ìyá gbàgbé ẹ̀ tàbí kó bá kakú orin. Dúró lọ́bẹ̀ yẹn bàbá mi.
0: Orin téèyàn bá ṣe fúnyàn.
1: Tí o tó bá fi ń ṣe ìrìngbó ti kúrò lóore.
0: Kò yẹ wo ìṣe o ti
1: kúrò lóore. Èèyàn ò lè kakú the ass.
0: Orí mọ̀. Ṣùgbọ́n téèyàn bá ṣe yàn lóore, ó dá kéèyàn tún wá tún dúpẹ́ lọ́wọ́ èèyàn pé ó dá tó torí ọ̀pọ̀lọpọ̀ wà tí wọn ò ní ṣe fún yàn.
1: Ẹlòmíì ó ṣòre fún yàn ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Kò yé yé.
0: Okay.
1: Iyọ́ tí àìgbọ́ rẹ ní yé bá ṣẹlẹ̀. Ó ṣe ṣe kó tó bá fi ṣe tí kì í bá ṣe àgbàdo orun wọlé ó ṣe débi tó bẹ tí òní ti kú dànù ní.
0: Ìyẹn ò da ìyẹn ti kú ònífẹ̀.
1: Ṣé a lè kàyẹ kó orin mọ́.
0: Orin kó ti gborí ẹ padà kò ní ìdí ká kí mọ̀ kò ní ìka kí mọ̀. Ẹ ṣe o gan
1: sir. Thank you sir.
0: You are welcome sir. Thank you Olusho. 09123708675 ilé olólùfẹ́ ṣe fún ẹ tó lè gbàgbé. Ẹ jẹ́ kí n mú ẹyọkàn yìí kí n tó lọ sórí Facebook kí n tó lọ kí àwọn tèmi bẹ̀ mo rí àwọn kọ́mẹ̀ntì yín o àwọn jù sínú. Hello sir.
2: Ẹ ká lẹ́sà
0: kí lorúkọ yín bẹ̀lẹ̀ tí ń pè yín o.
2: Láti Fìdítì la ti ń pè o.
0: Láti Fìdítì, báwo ni Fìdítì lálẹ́ yìí?
2: Adúpẹ́ o.
0: Ọlọ́run ṣeun. Tálẹ̀ yín fẹ́ mọ orílẹ̀ lálẹ́ lórí ètò. Martini ni o, Màtẹ́ bò.
2: Martini ìjọ má bínú.
0: Má jẹ́ kí n bínú.
2: Ẹ má bínú. Mo máa ń gbádùn ètò láti ní pẹ́pẹ́.
0: Ẹ ṣe ń gan sir, thank you.
2: Torí kí nìdí ni pé ẹ jọ mo fẹ́ ọ̀rọ̀ kan tí mo fẹ́ fàyọ nsìn tí mo fẹ́ kó yé yín. Ó ní pé àwọn ọlọ́kọ̀ yìí ṣe mọ̀ pé ọ̀nà ògbómọ̀ṣọ́ yìí express yìí ó ti bàjẹ́. Àwọn company tí wọ́n ṣe wọ́n dẹ̀ ti gba granite tí ó wá kún ọ̀dà.
0: Lórí ètò ní lórí ètò ní tèmi.
2: Ẹjọ́ má bínú. Ẹni bínú ni.
0: Ara
2: àwọn tí
0: ẹ ti ń mu sí mi lára díẹ̀.
2: Wọ́n sọ̀rọ̀ kan ní ẹjọ́ má bínú. Wọ́n sọ̀rọ̀ kan lórí rédíò wípé àwọn ará Fìdítì pé tipátipá ni wọ́n fi ń gbowó lọ́wọ́ wọn.
0: Ẹ mọ tó ṣẹlẹ̀. Tó bá ti parí ètò, ètò kan máa gorí ètò yìí lọ́wọ́ orí. Ètò kan máa wá tẹ̀lé gbéra ńlẹ̀. Gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀nà títì náà da òpó owó wọ́n dí mítà yín lọ, wọ́n dí transformer yín lọ. Ògùn tí akínkín ẹbí máa ń ṣe nìyẹn. Sierra Tand lórí ètò eléyìí ìfẹ́ ká sora wa pọ̀ kínú wa dùn làmọ́ ń sọ lórí ètò yìí. Ṣẹ gbọ́ olólùfẹ́ yín kọ́.
2: Olólùfẹ́ mi náà ni mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí torí wọ́n ti ń ba síríìtì wa díẹ̀.
0: Ni olólùfẹ́ yín.
2: Òun ni síríìtì wa ní Fìdítì, wọ́n ti ń bọ̀nà yẹn jẹ́.
0: Ìyàwó yín kọ́.
2: Òun náà ni síríìtì yẹn. Ìyàwó mi ń gbọ́ kadà, mí náà mò ń gbọ́ kadà.
0: Torí pé nu ìyàwó yín ó dùn.
2: Pọ̀ náà bá ń bọ̀, kódà ìyàwó mi ti ṣubú lẹ́ẹ̀kan.
0: Lọ́nà yẹn.
2: Èmi mo lọ ń tọ́jú ẹ̀ lọ síjú.
0: Ṣé sún wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́ẹ̀?
2: Wọ́n ti sún.
0: Kánú wà bẹ́ẹ̀ ni ìgbà ní kí n bá wọn sọ̀rọ̀. Ẹ bá mi kí wọn. Àwọn náà ti ń gbọ́ báyìí.
2: Tó bá wá rí bẹ́ẹ̀ o.
0: Wọ́n ti ń gbọ́ báyìí. Bàbá Fìdítì, wọ́n ti ń gbọ́ báyìí. Hello.
3: Hello.
0: Hello sir.
3: Mà kú ètò.
0: Ọlọ́run kú ètò ẹ̀sà ìkáàbọ̀ sórí ètò yìí. Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè yín?
3: Orúkọ ti mi ni Kabiru.
0: Kabiru. Tálẹ́ fẹ́ mọ rírì ẹ̀ lórí ètò lálẹ́ yìí. Ẹ gbọ́ voice tí mo kọ́ lò yẹn nípa arábìnrin tó sọ nípa ẹni tí òun padà ẹni tó ń fẹ́ yẹn. Ah, mi o gbọ. Ta le fe mo riri
3: ele le.
0: Kini nkan ti ololufe ti se fun yin
3: to ye. Mo fe ti ri kokon. Pe mu ni gira le ma nbere lola.
0: Lati ago meta, won a ko bere. Ago merin yen, ago merin, won a bere lago merin. Se gbọ. Se yin no ti fe complain kankan ni.
3: No. Ah. Mo ti gbọ ba baba ti emi pe ni. Ina o tun de ni fe lati ilu ni won.
0: O ti da. Ala da ago merin e pa die. O simi lowo bayi mo fi le ri lo tin simi ni.

0: àwọn sometimes wà tó yẹ pé ẹlòmíì wà tó yẹ pé pẹ̀lú àwọn nǹkan tó wà lára tí kò expect pé òun lè rèyàn tó máa fẹ́ ó pàdé ń tẹ́kọ̀ compliment ẹ̀ ó tolerate ẹ̀ ó assist ẹ̀ pàdé arákùnrin kan time kan fún ẹ̀ ń sọ̀rọ̀ fún ní kíbóhùn kí ìyàwó mu dáadáa o ó ní tóun ṣe wà yìí ó lòun ti fẹ́ ìyàwó méjì kan kóun tó fẹ́ ó lòun jẹ́ nìkan tó máa ń bínú gan ó ní nǹkan tó jọ máa ń fà ní pé tóun bá ti mu ọtí báyìí tí ẹ bá sọ̀rọ̀ kékeré báyìí inú máa ń bí òun ni ó ní ṣùgbọ́n bá tóun fẹ́ arábìnrin yìí ó ní ọmọ tó ṣe máa ń kàn ó ní tí bá ti bínú báyìí ó lákàn mú òun wáyẹ̀ ní zẹ̀ ó lè wá òfin báwọn ọlọmọ ṣe ń ṣe ló wá di pé òun ti wà á mọtí gan mú báyìí arákùnrin wa bá mi sọ̀rọ̀ ṣọ́ ya ṣe patí kan ni arákùnrin wa bá mi àtìyàwó ẹ̀ mr martini àwọn ń gbọ́ yí gan o inú àwọn dùn láti pàdé mi wá sọ̀rọ̀ yẹn fún mi jẹ́ kí n mú ẹkọ́ ẹ̀yọ kan sí lálẹ́ yìí ẹ jẹ́ kí n lọ sórí facebook lọ káwọn tèmi ń bẹ̀ ẹlòmíì láti inú yàrá kan gbọ́ pé tí wọ́n fẹ́ ṣe gábà ìwọ̀n travel lọ ni mo ti fẹ́ ìyàwó yẹn ìyàwó yẹn bẹ́ẹ̀ lórí àsìkán hello ẹ̀sùn kò mí rédíò yín ẹ̀sùn kò mí. But tẹ́ṣẹ́ kọ́ wọlé ẹ̀ka lẹ́sà alẹ́làwàṣí wà lórílẹ̀‐èdè bí o ẹ̀ka lẹ́sà.
1: Tó bá ṣe gbàdúrà family meeting family kan ni mo rò pé bóyá a ṣe wà ní 11:30 ní àgbẹ̀tìtì anyway ẹ̀ka ọ̀rẹ́ mẹ́ka ká máa lọ ká máa pẹ̀ lórí mi grandpa christopher látàwẹ̀ ni
0: okay sir
1: ní kẹ́sẹ̀ndé àká nọmba kan sí mi in last week
0: kẹ́sẹ̀ndé
1: pẹ̀kẹ́lẹ̀ sẹ́ ó dàgbé mi ò mẹ́ ní ìrántí program yẹn mọ́
0: kẹ́sẹ̀ndé
1: kọ̀ọ̀kan sí ẹni yẹn
0: okay sir
1: through you
0: okay sir
1: ẹ̀rántí mọ́
0: mo send the number kan tí mo
1: látàwẹ̀
0: ok na send ẹ̀ sí mi sọ
1: ma ṣe látàwẹ̀ ni number one ni
0: okay sir
1: number two as an old man true confession lo jẹ́ kẹ́mà program yìí o true confession
0: ok
1: sẹ́ngbọ́
0: ok
1: mr martin
0: mo ń gbọ́ yìí sà
1: martin salawa mo ń gbọ́ yín dáadáa mo dey like program yìí
0: ẹ ṣe gbọ́ sà ẹ ṣe gbọ́ sà
1: ní 3 a.m. ten man close down for 1 hour
0: ẹ ṣe gbọ́ sà
1: now Jovers and the true confession in life. Anytime I fear, alone, that will be your future wife. Only God knows. When you are in school, we are dating and she will wait and call letter, love letter, flower, a long letter. But in that over Yasha, I took by the Illuminati, by the Illuminati University, in Concombe, Salo. So I can say my own life. Gbogbo ọmọ obìnrin tí mo pàdé olóríire ni wọn.
0: wọ́n dẹ̀
1: yẹ́ gbogbo wọn tí mo pàdé in my life. nǹkan kan pé máa gàǹdà ètí mo wá mo fẹ́ American woman ó dẹ̀ bímọ méjì fún mi gbàtí mo wà lamẹ́ríkà àti student ni àgbẹ̀ wá sí Nàìjíríà for 5 years nígbà tó yẹ pé àlégbé kò lè mú àhẹ́sì wẹ̀ ní wọrí àtijọ́ wà ní oil company tí mo ń bá ṣiṣẹ́ ọ̀fẹ́sàn fún yín ní ẹ̀má bínú ó wá padà sí America. So we are not together again, and yet we are not divorced. So see, I can get in touch with Lola. You want to share another Nigerian woman?
0: Okay.
1: In the Timothy 20, share. She is Nigerian. B. Well, like a lie. Along with me, by Christian, in the Timothy 20, and pay. Olo is in Nigeria.
0: Wow.
1: Let him on in Leko. Let him on in Lorin. Only lost the foundation of the graduate. Gbogbo tí n bá ti tẹ ọdẹ báyìí sin àtàn ẹnjìníà tí n bá ti kú mi fẹ́ ṣe báyìí yóò mú màmá rẹ̀ kí àwọn ọ̀dà ni wọ́n lọ bẹ̀ wọ́n lọ gbàdúrà sí àdẹ parí ẹ̀ àti táwọn ti ta nínú ìlọrin àti ti kaduna àti táwọn ti fi sọ́sọ́fọ́tà fámìlì àwọn ọmọ wa tara náà lọ sóva sí àti àkàrà ní opportunity láti ṣe mẹ́tò wà lẹ́kọ̀ọ́ as I'm talking to you ní as a pensioner òun ni rent ibẹ̀ mo fi live by mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí my wife is late. I lost her 5-6 years ago.
0: Yeah.
1: Inu Kamakoro.
0: Yeah.
1: But as an engineer, tí mo sọ pé olóríire ni àwọn obìnrin. As an engineer, tí mo tún gbé wa káàkiri, mo fi ìyàwó mi lẹ̀lé Lẹ́kọ̀ọ́. Wọ́n á ní girlfriend ní ọjọ́ mi sọ fún yíyo. Girlfriend ní Mina. Girlfriend ni ẹ wá bá mi wá sílùú wa. Àwa dé sóòtẹ̀. Ó ní níjọ́ ló máa kọ́lé sílùú ẹ̀. Nítorí pé Ibo nìyẹn. Ó ní gbìlì àwọn olùsíkà máa nílé nílò àwọn mo ni kele wi ye ma pe ile ti mo gbe n ba yin soro la we ohun lo make sure pe mo ra le
2: wow wow you are so lucky sir
1: a woman friend unfortunately she died a year ago
2: wow.
1: I'm a widower Martini. I'm 83 years old though. I'm the youngest listening to your program. I'm always ready to assist you in your program.
2: Thank you very much. Thank you very much.
1: That's my number, my MTN number, and
2: all right, sir. Thank you very much, sir. Thank you. Thank you, sir.

0: lórí Facebook. Ọmọ yìí lólùfẹ́ ètò yìí tẹ nífẹ̀ẹ́ wa adúpẹ́ o. Wọ́n ní téèyàn bá náwó ọyọ́ kan báyìí sí ọmọ ọlọ́mọ, wọ́n ní tó kù báyìí tí ẹ ní. Wọ́n ní ènìyàn láṣọ mi. Tí mo bá rẹ́ni lẹ́yìn, ènìyàn láṣọ mi. Máfòjé Peter, wọ́n ní.
1: Ọlọ́mi.
0: Òun ní tèmi, wọ́n ní ọ̀kan ṣoṣo àjàràkú tí mi bó kìjikìji. Ẹ ṣeun gan o. Abayo Ade Yemo, good evening, sir. I can't wait to hear your program. Yeah, be jelegusi. No, kiwa mbe. Over to the 11:15. Are you 25,000 naira lakoko? Mago. Elilo talori www.cashshare.ng. So mkota muta wati wani ember period. 100 million. La fe pin kodi kusin kaka to 100 million. Ayé ṣeré. Ẹ ṣe mi mo fẹ́ pọn 100 million ká ṣe ẹ ní o.
1: Ayé rẹ̀ tí ẹ.
0: Dàkùn ká ṣe ẹ ní o. Ká ṣe ẹ ní o. Adékúnlé Adébáyọ̀, only welcome on the show. Adéfẹ́mi Òrùwálé, àwọn náà ní good evening. Adébáyọ̀ tèmi lẹ́yìn, ẹni láti yànà Fádípẹ̀.
1: Bó bá ṣe lọ sọ́hún.
0: Ìgbàgbé rẹ̀. Seriously. Saeed Oseyawo, wọ́n ní ẹ̀ka àbọ̀ sórí ètò. Adeyinka Adewale, wọ́n ní good job. Miki ọmọ ìbílẹ̀. Jonathan Fayomi, alága òní tèmi nìyẹn. Oni tèmi hangout ń bọ̀, end of the year hangout. Ibi tí àwọn ọgbà àwọn tó jẹ́ olólùfẹ́ ètò yìí, olólùfẹ́ Martinian ọba, wọ́n ti máa pàdé. Gba àwọn tó wà lórí group káàkiri, group 1, group 2, group 3, group 4, group 5. Kò sí wọn pátápátá láti máa ríra wọn. Àtàwọn tó wà nílé òkèrè táwọn náà máa wálé. December ló máa ṣe é ṣe kó wáyé. Àti ìmọ̀ déètì, wọ́n ti fún wa déètì.
1: Ìbẹ̀rẹ̀ dàbí ẹ̀sọ́ àdá.
0: Màrẹ́sìkò wọn ti fún wa déètì o. Yọba Búsà rí bídèmí. Lọ́jọ́ òbí. Àwọn ògbóni wọlé. Adéníran Adéagbo láti Port Harcourt. Only you are welcome on the show. Ẹ ṣeun gan sá. Ìjẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́sí wọ́n tún kí wa ńlá káàbọ̀ sórí ètò. Ọpẹ́yẹmí Awẹ́ and Mr. Martini, well done. So any more wisdom, I'm enjoying your program. Kabiru, Mr. Kabiru Adéremi, wọ́n ní ọ̀rẹ́ mi Martini. Good evening, I like your glasses láti Balara Academy, Olúmi. Ẹgbọ́n tí dáàdì láti Awẹ́ yẹn sọ, wọ́n ní àwọn láǹfààní àti pàdé àwọn obìnrin olóríire. Ọ̀rẹ́ mọ rírì wọn àtọ́lẹ̀ jù wọn.
1: Àforí àfọrùn kí n bá ń lọ. Ẹlẹ́yẹlé wọn
0: bá. Ẹdẹ́ká di ilé ìmúlálẹ̀ yìí.
1: Àforí àfọrùn.
0: Ẹdẹ́ká lẹ́yìn láti máa sọ I'm sorry. Yíyọ. Ní táìmù tó bá yẹ ká sọ.
1: Ìjìnlẹ̀.
0: Kò dín nǹkan kan lára wa. Sometimes láti wá sọ pé I'm sorry.
1: Ẹlẹ́yẹlé
0: I'm sorry.
1: Lọ.
0: O ti tán.
1: Kí
0: a fọrùn kí n bá lọ. I'm sorry. Ṣé lè ṣe? Oh, I'm sorry. Nígbà tó bá ti sọ I'm sorry. Nǹkan tó bá tó wá fẹ́ lẹ́yìn I'm sorry.
1: Fọrùn kí n bá lọ.
0: Ẹ ṣàlàyé.
1: Bí ọ̀hún máa.
0: Ah ah, why did you came late? Ṣé bá táwọn ọlẹ́kẹ́ sí gba ọlẹ́kọ̀?
1: Sáré
0: ohun ẹ̀yin owó lòun. Àti kìlọ̀ mú. Èyí fún
1: ìjọwọ́.
0: Wọ́n á ti
1: sọ
0: lẹ́yìn ìsìn Madam Folake Fadugbagbe. My personal person. Thank you very much, ma. Mo fi gift yin jise.
1: Ololufe n wo ba olo.
0: God bless you.
1: Oni yawa n wo ba olo. Eyin enu re.
0: Ade to ye ganiyu.
1: Re mami da.
0: Ka bo sori. Omo lara.
1: Aje inu.
0: Iya kan.
1: Iga.
0: Oba. Ade ki mu enikan si.
1: Mo ni si yo.
0: Ade ki mu enikan si. Ade ki mu enikan si.
1: Ololufe o sun won laarin egbe.
0: Hello.
2: Hello, Mr. Martin.
0: Hello, sir. O so wa won kunrin lale yin o. Ah, network yen break yo. Network yen break.
1: Ibe mo ni si
0: yo. Ma binu.
1: Iyato.
0: I'm sorry, yeah, to she dare or to carry yeah, and my bino. I am sorry. To she dare carry yeah, oti da or lock of relationship. And ordinary, I'm sorry, kuleshe.
1: No, if
0: ordinary, pay my bino. Lale yi edi yen mu lale lori eto yi
1: bibila
0: do ma fun yin e ma believe pe eto yin ni at least yawo e ni mo je na se ko ni se fun mi ni ti bo wa lowo e
1: oluwa lo
0: ko ba se nko
1: e ma ma
0: lo boko e ni mo je se ko ni dana fun mi tele tele ni I don't understand won roje sile ko ni dana when you listen to some stories
1: to
0: learn family kan te pe iyawo to fe o ni dana
1: bibila do so yi
0: between me and you oko yen lo ma ndana
1: ase bi se
0: ba je won de ni smooth relationship won de ni smooth marriage
1: o ta ba ti ko ati ko no o
0: pe ile en lati nje ko te to ni dodo
1: bi no ife ba
0: what is happening in your home ti won ri bi po babara yen to ba ri bi kan wa ri pe awon kan tun worst ju be lo
1: bokun ife ba ja
0: le to tumo si ni pe won ni pe idalo ni iselu ta se se lode ti won ato to de bun mi
1: aye ma pa no ife
0: awon family kan wa te pe oko lo ma lo pon mi on la lo siwa a lo fa kan ga
1: doto yi
0: wa de bi lo pe bi lo de ke se po go a lo fe ki aya ko ma dun yawo ohun
1: ya
0: ise omi fifa ni je nkan to strong na elomi de ni yawo e lo ma da ko yawo e lo ma pon mi yawo lo ma faso yawo lo ma dana yawo ti ni to be abi 31 lo yo ti ayo ko ti wo 50
1: doto
0: yi gbo
1: da
0: lo mo ko le omo lomo ori ba se si lo fe wa sanwo dowry ti o won ilo lo san gan eh si mi sanwo dowry e ni si san dowry re ni pe lawon eran kan to eran na wo bate ko fe gbe mi mi eran ke bi ba jagun ba yi eran o yo jade laye ni oni o mo so pe ohun na ti a mo sanwo dowry e na e de ka le lati ma appreciate ara wa o wa very important taba so pe ah ololufe mi mo riri e o ba ni nkan to nje ba dun gba mi ah e ma se kini yato hello

0: Mrs. Ogunleye.
1: Dada niyan. You guys might want by man follow me. Thank you very much, ma.
0: Hello.
2: Ekale.
0: Ekale ma. Mommy ayo mi de e ka bo sori eto ni temi se wa pa lale.
2: Wa pa ise.
0: O to 3 days yo.
2: Mo ma ba yin lo.
0: Eh, en ba mi lo, en ba e ma ah, na mo ko ju ku yen di. Ta le fe appreciate lale.
2: Okay, dan.
0: Eh, ọkọ náà ni bẹ̀tẹ̀ ìsìlá round. Ọ̀ọ̀ọ̀ ìsìlá round. Wa dá wà báyìí.
2: Èmi nìkan ni àtàwọn ọmọ.
0: Àtàwọn ọmọ ìyá Ọlọ́run a pẹ̀lú yín. Orin yẹn ń wọ̀ yín lára bí. Orin yẹn ń wọ̀ yín lára.
2: Bẹ́ẹ̀ ni, dọ́kítà máa pè é, tọ́lá wà ní máa pè é.
0: Ó ti dà bẹ́ẹ̀, ó ta bẹ́ẹ̀. Ẹ fẹ́ appreciate ọkọ yín wọn dẹ̀ wá sílé báyìí.
2: Tó bá
0: ti yá
2: máa
0: pè é. Okay na, okay na. Ẹni mò ń kí wọn. Wọ́n kò tọ́jú, mọ́mí ayọ̀. Wọ́n kò tọ́jú. All right.

0: ó ní official announcement kan tí mo ní mo fẹ́ sọ lórí ètò ìbáyìí tó sọ báyìí ẹlọ sórí Facebook mo fẹ́ rí love MG 50 fẹ́ṣẹ̀ official announcement kan tí ó bá ti pé 50 mi ní ṣe emoji yẹn love yẹn kékeré mi ní kí n máa tẹ love ẹ máa love báyìí mo fẹ́ rí love báyìí nínú comment section love love love ó yá àti bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin tèmi ó yá fẹ́ rí love MG 50 sókè nígbà tí love MG 50 mi ní make announcement yẹn ilé ilẹ̀ máa pè nígbà tí ń lálẹ̀ nígbà tí kà tí ó bá ti pé 50 mi sọ
1: garo
0: ẹni kí n mọ̀ sọ àbí.
1: Garo.
0: All right. Ẹni kẹ tẹ like 50 o. Fẹ́ rí emoji ẹ lọ tẹ báyìí love ẹ tẹ send love báyìí sí mi gbà tí máa rí nu comment section. Ní táìmù tá a wà yìí. Mo fẹ́ gbẹ̀yìn dé ọ̀pọ̀ àwọn nǹkan tó bá tún ṣẹlẹ̀ láwọn tó bá ń ṣẹlẹ̀ ní táà mo máa ń gbẹ̀yìn lórí ètò ẹ̀. Àwọn singles àti àwọn single guys àti àwọn single ladies tẹ́ ń gbọ́ mi. Ẹ bẹ̀yìn Mrs. Temi Gold Oshejare thank you very much my sister àti like gist àwọn gẹ́lásán gẹ́ kọ́kọ́ sí Temi 20. Temi Gold Miss Temi Gold àti like gist o like gist. Ẹyin nìkan fẹ́ tẹ 50 tán Adáfọlákẹ́ Fádúrẹ́bí náà tẹ tiwọn àwọn ti dá ó dá. Fẹ́ ṣe official announcement kan lálẹ̀ lórí ètò yìí.
1: Garo soso yan gani.
0: Èdèkì lọ kà 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. Ẹyin tẹ́ ẹ bá jẹ́ single guy tí ń tẹ́ ẹ wáyé tí ẹ ń rò wípé ẹ fẹ́ pàdé olólùfẹ́ mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan one time tá a wáyé ẹ̀bẹ̀ mo fẹ́ bẹ̀yìn torí tẹ́ ẹ ń gbọ́ ètò yìí no matter tí obìnrin bá ṣe rí tó bá ṣe ní àkọ́fì sí tó ṣe níwájú sí tó ṣe ní ẹ̀yìn sí tó ṣe rẹ sọ̀rọ̀ sí tó ṣe rẹwà sí ẹ dákun ìjọ ẹ má fẹ́ obìnrin tí kò ní iṣẹ́ tó ń ṣe. Nọmba one nìyẹn lálẹ́ mo gbé yín débẹ̀ ni o mo ti wà lórí ètò máa sọ reality fún yín àwọn ẹ̀yìn parọ́ fún yín it's a reality love show. Tẹ bá ti rí obìnrin báyìí ẹ ti bẹ̀ pé kí ló ń ṣe tó ní kò sí nǹkan kan tó òun ń ṣe ìlọlé ìwé kò kọ́ṣẹ́ ìyẹn ká sùn ká jí lọ òun ṣe pé a still looking for better opportunity ẹ tara move on síwájú torí kò sí nǹkan tẹ fẹ́ ṣe fún tó máa appreciate ẹni tí kò bá ṣe làálàá rówó kò lè mọ iye tí tẹ bá fún ní 10,000 tẹ fún 20,000 kò lè mọ iye ẹ torí tó náà bá ti ṣe iṣẹ́ a ti mọ̀ pé alájà màdì náà ti náà jù ọlákẹ́ adúbàgbé náà tún jù ok 1, 2, 3, 4, 5 ok 40 okùn mẹ́wàá number one ẹ má fẹ́ obìnrin tí kò ní iṣẹ́ tó ń ṣe eléyìí kójọ́ tẹ̀yìn ti ọkùnrin kí lè wá jẹ́ tẹ̀yìn obìnrin kọ́ra fún yín ní ẹ lálẹ́ tip tip ẹyin tí ẹ jẹ́ obìnrin ọkùnrin ò bá wà kó wà masculine kó handsome kó wà jovial kó máa fún yín lówó no money is most of people owó yẹn ó wà very paramount sọ́pọ̀lọpọ̀ yín money ni tí wọn bá láǹfààní nǹkan àwọn ènìyàn sọ ẹnìkan sọ̀rọ̀ kan ní tí wọn bá mú ẹni tó jẹ́ kínní àwọn ọ̀bọ lágídò tó bá dé fìlà fún wọn dé gò fún ẹni tó àti gbowó dání ẹni ó tẹ̀lé olórin kan ló kọ́. tí ẹ bá ti rí i pé nígbà tẹ́ ń fẹ́ ọkùnrin ọkùnrin tí ò bá ti ní olùbáwí ẹ má fẹ́ tẹ́bí kò sẹ́yìn ẹ̀kan tó lè bá a sọ̀rọ̀ kó gbọ́ tẹ́bí kò sẹ́yìn ẹ̀kan tẹ́ pé tẹ̀tẹ̀ sọ pé tẹ́ni bá débẹ̀ tó bá bá a sọ̀rọ̀ ó máa gbọ́ ẹ má fẹ́ sọ fún wọn pé wọn ọba ló sọ bẹ́ẹ̀ martinez aláwọ̀ ló sọ bẹ́ẹ̀ ọ ní ọkùnrin tí kò bá ti ní olùgbà wí ẹ má fẹ́. Lálẹ́ yìí lórí ètò agbami ìfẹ́ ó máa yàtọ̀ díẹ̀. Máa ṣe ojú òpó sílẹ̀ fún yín. Àwọn tí màá fẹ́ kó pè lábala yìí àwọn tó jẹ́ pé wọ́n ti ní experience dáadáa. Wọ́n á fẹ́ kí ẹ fún àwọn tí wọ́n wà younger. Rex ní àwọn nǹkan tẹ́yìn ti experience. Lesson tẹ́ ti kọ́. Arákùnrin ni ọkùnrin á fún ọkùnrin ní advice. Obìnrin náà fún obìnrin ní kíni advice. Lórí ètò lálẹ́ yìí. Ó kù ṣẹ́jú díẹ̀. Hello. Hello sir.
2: Hello
0: ẹ̀kalẹ́ sir. Oye, ojú òpin yẹn tún kọ́ọ̀tì. Èmi kọ́ o.
1: Òyìnbó rọ́nà wíńtàrò dé kra.
0: Ọ̀pẹ Yẹmi Awẹ́ wọ́n dábolẹ̀ ni 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 10 10. Ó ti lé o, ó ti lé o. Kí máa fẹ́ ṣe báyìí, ó ti lé o. Ó ti lé. So ọwọ́ mi ló kù sí báyìí. Kí wọ́n á make announcement mi.
3: Múra fami mọ́ra.
4: Fami mọ́ra
3: bèbí mi o.
4: Fami mọ́ra fami mọ́ra. Wọlé ni ọkàn mi fẹ́.
0: 0912370 8675. Láti wá mi tí ìwọ bẹ̀yìn báyìí o. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin bí ẹ ti lọ́dún mẹ́wàá, ẹ ti lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún, ẹ ti lọ 20, ẹ ti lọ 30, ẹ ti lọ 10. Àwọn lẹ́sìn tẹ ti gádà jọ. Àwọn tẹ fẹ́ fún lámọ̀ràn àwọn náà ń bọ̀ báyìí. Kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí ì máa rí o. Àwọn experience tẹ́yin ní ẹ pàṣẹ ẹ̀fẹ́ tó ń bọ̀. Hello. Ojú òun rọ̀ ń ta ni àbí kí ló ń ṣẹlẹ̀? Ó ń ṣẹlẹ̀ mẹ́. Ó ń ṣe bí àwọn aráyà. Kí ló ń ṣẹlẹ̀ mẹ́?
4: Fami mọ́ra.
0: Awẹ́rú.
3: Bèbí mi o.
4: Fami mọ́ra.
0: Oníyà méjì. Dá lọ́fẹ̀ méjì bolẹ̀. Ó dà bolẹ̀ 1 2 3 4 5. Ok.
4: Wọlé ní tọkàn mi fẹ́.
0: Ó ti gbé o.
4: Wọlé ní tọkàn mi yàn.
0: Lórí ètò yìí nínú oṣù tó ń bọ̀ official announcement mi rèé.
4: Ẹbí afárá oyin.
0: Bẹ̀rẹ̀ tẹ send emoji yẹn, thank you very much.
3: Ìpàdé àrùn dájọ́ bò.
2: Hello Mr. Latini.
0: Yes sir.
2: Ẹ kalẹ̀ kújọ́ mẹ́ta o.
0: Yes sir o.
2: A pín ètò wa o.
0: Ọlọ́run pín ètò ṣẹ́ wàá pa.
2: Mo wà pa gba ẹyin ká Latini.
0: Mo gbọ́ yín, ẹ fẹ́ sọ nǹkan fún mi.
2: Ẹ jọ̀ọ́. Ó ní àwọn nọ́mbà tí ẹ mọ́ ń pè yẹn jẹ́ mọ́ bá wa fara balẹ̀ sí ẹjọ́.
0: Èwo ni àwọn nọ́mbà? Ṣé n tẹ pípé wọlé yìí náà?
2: Òun kọ́ ti àwọn omi àti ìbílẹ̀ fi ẹjọ́ ẹ mọ́ bá wa fi ara balẹ̀ sí.
0: Mo ti gbọ́.
2: Kódà láti rí ẹni ọjọ́ mẹ́ta tẹ̀ ti bẹ̀rẹ̀ ètò. Iye kódà ni èrè orí kan sílẹ̀.
0: Adé wọn máa ń ní sùúrù pé gbà mí o. Ìgbọ̀n àtúnísòro pè sí
2: lọ́wọ́. Ẹ̀wọ̀
0: a ní sùúrù pé mo wọ̀rẹ́ a ní àfàbàdé pé dáadáa. Ṣé gbọ́?
2: Mo gbé fún yín o.
0: Mo náà gbé fún yín. Ẹ ṣọ́pù nọkù.
2: Nọmba wà ti wá.
0: Ẹ ṣeun, wọ́n gbé mi débẹ̀. Ẹni ó fẹ́ sàmí wò. Announcement yìí, official announcement ni. Lórí ètò yìí tó bá ti di ní oṣù tó ń bọ̀, a máa gbé àwọn kọ́pù kan wá sórí ètò yìí, ọkọ àti ìyàwó. Àwọn ọkọ àti ìyàwó yìí, wọ́n ti jọ wà over 3 decades, close to 4 decades. Ilé tó túmọ̀ sí ni pé ó súnmọ́ 40 ọdún. Wọ́n ti pàdé láti bí over 30 something years ago. Belinda to 40. Yàwó ṣiṣẹ́ nìbàdàn. Ọkọ ṣiṣẹ́ káàkiri Ìbàdàn. Ṣiṣẹ́ Lọ́yọ̀ọ́, ṣiṣẹ́ Lóògùn, ṣiṣẹ́ káàkiri. Àwọn abí ọmọ kan. Wọ́n bí àwọn ọmọ. Àwọn kan wà nílẹ̀, àwọn kan wà nílẹ̀ òkèèrè. Wọ́n bí akọ, wọ́n bí abo. Jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì, kan tó ti fẹ́ fẹ̀yìntì. Wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn. Wọ́n ìjọ kan tí mi ti ní dá. Fúnra wọn náà máa dárúkọ bí tán ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ wọn. Wọ́n á bí ọmọ tó yẹ pé ó ń ṣiṣẹ́ ní ìkànnì ti lágẹ̀ lútẹ̀ǹgbọ́ lálẹ́ yìí. Tíní Sàláù ọmọ ọba. Ọ̀fíṣẹ́lì báyìí lórí ètò ìlife. Àdé bàbá tó bí mi lọ́mọ àti ìyá tó bí mi lọ́mọ. Àwọn la máa celebrate lórí ètò ìlife ní Okechori Radio official announcement. Ilé tó túmọ̀ sí ni pé a jẹ́ special episode. Mo ń tò lọ́wọ́ tó ṣe máa rí. Ilé ìtura tó máa wà. Àwọn bàbá bàbá ẹ̀ lè fi wọ́n lẹ̀bi tó ti ń lo dáúlà. Wá fi wọ́n sínú ẹ̀fọn. Logistics tá a gbé wọn. Security tí ó dúró nígbà tí wọ́n bá fi kú mi bí báyìí lè máa tún súnmọ́ bí ọwọ́ aago mọ́rẹ́ ọkànlá kọjá ó tẹ̀lé wọn débi tí wọ́n á sùn sí. So officially ẹ máa respect Mr. and Mrs. Sàláù lórí ètò yìí lóṣù tó ń bọ̀. Ṣó ti lọ báyẹn ṣe láìkẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan ni ó ti lọ. Ìṣẹ̀lẹ̀ tó túmọ̀ sí ni pé ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ètò yìí tí ẹ fẹ́ lọ́wọ́ sí. Wọ́n bá ti wá gbé wọn wá mo fẹ́ kí wọ́n bá tán bá ti parí ètò tán á tún wo ibi tí wọ́n ti lọ ṣe kíni tí wọ́n ti lọ gbafẹ́. Ìlọjọ́ yẹn kọ́ ìlú náà lọ́mọ gbafẹ́ o. Ẹ̀gbọ́n ni ṣe láìkí ẹ̀ bẹ́ẹ̀ live wò béèrè ẹ bá ní fún wọn ẹ fẹ́ mọ̀ bó ni wọ́n ṣe pàdé. Gbogbo tẹmọ́ ta mọ́ bèèrè lọ́wọ́ yẹn inú àbí ìlọ́wọ́ wọn jẹ́. Ọ̀pọ̀ tó yẹ pàdé máa bèèrè lọ́wọ́ wọn live. Greatest announcement. Ẹ ṣe oúnjẹ àárín. Madam Fọlákẹ́ Fàdúgbàgbé lórílẹ̀‐èdè America only great special announcement. Màá ṣe bánà yẹn a máa fi píchọ àwọn méjèèjì síbẹ̀. Àjọ tó máa jẹ́ máa post ẹ̀ sórí Facebook mi Martini Sàláù. Lágìlú náà máa post ẹ̀ síbẹ̀. A máa post ẹ̀ sórí TikTok náà. Orí IG a máa post ẹ̀ síbẹ̀. Ó gbogbo platform. Tòjọ́ yẹn nu studio máa kún. Studio máa kún jọ yẹn. Ẹ máa rojú mobile life and direct. Bàbá Martini àti ìyá Martini. Ó yá báyìí dé kí n mẹ́rin tó wà ń bẹ̀. Hello. Hello.
2: Mr. Martin, special announcement in here.
0: Yes, sir.
2: Ejo, mo pa ti baba. Feedback wo mo nge mi ti pa for radio temi.
0: I get feedback lo do yin abi.
2: Eh, mo ti pa go radio, mo ka.
0: Me ya network. Eyo kro ni.
2: Mo de ofe ton. I'm sorry. Bati oni radio ni bati meji mo nlo ni ejo daddy team. Grandpa Christopher Latawe ni. Ejo gbadẹ ba fe se ti awon baba ti mama te wi. Ejo. Ejo ko je either birthday kan tabi jo abi jo wedding ko je bi wedding anniversary. So then gbadẹ ba fe send one off on the ship. Kale mo gbo ita donate staff ìránṣẹ́ sí ní tẹ́sí send wọn.
0: Kò sí wàhálà oṣù tó ń bọ̀ náà la fẹ́ fi sí. Oṣù tó ń bọ̀
2: so October lo jẹ́ yẹn.
0: October.
2: I'm a save for it.
0: Ẹ ṣeun gan. Thank you very much sir. Thank you sir. Ẹ lọ́yìn pẹ́pẹ́ yóò kún wọn. Adam Fọlákẹ́ ní kí mọ́ wọ̀ọ́rí. Wọ́n ti sọ fún mi níkẹ́ mọ́ wọ̀ọ́rí. Sọ fún mi, I'm not worried.

0: ẹ dẹ fẹ share ẹ lálẹ yìí ọ̀nà méjì ló wá pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ àwọn kan wà tó yẹ pé àwọn tẹ́ ti gada experience tẹ́ ti gada láti jọ yìí ẹ fẹ́ share pẹ̀lú àwọn tó ń bọ̀ ẹ fi lálẹ̀ mo ti share kan ọkùnrin tó bá fẹ́ fẹ́yàwó má fi ń tí ò níṣẹ́ lọ́wọ́ bam obìnrin tó bá fẹ́ fẹ́ ọkùnrin má fẹ́ ọkùnrin tí kò ní olùbáwí ọkùnrin sọ yẹn tèmi ti ní ọ̀nà ọkùnrin ni ọkùnrin lè máa fún advice ẹ bá dẹ̀ jẹ́ obìnrin àwọn obìnrin náà lè máa fún ní advice ìbáwù yẹn lè wá fi story park ẹ̀ lẹ́yìn èdè tẹ́ fi mú advice yẹn wá ṣókíṣókí ni ẹnìkan ìṣẹ́jú kan ni 1 minute per you know per person do you understand o long wa mu se nyu ayi tinu ati ebeni 0912370 8675 number ti lo kere ni +234 81 42 49 1006 +234 81 42 49 1006 number ti lo kere ni yen number ti le 0912370 8675 Hello, sir.
1: Hello. Hello. Ejo, thank you very much.
0: Ejo, esun chrome bi radio yin sir. Esun chrome bi radio yin sir. Ejo.
1: Mo ti pa. Okay.
0: Thank you very much. Thank you very much, sir. Thank you very much.
1: Ṣé advice ni ka fọkùnrin ni pe ki ọkùnrin ko ma ẹgba, ko ma try lati fẹyàwó ti o níṣẹ́ lọ́wọ́.
0: Ẹyin náà tún padà sórí ọ̀rọ̀ yẹn lẹ́yìn padà sí.
1: Bẹ́ẹ̀ni, it is true because I will give you my back up. Then secondly, advice ẹ̀kan obìnrin is the best o. Ọkùnrin tí o bá lólùbáwí tí o àti pé pàápàá tí o bá mọṣẹ́ tó ń ṣe tó rí iṣẹ́ tó ń ṣe máa fẹ́. Now come back to my own. Kí mo sọ pé ọkùnrin tọkùnrin. Àgbẹ̀fọ́ ìwòkà òṣèré táyà ni kò pẹ́. This thing ó dábàrú láìsí orí ayé mi. Mo jẹ sọ fáwọn ọmọ nínú pé wọ́n jókòó mo nílùkù. Ibi kí tó bá ń ṣiṣẹ́ nọ́ńdà ìjọba ibi kí mi kọ́ bá gbé ẹ lọ, mo yàwó àtàwọn ọmọ ẹ̀ mo dá ní. Ibikíbi tí ṣe bá ti gbé ẹ lọ, mo yàwó àtàwọn ẹ̀ dání because àwọn wèrè kan wà tó yẹ pé wọ́n máa ń fi oògùn bóbìnrin sọ̀rọ̀. We will mess up your wife, and at the end of the day, they are messing up your own life. So, ma eva, what you do for you, ma eva, to say about the day, no seko, kuya wata wame lo seko, eba ma guya ya katabo. Ma ma wo, because o beta, ita no beto ma kobe elo jo ale, ma de, ma fia ye esile.
0: Ibi ti ọkọ bá lọ kó gbìyànjú láti múyàwó dání pẹ̀lú ẹ̀.
1: Kó múyàwó àtàwọn ọmọ ẹ̀dá nínú.
0: Kó má fi gáàpù yẹn sílẹ̀.
1: Àpọ̀ kíyàwó gan ọ̀bá ní intention láti ṣiṣekúṣe àwọn tó máa fi oògùn àbí kankan gbé ìyàwó ẹ̀ lọ́wọ́ mú. I'm telling you, I'm talking from experience. Ẹ̀bẹ́ni rẹ̀ dání, I'm not happy today because of that singular issue. Because mo gbé fífi. Mo fọ mi lo yin o. Yes, but o le tan lọkan.
0: Ẹ ṣeun gan.
1: Bẹ́ẹ̀ni the most important one. So advice gidi yẹn fún àwọn upcoming
0: couples. Àbí tó yẹ pé àwọn náà ti marry lọ́wọ́ but rú ẹ̀ fẹ́ ṣẹlẹ̀. Ó fẹ́ lọ máa gbé ní Abuja kí kan máa gbé Lékòó.
1: Wọ́n máa tra ìyẹ̀wò kókó gbẹ̀kẹ̀ dání. Wọ́n á dòkúta síra ìsì ẹ̀. Tí o ṣe ṣà.
0: Wọ́n á wọnú ẹ̀ tán.
1: Òkúta ti ẹ̀kọ́ wọ́n á dá yàn ẹ̀sìn.
0: Òkúta ṣe ṣà.
1: Iyán ni ò ṣe ṣà. Wọ́n á dá.
0: Ẹ ṣe gan ni. Ẹ ṣe gan ni.
1: This is my number. Tó bá fẹ́ ká ṣe àtìgbẹ́ra tomorrow. We'll talk at length. I don't mind.
0: I'll be expecting, sir. All right, sir.
1: It is not easy. Thank you.
0: I understand, sir.
2: Commissioner, sir.
0: Hello.
2: Hello.
0: Yes, sir. Talumba, what's all right?
2: Kaduwa Nyogba.
0: Ami.
2: Abileko Akorede Dasola Latago.
0: Iya Abileko Akorede Dasola.
2: A dupo fun mama ati baba te n gbe bo anreti won
0: o. O ti da. Awon na, awon na.
2: Ori ni da.
0: Ami
2: Olorun. Ima te mi o fun awon omo odi oni. Obokun yi o si bo be ri. Ki won ma wo pe anu omokunrin yi ta bo mo bere yi. O se mi ni mo fi se fe. Kẹyin ọmọ wo tori anu pe condition ka bi nkan kan ni mo fi se se
0: okay
2: ko to ba yo amọ jaje oyan loju o
0: so won fa nu fe
2: ọmọ wo pe anu re nse mi kọlọ
0: kọlọ
2: abi awon ogba e na mo si
0: e seun gan ni
2: akwaisun
0: e seun gan ni akrede da sola ko akwede da sola boyi Hello. Yes, sir.
3: Last call, our bank.
0: We
3: get one lock up and check on the family. You are a military person. One transfer or see Boron. I want to family a little
0: bit. I want
3: to. That one is where you call me personal.
0: Bonu.
3: Sorry, you see, I job out easy. Eleven. Obe to ba ma se ku je ko se e fi won le e wa after awon mo e tojo awon mo e se fojo ale o si nkan to sele inshallah
0: like
3: e se mo dupe
0: e se ngan aba tari console ara won pe ah lo le se ko se mo fun mi tension e mo pressure mi love me I love you.
4: I kiss you.
0: Ah. Hello, Moba.
4: You need me. I need you.
0: Naturally, no. Because you can't afford to run your own quality. I will cut your part.
5: Hello.
0: Hello.
5: Hello.
0: Yes.
5: Brother, what? Nah, I do any of them.
0: Amen.
5: I'm going to go to the house. Alaye adura yen ni wipe se e ba ti boye jade lonle e wa fe wole e wa ti bero ko po ni waju ile yin
0: ah lomo jari
5: ibi oni pa yin
0: ami ateyin na ami ateyin na ami ate wa se yin
5: ni mo ti mo fe gba awon omo wo okunrin atobirin ni wipe won ba fe to yawo ti won ko je ki fe wa laarin ara won tori pe ti be ba wa laarin oko ati yawo won ni le mo fi oro ati oro ti obaye ti won fi pamọ oro asiri won ni mo fi pamọ ife se pataki laarin okunrin ati obinrin ti ba de gbe okunrin travel tabi pe okunrin ba je pe ti sise o ni don gbe lo ti travel ti o ba wa nle oko re o balẹ wi oko balẹ wi pe mo jeri iyawo mi oko na ti jeri awon mejeje omo jeri ara won ele keji ti mo wa fe so bo je man je ka se yen wo ni mo pa mi lara baba
0: kilo do bi nkan ni
5: pe set kekere ni mo wa nlo eh mo bi mo se le gba pelu ti se
0: e mo worry ma tun tun pe yin ma ko yin te se mo ta se gbo
5: se
0: se
5: adu aye

0: nọmba ti awọn Romeo ma pin si Romeo lawọn kun lori eto yi ti won lo ni fe Juliet lawọn obirin ti awọn lawọn lo ni fe lori eto yi companionship abi soulmate ban so fun arakunrin pe ko se awa le rela ni na to na se nsise iṣẹ́ wo lẹ́ ń ṣe?
1: Transport.
0: Transporter ni?
1: Driver.
0: Ok, nílùú wo?
1: Nìbàdàn.
0: Bẹ́ẹ̀. Ok. Nìbàdàn. Age wo ni?
1: 57.
0: Ṣe ṣe wà active.
1: Bẹ́ẹ̀.
0: Ṣe active tí mo sọ yẹn yé yín. Ẹ jẹ́ ká máa bọ́rọ̀ bọ̀. Transporter ni kíni marital status yín? Hello? Kini marital status? Ṣe serious báyìí sá?
1: Mo serious.
0: Kini marital status yín? Kini marital status yín sá?
1: Mo ti bẹ́yà rẹ̀ rí.
0: Ìyàwó yín wá ń kọ́?
1: Ẹni kálukú ti bá
0: wọn. Ẹyin lẹ lé wọn lọ àbọ̀ kẹ́rùkù jáde.
1: Ọkẹ́rùwọ̀n jáde ni ìgbà tí kí wọ́n fẹ́ mi lọ́rùn.
0: Bí ẹ̀ náà wọ̀n.
1: Bí ẹ̀ náà wọ́n nínú ọkọ̀.
0: Abọ́dọ̀ béèrè. Ẹlẹ́sìn wo ni?
1: Christian.
0: Ẹ describe ara yín fún mi. Mo fẹ́ fún yín léèyàn kan lálẹ́ ẹ̀ ni. Tẹ́bálẹ̀ send picture yín sí mi. Mo fẹ́ fún yín léèyàn kan lálẹ́. Ṣùgbọ́n tí mo fẹ́ fún yín yẹn, ó ní ìdí ẹni tó wà active. Hello?
1: Mi
0: ò lórí ètò yìí, mi ẹ̀ flow.
1: Mo ní kàkà ni.
0: Ẹ pẹ̀lẹ́. Ṣé wà lórí WhatsApp?
1: Mo gbé ìyẹn tó ga díẹ̀. Mo mọ́ra díẹ̀.
0: Ṣé wà lórí WhatsApp?
1: Mo wà lórí WhatsApp.
0: ma pe number kan sinsin e send the picture in sibe send picture in bi orisi marun
1: number
0: si.
1: Number na ni
0: wa number iko mi e de pe yin ma send the picture mi ori number yin bayi
1: okay
0: se bo all right ma send e sin all right ke send e sin sin o mo fe fun yin leyan kan lale ni o uhun se se yin e je lucky tin yin niyan te yin na ba te ba what you know
1: I don't know.
0: Chat me. My number is in for you.

0: kasele
1: mira sita o be je odise o pada wale o alayi ni ko
0: o do meta ti ati gbe mb o wa sori ete
1: kokoro mi da o tori owo o ki ni be si
0: to nbo yi are ti mb awon lulufe mb are ti mb tun wa jo ko wa ba wa faja are ti mb ni osu tan bo ni osu tan bo e ma lori sise awon alejo lori eto yi October visitors. Here to him, I expect one. Here to him.
1: Yawo, yawo. Bokoromida. Otori owo. Opini na zika. Yawo, yawo.
2: Hello.
0: Hello.
2: Hello.
0: Hello,
2: Ekale.
0: Hello, Ekale.
2: Ekweto, sir.
0: Hello, Ekweto.
2: Hello, Romeo Lonsoro.
0: Romeo Lonsoro.
2: Men.
0: Okay, kí lẹ fẹ o?
2: Mo fẹ́ obìnrin kan tó bá dá a jọ fẹ́ra wa.
0: Age wo ni yaba?
2: Ẹgbẹ́ 55
0: 55 companionship àbí soulmate. Wẹ́n yàn bá tẹ́yìn lọ́kọ́ ẹ̀fẹ́ so companionship àbí soulmate. Ṣé ẹ fẹ́ kẹjọ ọmọ ọdọ́ rẹ ni àbẹ́ fẹ́ fẹ́ sílé?
2: À mo fẹ́ fẹ́ ni.
0: Ẹ fẹ́ fẹ́ sílé? Tẹ́ lọ sanwó dáórì.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Yàwó yín kọ́.
2: Ó wà ṣùgbọ́n nǹkan tó fà ni pé kò láìkì pé èèyàn máa súnmọ̀ ní every time tó olóko ti àárín wa.
0: Wọ́n ti sọ fún
2: un ọ̀dọ̀ màmá ẹ̀gbọ́n ló wà ní ipò tí ó ń lọ́dọ̀ mi.
0: Báwo náà ti sọ fún yín pé àwọn ò ṣe mọ́?
2: Ẹ̀bùn kan fọ bikini. Tába fẹ́ bímọ báyìí wàhálà ni àti súnmọ́ báyìí tó jẹ́ pé a máa dúra wa ní ìgbà máa fún máa tẹ̀lé.
0: Lórí kí ni? Ṣé bàtẹ́yìn fẹ́ wọ́n gbà yẹn tẹ́yìn fẹ́ wọ́n ta ẹ̀yẹ wọ́n wò ni?
2: Èmi ò ní ìsinmi ọ̀jẹ́ ni tó máa ṣe gbìgbìrì nígbà yẹn mo jẹ́ pé tó ní sùúrù. Gbogbo òkúta tó bá lóun fẹ́ kọ́ nígbà tó bá gbé ní sí. Gbogbo ayé gan-an ó kẹ́lé ní kí n tún sásọ kí n bá òun dá sásọ kankan báyẹn ló máa sọ fún mi gbogbo tiẹ̀ mo ta fara da ibẹ̀ máa rí pé gbogbo ìgbà yẹn gan kí n tó kúngbà kan gan-an mo lo kọ́ńdọ̀ fún gbogbo ọdún kan àbọ̀ gan-an kó tó ìgbà tó sún mi pé láti lọ́ máa ra àwọn kinní yẹn káàkiri kẹ́mí ló ń bá dé sáàbì pé ìgbà tí ṣe pé mo gbé lápá mo gbé lẹ́sẹ̀ tó fa ni.
0: Okay.
2: I'm fed up now. Mo jẹ gbé tó jẹ pé mo gbà tára mi bá kún báyìí àti ní kóró pọ̀ mi a máa ro mi gan tó jẹ pé a máa fẹ́ lè máa sunkún.
0: Ok, wọ́n ti mú nọ́mbà yín lẹ̀ ṣẹ̀gbọ́.
2: Ok,

àwọn kan sọ pé ìgbà míì ọlọ́jọ́ mi ti ẹ̀sìn àwọn kan sọ pé ìgbà míì páwọn kan máa ń fà á tí obìnrin tí àwọn obìnrin ò kí fi hàn lá òkè but nígbà tó ń fẹ́ ra wọn ṣé wọn ò mọ̀ ni ọ̀sìn nígbà míì tá a bá sọ pé bóyá inú ọkùnrin ń rùn àbí ọkùnrin ní bọ́dí odò bóyá ó stingy ká sọ pé bóyá kò wà responsible stingy yẹn lè pín sí àwọn ọ̀pá mi. Other side now medically

0: fẹ́ràn.
1: Fún ẹ̀yin tí ó jẹ́ pé ẹ lè pè sórí ètò nítorí personality ẹ̀ wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n jẹ́ gbajúgbajà tí wọ́n lè mọ̀. And there is no crime in looking for love, searching for love, let me put it that way. Ṣé ẹ lè láǹfààní láti pè wọlé? Nọ́mbà yìí ni kẹ́ ẹ reach out to me sí. Àbí ẹ wà nílẹ̀ yìí, àbí ẹ wà nílẹ̀ òkèèrè. Mo ní Juliet kan nílẹ̀ òkèèrè, àwọn tí mo ti ní yẹn, àwọn tó ń wọlé mo ti rí. Olórí specification tí mò ń wá. Juliet is 50, she's 51 years of age. She's 51 years of age.

0: madam Ariola gbo won ba sha nta tent la nta sha ta bi ta tori bi ta fe lo yen all yen ibi ta hall yen at least extension to yen o tobi
1: a sha ti ta gbo ta fe ta ka sun tent e mo bi hall so that awon wonu hall
0: sha bere were were ta ni decorator di decorator se tables everything I mean all and clean we need kana lo clean sha se gbo e white da de pe white release white di ve mo pon a lo be wule later we would be 5 lojo ba da ah ba tun wa po e moto kun ta ara ton raye park mo ara ton lo park is street sha se party enjoy God was good. Àwọn àṣe pàtí yẹn wá parí ní ago mọ́kànlá àṣálẹ́. Àwọn tó fẹ́ padà, àwọn bá tún àwọn padà mọ́, ní bá tún gba yàrá. Àwọn tó fún yàrá, àwọn fún wọn yàrá, àwọn tó gba rúùmù, gba rúùmù. Oh God, what a memory. What a memory. So lọ́dún yìí, pẹ̀lú ogun ọlọ́run, àtẹ̀tíṣẹ́ ní tèmi at 5, mo fẹ́ kó wọ ní tèmi at 5. But this one just award night and end of the year party. White party. Ilé àti ṣe ní tèmi at 5. Only it's raining, sir. Only since Friday, wet evening here in Washington Metro. Wow. Now we are among our shit in Washington. Bẹ̀yìn tó jẹ́ pé ẹni fẹ́ wa pápátá tẹ ṣó lọ́ọ̀bù sí wa wọ́n ti gbà ta bẹ̀rẹ̀ nígbà yẹn ta bẹ̀rẹ̀ orí ṣó ní gbẹ̀ngà ọláyíwọlá mo ti bẹ̀rẹ̀ ọ̀gá mi nìyẹn lórí ṣó bá mi tó ẹlẹ́ẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ pátá gbé ètò ìtàkọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn lálẹ́ mo wo fídíò kan mo wá sọ fún kókà pé ó ti pẹ́ àwọn tá a ti gbọ́ sórí ètò iná máa ti pọ̀ gan thank you very much. Gbogbo àwọn tó ti láǹfààní àwọn fún àyẹ̀kún ti láǹfààní láti lọ sí ìlú ọba látọrí ètò yìí wọn àwọn ladies kan tẹ́ kó rí ètò yìí náà ti rẹni tó ń fẹ́ tọ́lẹ̀ ti wà láàbúrò tí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọn ti tóbi mẹ́ta báyìí aláwọn tó ti ṣe ìgbéyàwó tí òkè ṣe kan tí òkè ṣe méjì tí òkè ṣe mẹ́ta tí èṣe mẹ́rin máa ka fún yín má wọrí aláwọn tẹ àwọn introduction introduction dẹ̀ kó wọn padà wọn kàn padà after introduction báyìí oyún la fi lẹ́yìn oyún báyìí ní mi la fi ṣe wọn ti fi introduction ṣe wedding tí mo nìyẹn adẹ̀ láwọn kan fẹ́ pé companionship ni wà jẹ́ kí wọ́n dẹ̀ dẹ̀ doing fine aláwọn kan báyìí aláwọn fẹ́ dẹ́ pé orí ètò yìí fẹ́ pé oúnjẹ oníbìsí àbí àwọn tó ń wá ọmọ fẹ́ pé orí ètò ọlọ́run ti fún wọn lẹ́ni tó ń pàdé tó ń dẹ̀ tún lọ́mọ ọlọ́run ṣe òkè ṣàwá o God grace ni o grace ni thank you very much ma madam Ajibola Abodẹrin wọn ni this is just the beginning I'm just joining you today and I'm good daddy royal okay thank you very much bẹ́ẹ̀ ni àìṣẹ̀ bẹ̀rẹ̀ ni o àti ìdẹ́bí kankan o àìṣẹ̀ bẹ̀rẹ̀ a sì máa ṣe ètò yìí a máa ṣe nílùú ọba gbọ́dọ̀ yín tẹ́lẹ̀ olùfẹ́ wa máa wọrí a ti máa ṣètò máa gbé tò wá sí ilé àwọn tó wá sí ilé yìí adúpẹ́ lọ́wọ́ yín gan-an ni tí a máa rí fún tòun nílé lórí ètò yìí tẹ́yìn bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò tó ń bọ̀ tó bá jẹ́ pé ẹ ní kankan tí ẹ fẹ́ dá sí àbí tó jẹ́ pé ó ní ẹ̀kan tó rí yín lójú tẹ fẹ́ ẹ lè sẹ́ndì mẹ́sẹ̀jì yín tẹ nílò àmọ̀ràn lórí ẹ lè sẹ́ndì mẹ́sẹ̀jì sórí 09014898208 ọ̀pọ̀lọpọ̀ tó máa ń bèèrè pé bulletin follow yín follow mi lórí tiktok mi at martini ọmọba ẹ̀tẹ̀ síbẹ̀ àti martini ọmọba àbẹ̀tẹ̀ bá tẹ̀sí tẹ onítẹ̀mí gan sórí search engine yẹn tó wá ti wà ń bẹ́ẹ̀ ó ti blow káàkiri ń bẹ́ẹ̀ láti tẹ onítẹ̀mí yẹn láti máa brand orúkọ yẹn gan máa gba orúkọ yẹn ká lọ trademark yẹn àwòkọ́ṣe ètò rèé gba tá a bẹ̀rẹ̀ nígbà yẹn àwọn àmọ̀páyé ètò ilé rí báyìí ẹ̀rọ ètò ìlẹ̀ ṣe é lè ṣe báyìí ètò ìpọ̀ fún ẹ̀. pẹlẹ wọn lọhun tun ti wa leyin ati gbe ati leyin gbọn yin lọhun fe wa won so pe ti o ba si eyin ko si awa o mu wa tun jo tun jo lori omi ni lu fun be ni sale odo olohun lo ba wa se ni wa tun jo tun jo lori omi ese ngani mo se mo je fe so mante lati mo riri yin awon ko gbo ba man so pe mo riri yin ẹni kan ba dúró tó bá sọ pé àtàwọn fáǹsì wọn báwo irú ẹni bẹ́ẹ̀ kò mọ yìí ni ẹ ṣeun gan ni fún ẹyin tẹ tó máa tún darapọ̀ mọ́ wa lórí nọ́mbà yìí fún support and sponsorship fún ètò tó ń bọ̀ yẹn pé báwo la fi lọ ṣe lórí àwọn àṣàlàyé tó ṣe máa jẹ́ fún ní tèmi fan family àwọn tó jẹ́ èèyàn kọrin náà látún máa pè tó máa darapọ̀ mọ́ wa ń bẹ̀ nọ́mbà yẹn ni kẹ́ ẹ reach out sí 090-1489-8208 báńkì àwọn ara ilé aláìnà kò sì fún nọ́mbà ẹ̀ fáwọn èèyàn.
2: Ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa fún ti àṣálẹ́ yìí tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká pàdé ní ọjọ́ mẹ́jọ 080-6576-4924 lẹ́ẹ̀kan sí 080-6576-4924 ẹ ṣe gan ni.
0: O lẹ ti gbọ́ yẹn láti ẹnu alárinà lẹ ti gbọ́ yẹn o orin Queen Funmi Norman nílé yìí tí wọ́n pè ní.